ẹnì kan fi mẹ́sẹ̀gì sọwọ́ sí wa lórí WhatsApp. Ẹ dákun ọ̀fẹ́ dá ìpayà alẹ́ o, àmọ́ ìyẹn agbófinró. Ẹ dákun ẹ bá wa sẹ́ndì àwọn èèyàn lọ́sọ́nà di ayùn rẹ̀. Ẹ̀yin wo lẹ tó wà nídìí ayùn rẹ̀ kí ní ṣẹlẹ̀ ńbẹ̀? Àgọ́ ọlọ́pàá ń bẹ nídìí ayùn rẹ̀, DPO wà ńbẹ̀. Bí ìpèníjà bá ń ṣẹlẹ̀ ńbẹ̀, wọ́n láwùrẹ́ ọ̀fẹ́ àti rí ẹ force. Láti pè fún àwọn ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn lọ́gàá ọ̀gá àwọn ọlọ́pàá lóyún ìpínlẹ̀ Ọ̀yọ́.

eje mi se mo ta n ba bo e oro ori agbele bu ehe se mo e mo pin e mo si are eje lori ofe ti mo ni ma fi record le ah ni se nkan kan o ah ayin o e dupe lowo re da gbogbo ogo pada sodo re o nikan soso loni ki ba ni kan ni pin ninu ogo yen o nikan lo pa yin mo e dupe lowo e o nikan labo re daju lori aye yin e dupe lowo e o nikan ni ibere ati opin e dupe lowo re eko ta nko eko inu bibeli apa keta eko inu bibeli apa keta ibi jesu nipase wundia ki mo pe ibi jesu nipade ipase wundia olorun fun mi lo fe mo ni seju meje a tete bere sugbon oga mi to ba mi ni to ori ofe yo le laaro hello ame lo re he mo wi won ni a lo sugbon ka lo re se lo ti bi mo ba eko yen de ni jejo ehe ibi mo ba de re o mo ni apostle paul so oju abe niko fun awon alakatakitians ti won se ise buburu na nigba ti o nwi awijare re nipa ti oran imularada okunrin alailere ati amularada iyan ise apostle ori kerin ese karun si kewa apostle paul wa su re pe korinti kini ori kedogun ese ikini si kerin ikan ma agbele bu re o si ile ko iboku isisi yi ati ti ayeraye sile fun iran eniyan tala kan magbele bu kristi ni eje sare te waju jesu kristi odo agutan ire koja ti olorun o la gbe ko sori igi agbele bu ni kafari titi ti emi fi bo lenu re iku re wa di ohun itokasi awon isele igba gbogbo ni akoko ti o ti koja akoko ta wa nisisi yi ati ni ojo waju la ma so nipa iku e ati ajinde re a le ma so o a le ma so o awon omo ogun eleti o nso fi idi re mule fun pilatu pe o ti ku he ta lo ku won fi idi e mule pe kristi ku ka won to jowo oku re lowo fun Joseph ara Arimathea lati sin won confirm e e se pe won gan ka ba di ku e ma si media die won nira o awon omo ogun ta fi so won so gbangba ni waju pilatu pe o ti ku confirmed ka won to jowo oku re lowo fun Joseph Arimathea lati sin Maria Magdalene ati Maria ya Jose wa nibe ni akoko isiku re nibi boji na iwe yin re ti maku ori kedogun ese ikerin ese keta le ni ogoji si keta din ni adota isele ori ori igagbelebu o se pataki fun gbogbo iran eniyan iwe beru ori keji ese kesan ni awi lo awi bo lawon eyan so npa re awon ohun meje kan wa ti Kristi ra fun wa nipase iku re ni ori igi agbelebu ha saye gba mi so mo le da ko awon nkan meje yen e gbo eyin omo olorun awon nkan meje kan wa ti Kristi ra fun wa nipase iku re ni ori igi agbelebu akoko idariji ati igbalaki ko e wo Luke 23 verse 33 and 34 ekeji isodi mimo ati iwa mimo eberu ori ketala ese ikejila iketa ibugbe ni ilu orun rere iwe Luke ori iketa le ni ogun ese iketa le ni ogoji iwo san fun gbogbo eniyan iwe Isaiah 53 verse 5 eto tele ni idande kuro lowo awon ijoye ati agbara pelu ibori won awon ijoye wo awon tin sakoso dunyan ta wa ti en ni gbagbo pe
ọwọ́ àwọn ni agbára ikú Kristi àtàjínde rẹ̀ kí ló mú wá fún àwọn ọmọ Ọlọ́run tá a bá gba Kristi lolúwa àtolùgbàlà ó mú ìdáǹde kúrò lọ́wọ́ orú àwọn ìjòyè bẹ́ẹ̀ àti agbára pẹ̀lú ìborí wọn ìwé Kólósì orí kejì ẹsẹ̀ kẹrìnlá àti ìkẹẹ̀dógún ètò tẹ̀lé fífagilé gbogbo ègún ikú Jésù mú yẹn dání fún re ènìyàn fífagilé gbogbo ègún ìwé Galatia orí ìkẹta ẹsẹ̀ kẹtàlá ètò parí ẹ̀ ó ní ìràpadà pípé àti èyí tí ó kún ìràpadà pípé àti èyí tí ó kún ìwé Efesu orí ìkíní ẹsẹ̀ ìkeje Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá ohun méje tí mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé Kristi rà fún wa nípasẹ̀ ikú rẹ̀ ní orí igi àgbélébú ẹ wo ó ní mo jẹ́wọ́ Jésù Kristi wípé òun lọ bá mi mo wá rìnrìn níwájú ẹjá gba Kristi lolúwa àtolùgbàlà ẹ̀yin tẹ́ ẹ bá béèrè fún wọn fi ránṣẹ́ sí láàárọ̀ ẹ pín ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi lórí ìkànnì bá ń dọ́rẹ̀ẹ́ ẹ ṣí ààrẹ fogun lọ́gọ̀ ọ̀pọ̀kàn ẹ láìkí ẹ ẹ já àwọn èèyàn gbọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣiṣẹ́ ìyìn rere àwọn ohun méje kan wà tí Kristi rà fún wa nípasẹ̀ ikú rẹ̀ ní orí igi àgbélé mo ti dákọ̀ gbogbo rẹ̀ o mo dákọ̀ gbogbo rẹ̀ ẹnìkan ìwà jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ọ̀gá wa ní to yẹ́nì máa lẹ́ẹ̀dẹ́ yín fún tààrọ̀ ìrìn àjò ẹ̀mí lè tò lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM òkè gájòkè ilé funfun báláú fẹ́lẹ̀ lẹ̀ ń lé ìbàdàn ìjọ kìíní wọn ló rẹ̀ fà ti wá láàárọ̀ ìjọ kejì wá ìjọ kẹta náà wọ́n ń bẹ ìjọ kẹrin àná gborí wọlé lágbára ọlọ́run láago mẹ́fà alóore padà bọ̀ mo kí wa o ẹ kú ojúmọ́ ẹ gba Kristi ẹ súnmọ́ ẹ fi ààyè yín fún a nípàdé báago mẹ́fà tó bá ti ro kè lágbára Kristi.

0: káàkiri àgbáná ayé. Bá pàjù làwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ní. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ́ jẹ́ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gbà bùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Bẹ́ẹ̀ bá ti dé Port Plat filling station ní wo road ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàálẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀bùn pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ́ pàdé níbẹ̀.
1: Owó àkọ́kọ́ tí mo máa sọ fún ọ láàárọ̀ yìí. O ni pé kò sí ìlàkọjá tó rí ẹ̀sà kò sí ìdojúkọ tó rí bàbá kò sí ìpèníjà tó ní lóòótọ́ Ọlọ́run mọ̀ sí ṣùgbọ́n gbọ́ mi èèyàn náà mọ̀ sí bẹ́ẹ̀ sá mo mọ tí mo ń sọ láàárọ̀ yìí wá gbọ́ o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí sàtánì fi ń jẹ ayé rẹ lógo àwọn tí ó súnmọ́ pẹ́kipẹ́ki ni torí ẹ̀ ni màá fi sọ fún ọ pé kí èsì ọ̀rọ̀ mi láàárọ̀ yìí àwọn tó gbọ́kànlé àwọn náà ni wọ́n fẹ́ tú ọ láṣìírí báyìí àwọn tó fọkàn rẹ tán àwọn náà ni olórí ogun rẹ báyìí àwọn tó fiṣẹ́ rẹ sìn àwọn náà ni wọ́n ní kó fòkó nìṣó báyìí àwọn tó fowó rẹ tọ́ àwọn náà ni olórí ogun rẹ báyìí bó láti ṣe lé ẹ̀sà ètò ẹ̀ṣọ́ mi ti tó ẹ̀yà ayé ẹ padà lẹ́yìn mi ètò ẹ̀ṣọ́ ògo mi ti tó ẹ padà lẹ́yìn mi wo bí àwọn wẹ̀wẹ̀ yìí alé ni la máa ń pè wọ́n wọ́n burú ju apani lọ ẹ̀sà ṣe rí alé ni bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ yóò lo gbọ́ lálẹ́ yìí tó bá dàárọ̀ la alé ni ti padà sí mọ́ ilé yìí ṣe rí apani ẹ bá bójú rere àánú pàdé ó lè lóhùn ṣe bẹ́ẹ̀ mọ̀ fún yín lónìí kò sì tún ní padà bẹ̀ mọ́ alé ni kì í gbẹ́bẹ̀ ẹ̀sà alé ni kì í wo pé èèyàn ń sunkún alé ni kì í wo ọjọ́ orí ènìyàn ẹ̀sà alé ni kì í káàánú ènìyàn alé ni fáráò ó lé àwọn ọmọ ísírẹ́lì títí àfìgbà tí olúwa tó dá sí ìdú àti mo fẹ́ gbà láàárọ̀ ẹni yẹn pé kó olúwa bá ń dá sí nítorí ọwọ́ alé ni tí mo kó sí ẹjẹ́ àkọ́kọ́ gbà báyìí ná mo láwọn kankan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ pe orúkọ jésù ẹ̀yọ́ ọmọ ọlọ́run ẹ pe ẹ̀mí mímọ́ olúwa gbàbé lọ́wọ́ alé ni tá a táyé mi sí olúwa gbàbé lọ́wọ́ alé ni tí a táyé mi fún olúwa gbàbé olúwa ó yá àdúrà
2: orúkọ jésù
1: olúwa gbàbé o
2: olúwa gbàlọwọ
1: rẹ bàlẹ ayé mi
2: fẹ ayé ni
1: tí a
2: táyé mi fọ
1: bàbá mi
2: olúwa wà lé mi
1: olúwa gbà mi
2: èyí tí a táyé mi fọ
1: olúwa gbà mi
2: olúwa gbà mi
1: ayé mi lọ wà lé mi.
3: ni
2: lowo ale
3: ni
2: lowo ale
0: ni ti ataye mi
3: oluwa gba mi
2: oluwa gba mi
3: lowo ale oluwa gba mi
0: oluwa gba mi
3: oluwa gba mi
0: oluwa
3: gba mi oluwa gba mi
2: lowo ale
0: oluwa gba mi lowo ale
3: oluwa gba mi
0: lowo ale lowo ale ni madeyin
3: oluwa gba mi
2: beta jesus oluwa wa
0: amen amen amen
1: adi ale ni de farao o bi mo ti e esa ko fe ki gankan so mo ti e sugbon o fe ki awon be israel kan ba seru ale ni de farao wo be farao di e mo ye gba let my people go je ki awon eyan bi ko lo farao dawo tori ale ni we igbebe sori awon ton le ya re awon na na doju ko awon ton da iseru mo baba re lowo awon na ni won wo susususu ti won doju ko ale ni sa we ipada afi bi eniyan ba bi olodun esa mo beye laaro yi e gba elekeji e poruko jesu e pe ebe bebe fi na ti ara se idajo fun aleni ile baba mi e lo ina e lo ara dajo kikoru lori aleni ile baba mi e lo ina o e lo ara idajo kikoru lori aleni ile ba o ya dua
3: oruko jesu
1: da le ke ba ba
3: la ya elo ya elo ara
0: e se idajo kikoru
1: lori aleni
0: lori aleni ile baba
1: mi elo ara
0: ile ya
3: elo ara
0: oluwa elo ina
1: lori aleni
0: oluwa elo ara
1: ile baba
0: idajo kikoru
1: elo ara
0: oluwa elo ina
1: elo ara
0: lori aleni ile baba mi
1: elo ara
0: aleni
1: elo ina
0: oluwa elo ina oluwa elo ara lori aleni
1: elo ina
0: ile baba mi
1: elo ara
0: lori aleni ile iya mi
1: oluwa elo ina
0: oluwa elo ara lori aleni ile ana mi oluwa elo ina
1: oluwa
0: elo ara
1: lori
0: aleni
1: ile baba
0: mi ile baba mi ile iya mi ile ana mi nibi ta bi mi si
1: oluwa
0: elo ina
1: lori aleni
0: ile
1: baba
0: mi
1: elo
0: ara
1: elo ina
0: lori
1: Hello,
0: hello,
1: hello,
0: hello,
1: hello, hello,
0: hello,
1: hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, ale ni o ni pada egbe awon wo yi te yen ba 100,000 ale ni o ni ku leye yen eyan so 1 million esa iye o ni kale ni pada ewo kan gbakan gba o tun mu awon eyan ninu ilu sibe farao yari se o ni won le lo yesu o bo ilu sibe ara o yari o ni won ni lo e wo bi sugbe ni gbadiya baba mi ni e file ba fi ajulo loru afiesi amu omo farao lo ohun fure lo ni kan le gbogbo won jade o pe kan ma lo loru ise ko gbodo darola eni kan ma lo bayi asiro ni bi won ti lo die ale ni ba tu dide be eja tele won won beti farao gbo esa awon omo kekeke bebe ti won wonu oku lo bayi ti farao ri won to ye ko ti tori e pada isawe ile ife lo ku soko ni esa farao gbo sibe o le won lo tori ale ni won I pada tori pe iyan suburi ale ni won ipada tori pe iyan saisori ale ni won ipada tori pe omo kumo eniyan lowori esa àfi tí olúwa bá dé ṣèdájọ́ èmi sọ bí wòlíì ìdájọ́ líle olúwa bó o bá ṣàmì lórí alẹ́ nílé ẹ ó yá kó gba ìdájọ́ kíkorò kó gba ìdájọ́ kíkorò àwọn alẹ́ ni tí wọ́n jó rọ́nà lọ ẹ̀sà ẹ gba ẹyọkàn yìí ẹ pe orúkọ jésù sá ẹ pe ẹ̀mí mímọ́ ẹ dí ọjọ́ ẹ kúrú alẹ́ ni tó fi gbogbo tó ní láti ilé ayé mi kiri ẹ dí ọjọ́ ẹ kúrú ẹ dí ọjọ́ ẹ kúrú alẹ́ ni tó fi gbogbo tó ní láti bá mi jà tó fi gbogbo tó ní láti máa lé mi kiri ẹ dí ọjọ́ ẹ kúrú bẹ́ẹ̀ ti dí ọjọ́ faraó kúrú ẹ dí ọjọ́ ẹ kúrú alẹ́ ni òkùnkùn ẹ dí ọjọ́ ẹ kúrú ẹjọ́ ó ṣègbè lójú ọ̀nà ó yẹ àdúrà
4: orúkọ jésù
1: àdúrà tó yẹ kó gbà yé o
4: alẹ́ ni
1: òkùnkùn
4: dí ọjọ́ ẹ kúrú
1: tó fi gbogbo ń tó ní láti máa lé ayé mi
4: kiri
1: ẹ dí ọjọ́ ẹ kúrú
4: olúwa ẹgẹ
1: ẹ dí ọjọ́ ẹ
4: kúrú ẹ jẹ́ mẹ́jẹ
1: gé ọjọ́
4: faraó kúrú
1: bí ẹ ti gé ọjọ́ faraó kúrú
4: olúwa
1: olúwa
4: ẹ gé ọjọ́ ẹ kúrú
1: alẹ́ ni òkùnkùn
4: ẹ gé ọjọ́ ẹ kúrú
1: tó lo gbogbo tó ní
4: alẹ́ ni òkùnkùn
1: ẹ jẹ́ kúrú
4: tó lo gbogbo tó ní
1: àgbàdà
4: ẹ máa fi lépa ayé
1: mi
4: láti máa fi dààmú mi olúwa ẹ gé ọjọ́
1: ẹ kúrú
4: ẹ tún gé ọjọ́ faraó olúwa gé ọjọ́ ẹ kúrú
1: gé ọjọ́ ẹ kúrú
4: gé ọjọ́ ẹ kúrú lẹ́yìn
1: òkùnkùn
4: ẹ ṣèrìbọ́ mi parun fún
1: wọn gé ọjọ́ kúrú
4: alẹ́ ni
1: òkùnkùn
4: lẹ́yìn òkùnkùn lépa ayé
1: mi alẹ́
4: tó ń lépa
1: ìgbé
4: mi gé ọjọ́ kúrú olúwa gé ọjọ́ ẹ kúrú
1: àmì mẹ́ta jésù olúwa wa
4: amen.
1: Mo bẹ̀ ọ́ bàbá mo bẹ̀ ọ́ bàbá bí olúwa ti bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè gbogbo ẹni tó ṣàmì ni mo bá wí ayé rẹ máa gba òmìnira ayé ẹ máa gba
4: òmìnira
1: ayé a gba òmìnira ayé a gba òmìnira lọ́wọ́ alẹ́ ni òkùnkùn ibi tá a ti bí ọ àmì ni kò ṣe ayé rẹ gba òmìnira lónìí lórí ìtúsílẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa.

0: lọ ni nínú ìyàjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtàpá kò rí ẹ̀mí ìjókòó mi ààyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ ẹ bá ti dé port plant filling station ní wo road ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣáálẹ̀ ọjọ́ yẹn tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ ẹ pé 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: mo ti gbàdúrà sí omi tí àwọn ènìyàn yìí pọn ní àárọ̀ kùtùkùtù ní àná ọlọ́run àwọn bàbá mi ò mo tún máa gbà á ní àárọ̀ yìí wo bí ìsà mi ò ní orí ọ̀fẹ́ láti lè sọ agbára tó ń bẹ nínú omi fún ọ iṣẹ́ méjì ni ara omi láti ṣe torí pé iṣẹ́ tá ara omi òun náà lára iná bẹ́ẹ̀ ni sà iṣẹ́ méjì ni díẹ̀díẹ̀ ni wọ́n ṣe yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni bí omi ò bá ti tú nǹkan ṣe ẹ̀sà ó máa ba nǹkan jẹ́ ni o ẹ̀mí àwọn ò ní bí omi ò bá ti tú nǹkan ṣe ìtọ́kù ni pé kò bàjẹ́ so olúwa rán mi ní tó ní agbára nípa omi tó gbé dání yẹn ní àárọ̀ ẹ̀yìn kan wà ń bí agbára kan ló ń da omi ayé rẹ láàmú ẹ̀yìn kan ń gbọ́ mi ní kùtùkùtù owúrọ̀ yìí ọwọ́ kan ló fi iṣẹ́ rẹ sínú ogun maya nava kọzọ dalaya gadash agbára kan ni ò jẹ́ kí wọ́n lè kí ọkọ oríire agbára kan ló ń sọ pé no lórí ayé rẹ agbára kan ló ń fi òkùnkùn ṣiṣẹ́ nínú iṣẹ́ rẹ wo bí ibùjókò yẹn nílò ọwọ́ ọlọ́run torí a ti da omi rẹ̀ láàmú òun ni olúwa ṣe ní kí àwọn ènìyàn pọn mi ní àárọ̀ kùtùkùtù kó dẹ̀ gbàdúrà sí ẹ gbọ́ eléyìí ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi gbé omi tíwọ náà lè rí bù níbi tó bá ti bù láàárọ̀ kùtùkùtù báyìí kò sí bó ti bí kíbi tó ti bù ó yẹ

be ba fa ye le ko fi le so moju ojo keji o ma yato tori pe e bu la aro kutukutu ni so iwo na gbe ibi to ti le ri je ngba du asi gege bi oluwa ti ran mi mo so tele la aro e gbogbo eyin ti e gbe omi dani mi la ve ruma zava liaka haba afi bi o ba si omi lara re ṣùgbọ́n tó bá jẹ́ wípé omi ń bẹ lára ẹ̀ àsọtẹ́lẹ̀ rí lórí omi mo sọtẹ́lẹ̀ sí ayé rẹ̀ ohun tí wọ́n lò tí wọ́n fi dá ayé rẹ̀ dúró ohun tí wọ́n lò tí wọ́n fi fi ayé rẹ̀ sínú oko lónìí ni mo sọ pé lónìí ohun yẹn parẹ́ má jẹ̀mú ibi tó ń ṣiṣẹ́ lórí ayé rẹ̀ má jẹ̀mú alálẹ̀ tó ń yọ ayé rẹ̀ lẹ́nu má jẹ̀mú ibi tá a ti bí ọ tó fa ayé rẹ sínú ogun lónìí má jẹ̀mú yẹn parẹ́ àánú dìde fún ọ àánú dìde fún ọ àánú dìde fún ọ omi kò ṣiṣẹ́ agbára ọwọ́ ọlọ́run kò wọnú ẹ̀ ẹ̀jẹ̀ jésù kò darapọ̀ ẹ̀yin tẹ́ ṣàìsàn bẹ́ẹ̀ bá mú kẹ́ ẹ rí wòsàn ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ bẹ́ẹ̀ bá mú kẹ́ ẹ bímọ ẹ̀yin tí ẹ̀ ń wojú ọlọ́run fún ọkọ rere bẹ́ẹ̀ bá mú kẹ́ ẹ lọ́kọ ohun rere tó fẹ́ bó bá fi ìgbàgbọ́ lomi kò rí àánú kò dàpọ̀ wà á ní ẹ̀rí ẹ̀rí máa tẹ̀lé ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó yí padà jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ ju báyìí lọ omi yìí ò ṣe wá gbogbo ọ̀nà ìwọ náà gbé dé ibi ìsìn láàárọ̀ ẹ̀sà bí ó ti lè wù kí àwọn ènìyàn pọ̀ tó ṣe rí omi tí wọ́n gbé dání ẹ̀sà olúwa ní ọmọ ó ní nǹkan kan ṣe pẹ̀lú orí wọn ẹ̀yin tẹ́ ẹ bá ní oyin ẹbu díẹ̀ ẹbu oyin díẹ̀ sí ní àìdájí kùtùkùtù ẹbu oyin díẹ̀ sí omi yẹn náà torí pé máa ṣiṣẹ́ agbára màá gbà ọ́ níyànjú ẹ̀yin tẹ́ ẹ lè lórí ọ̀fẹ́ tẹ́ ẹ lè jọ́ ẹ wá ní ṣọ́ọ̀chì wa ní ìbàdàn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní ìlú ìbàdàn àárọ̀ yìí aago mẹ́sàn-án ìpàdé máa kún fún agbára ní ṣọ́ọ̀chì wa ní ìwòrò ṣùgbọ́n gbogbo ẹyin tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá ti dórí bridge ìwòrò ẹ bèrè pé ilé epo poplar filling station tó kọjú sí ọjà jọǹkú lórí bridge ni o kì í ṣe nísàlẹ̀ o so wọ́n á náwó ẹ̀ sí ẹ̀ sórí ẹ̀gbẹ́ ilé epo yẹn gangan ni street church wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn bèrè pé church ọlọ́run kankan lò lọ wọ́n á náwó ẹ̀ sí ẹ̀ ẹ̀yin kan wà ń bí tó jẹ́ wípé jẹ́ ń gbàdúà pẹ̀lú rẹ pẹ̀lú omi ní àárọ̀ yìí ní ìbàdàn ó máa kún fún agbára

0: gbogbo eyan omo Olorun bi Olorun se ri niyan njo je mo pe ile re ti enu o jade bayi ni Oluwa wi gbogbo eyin te n gba Olorun gbo fun ile gbogbo eyin te n gba Olorun gbo fun owo bi Oluwa se nbe ti emi nbe laye gba ti ena gba ti ena gba ti ena gba ti ena in the name of Jesus Christ e wa gbo nkan ti mo fe so yi gbogbo eyan omo Olorun omi yin yo de church loni nkan mewa ni won ni ki nkan sinu omi yen ko ju be lo e to gbe le oni omi number 6 ani ti 6 tu mo se yin na mo oni lu eniyan Olorun nikan lo le fun oni testimony e to wa daju lati wo rodu ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen isin meji ni o mu itusile ran dani our service today has something to do with deliverance hour only nkan se pelu wakati itusile lati iwo rodu ni e ti wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen lati ojo monday lo lati mo lo anointing won gbogbo eyin ti mo fun ni anointing won ni osodi lana e mo boda gbogbo eyin te gba jesu ni osodi lana e mura oni sise igbala re pelu eru work out your salvation with fear and trembling odo jesu nikan ni yanu wa inu enikan soso ni itusile ati ayo wa eje won wa se bayi isin alakoko yen ago meje gbogbo awon omo Olorun lati omo odun meta la si ogbon odun isin elekeje o bere lati ogbon odun le soke titi lo iba se 150 ni o itusile pelu kini pelu agbara nla omi yen ni won ni ki nkan kan si eje mo babo bibeli so wipe the testimony of Jesus is the spirit of the prophecy eri jesu te ngbo yi oni emi so tele nbe lara mi laro yi e won ti mama yi na so engineer
1: mo dupe lowo Olorun comfort life mo dupe oruko mi ni joy lati Eko mo je omo ijo yin lori afefe mo join ni 2026 ye mo dupe ni to fi pe mo ma ri program yin lori Facebook guess one day eleketa ti ojo keta ti mo ma listen si program yin ni 5 o'clock mo wa gbo pe eni e omobirin kan wa pe ojo ko so ni beg pe Olorun so pe won ti gba ayo lowo e pe ohun da ayo yen pada pe se wa ri enikan ton wole e wa bere pe Olorun kini ile kan so pe won ti gba ayo lowo e ṣùgbọ́n wọn dá padà wọn wá wò lọ́jọ́ yẹn pé ṣì ni wọn ló wọ ṣìmí wá máa wò ṣìmí wá ti mú wọn wọ wọn ní àbẹ̀mí ni bàbá ń bá sọ̀rọ̀ ni pé mo ṣáà nọ́tìsì pé ọjọ́ yẹn gbogbo ayọ̀ tó ti lọ náà bá mi dá padà because mo jẹ́ ẹnìkan tó yẹ pé mo máa ń ní disappointment pẹ̀lú ọkùnrin ọkùnrin máa ń disappoint mi gidi eléyìí tó tiẹ̀ ṣe láti yìí ó dùn mí gan tó jẹ́ pé mi gan tí má ti wá rí ọkùnrin ọkùnrin dàbí ìgbẹ́ lójú mi ṣùgbọ́n mo nọ́tìsì pé láti ọjọ́ yẹn mo nọ́tìsì pé everything wà normal ní ọjọ́ kejì ni ọ̀rẹ́ mi kan tó wà ní UK pé mo ti pẹ́ tó ti ń disturb láti bi 10 years ago mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó pè mí ó ní pé òun fẹ́ ká pé òun fẹ́ fẹ́ mi òun dẹ̀ rẹ́dí àti ṣe wẹ́dì fún mi pé ifas gan òun fẹ́ kí n wá bá òun ní UK ni pé òun ò fẹ́ fẹ́ mi sí Nàìjíríà alẹ́ dúpẹ́ láti gbà yẹn lèmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ everyday everytime na n sọrọ mo dúpẹ lọwọ Ọlọrun nítorí pé mo ti pàdé a lot of challenges a ní mo pàdé àwọn pásítọ kan tó yí ó jẹ pásítọ àwọn white garment tó ní ẹ pé mo lọkọ ọrùn tó bá mi ṣe iṣẹ ọkọ ọrùn tó mú mi lọ sí etí odò kan ṣe ìwé odò fún mi pàdé ẹdọ dìde pásítọ yẹn tún ní òun fẹ fẹ mi ìgbà tó wọn á lọ ṣọọṣì wọn ìgbà tó wọn á tírẹtì ní pé òun fẹ fẹ mi pọlọ ní kò òun fẹ mi tó ń dẹ ti níyàwó ibẹ ni mo ti sá kúrò ní ṣọọṣì yẹn wọn fún mi níṣẹ wọn gba iṣẹ yẹn lọwọ mi wọn sá kí mi níbi iṣẹ wọn wá pè mí wá sí ṣọọṣì pé torí pé mo kúrò ní ṣọọṣì wọn ló jẹ ká ń gba iṣẹ lọwọ mi pé tí máa fẹ gba iṣẹ yẹn padà pé mo gbọdọ padà sí ṣọọṣì wọn gbogbo kan tí mo ṣe sí ṣọọṣì yẹn tẹlẹ kì í dá padà mo dẹ nọtìsì pé ara máa ń ni mí mo wà nínú ìnira mo wà nínú ìdè ó mọ dàbí ẹni pé wọn ń dì mí mà kàn jí báyìí mi ò ní kẹta ara bẹẹ pé mo wà nínú ìdè ṣùgbọ́n mo dúpẹ́ pé láti àti mo ti ń fọlọ program yẹn back to back ó ní wọn dẹ ṣe fún mi gbogbo ìnira yẹn mo wá wò ó lẹnu láti fi pé ẹmọ wa ó mọ máa ń ni ara mọ máa ń ni mí tẹlẹ mi ò mọ ní ìnira mọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìdí tí mo ti sẹ́ni mi testimony mo dúpẹ́ pé Ọlọ́run ṣe ìyanu ìdí ọpẹ́ mi lè ilé yẹn bá mi gbé testimony mi mo dúpẹ́ ọ̀dá díẹ̀ ṣe o ìṣe ìránṣẹ́ yóò ní gbogbo.

0: ẹkùn ṣolúwa ò mọ àpẹṣẹsìn yìí ó orúkọ mi ní Sèmiládé yíẹ yìí bíi february ni màmá tí wọn tajà lẹgbẹẹ mi ni wọn introduce ọdọ náà introduce church yẹn sí mi pé kí n máa wá mo dẹ dúpẹ pé lásìkò tí mo ti ń wá because kí n tó máa lọ yẹn èmi àtọkọ mi a máa ní issues gan ó máa ń bínú sí mi ó máa sọrọ sí mi anyhow tẹkùn tẹ sí fẹ sú mi gan màmá yìí lọ sọ pé kí n má wọrí wípé kí n wá sí church àwọn mo dúpẹ lásìkò tí mo ti ń wá bá a ṣe ló máa ń ṣe mí bẹẹ ni pé ìyàwó àṣẹṣẹ gbé tá a máa fẹ mi lójú fẹ mi ni mo ṣe gbogbo ẹ̀ máa ṣé mi náà ni àbí èmi náà kọ ẹ̀wọ̀n mo dúpẹ olórí ọjà mi náà in fact ọjọ́ tí a wá sí church tí ẹ ṣe ní 7-7 tá a sáré ṣe program láàárọ̀ yẹn níjọ wednesday ẹ wo tẹ bá rí ẹ ṣe sọ̀rọ̀ ẹ pé ka san tight drinks ni mo ń tà onígò tẹ́jú sọ pé ka san tight nǹkan ó tẹ̀sí pé tèmi san tight fẹ́ ṣáà ṣe preach lọ́jọ́ yẹn in fact immediately nínú church ni mo ṣáà san part of my tithe ni mo san ipe okay let me just pay part of my tithe sherry in fact bí miracle ló ṣe rí lára mi ní wíìkì yẹn báyìí tó in fact lẹ́yìn ìgbà yẹn báyìí tẹ bá rí bí ọjà mi bí àwọn èèyàn tí mi rí rí bí wọ́n ṣe ń wá from nowhere tí wọ́n bá mi ra ọjà ó jọ mí lójú ó yà mí lẹ́nu ní káni mo ti ń san kinní tipẹ́tipẹ́ in fact bóyá tí n bá já chọ́ọ̀kì kan bóyá ọjọ́ mẹ́ta ni mi bá máa fi ta mo dúpẹ́ mo rọwọ́ ọlọ́run mo rọ mi 7-7 náà mo dá síwájú ṣọ́ọ̀bù mi mo dẹ̀ rí ìyanu ọlọ́run mo rí ìyanu ọlọ́run gan ni ẹ ṣe mo dúpẹ́ o kíákíá àwọn èèyàn bá mi ra ọjà mi lọ́nà tó kọjọ ọgbọ́n orí mi tẹ́mi gan wò pé wow this is God mo dúpẹ́ ẹ wà another testimony ni pé èmi báyìí ṣe ni mo máa ń fọwọ́ já irun orí mi ibi tí irun pọ̀ sí bí màá mi náà dẹ̀ ṣe bó ṣe wà lára màmá tó bí mi nìyẹn tẹ́ pé àwọn náà wọ́n máa fọwọ́ já irun títí láti bàtà àwọn kékeré tá a sì máa sọ pé kí ló dé ẹ máa jẹ̀mọ́ ní àwọn òun lè control ẹ̀ ká máa gbọ́wọ́ àwọn kúrò bá ṣàṣẹ ṣe ṣẹ́rí bí mo ṣàṣẹ wọ skul báyìí ní 1998 ni kìíní yẹn bẹ̀rẹ̀ sí mi náà mo ṣe bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀yìn báyìí ni mo ti bẹ̀rẹ̀ sí jáwọn yẹn ìgbà tó yá ó ti pé kí n máa dé fìlà ó ti pé kí n máa ṣe kinní ìgbà tí màá fi parí skul tí mo wá má rí tán bí kí náà ṣe múùfù sáàárín orí mi nìyẹn bí mi ṣe lè ìgbà tí mo ti wá skul ìgbà tí mo ń ṣe irun mo bẹ̀rẹ̀ sí ṣe irun ó ṣàtún kọ́vẹ̀ díẹ̀ bí mo ṣàtún ṣe má rí tán báyìí mo ṣe gbogbo àárín orí mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí jarun orí mi nìyẹn gbogbo àárín orí mi tí irun pọ̀ gan sí tẹ́lẹ̀ kò sí níbẹ̀ gbogbo ẹ̀dán kólákólá àwọn hair dresser oríṣiríṣi cream ọkọ mi náà oríṣiríṣi cream gbogbo nǹkan tó bá ti mọ̀ ló ń rà fún mi ní pé kinní ìgbà tó yá ó ti pọ̀ gan tó yẹ pé àwọn ẹyẹ kinní ọ̀hún kàn lè dédé jí mi lóru mo kàn lè dédé jẹun tán lálẹ́ á kàn ní ó yá mo wọ lórí ẹ̀ ó yá ẹ ò rí pé ibì kan ṣe kólokòló ibì kan fẹ́ dàbí pípù síbẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí já bí màá ṣe máa jáhun tí màá fẹ́ já tí mi bá já tán báyìí mi ní sùn ọkọ mi bábà mi gé kò sí mi lè gbé lọlé bábà ta gan pé mo fẹ́ gé mọ́ àwọ̀ pé irú orí wò lélẹ̀ bí ọkọ mi ṣàṣe bá mi gé nìyẹn gígé yẹn àfi kó fá gbogbo ẹ̀dán ló máa fẹ́ràn ó máa bá mi fá gbogbo ẹ̀dán tó bá ti fa tán tátẹ́gùn fẹ́ sí mi kinní yẹn orí mi á wá máa rìn mí wínìwínì ó ti wá tó ṣètẹ́ pọ̀ ọkọ mi gbọ́dọ̀ pé mo máa rìn orí lẹ́gbẹ̀ẹ́ mi gbórí ẹkún bó ṣe ń rún mi lára orí yẹn rí mi lára mo wá ní ọlọ́run kí ni mo wá fẹ́ ṣe mí gan rí pé orí yẹn gan ó ń rí èmi gan olórí ó ń rí mi lára ó ń irritate mi ó ń rí mi lára ẹ wò mo rò pé kí ni mo fẹ́ ṣe gbogbo ṣàṣe gbogbo yẹn fúnra nìyẹn o láti 2008 tí mo ti máa rí bí ó ṣe di bí last month yìí bí ọkọ mi ṣe sọ pé wo orí yìí ó sì ń rí òun lára àbúrò ni àwọn ni ó máa jáwin mọ́ ó ṣàgbọ́ kí ló dé gan ọkọ yẹn ṣe sọ fún mi pé níbi tá a dúró dé yìí báyìí wọ́n láti fẹ́ máa ṣẹlẹ̀ o bóyá kí ló dé tí o máa lo omi tó máa ń rà ní ṣọ́ọ̀ṣì ni tó bá ti lọ sí pé ọlọ́run òjijì àwọn omi tó máa ń rà yẹn kí ló dé tó máa lò bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní omi orí anyway mo ṣe bẹ̀rẹ̀ sí fi ọkàn ẹni pé àdúró cream tó sì lómi ló máa ń ṣiṣẹ́ mo ṣe ní bí mi ṣàṣe dá spirit yẹn náà mo ṣe fi omi pa orí mi bàbá mi àfi bí in fact this is more than a miracle in my life. in fact o da ben pe mo wo film te ba ri mi nisiyi gbogbo isi mo bere si no mi yi ko ti ju last month lo ti mo tu tin ba to come so pe ri mi rin on lara mo ba bere si film mi yen mo ba fi gbogbo ri mi ba te ba ri mi o ti kun funro o ori orin mi mo mi jarun mi mo o irun ti po lori mi o gbogbo ri mi ko di ni funro o in fact last Wednesday the last Wednesday ti mo wa si program mi de nkankan mo sori sile ni e se o e ku soluwa o ianu se raye mi mo rowo na olorun segun fun mi o mo si ro pogun yin o le se mo ti gbadura pe iya mi gan to ja ladura ko ri ogun ise ti to fi darugbo ko si run kankan lori won mo dupe run kun ri mi o olorun ba mi mu esi kuro gbo agba to ni mo ja ogo mi kuro olorun si ba mi baje o e se o disin yi o mi se won ti ma ti wet on laaro àwọn omi church ti máa ti ra tó bá yẹwọn ìsde mo ra àbí 77 ti máa ti wẹ tán máa fi sórí mi tó bá ti dalẹ náà tí mo wẹ sí kí n tó sùn máa fi sórí mi náà mo dúpẹ mo ti rọwọ ọlọrun mo rí ìyanu láyé mi o ọlọrun dá ògo mi padà o wọn ní irun obìnrin ní ogo rẹ ọlọrun dá ògo mi padà mo dúpẹ o ẹ ṣe ẹ kú ṣe olúwa ẹ pẹ fún wa o ìfàmì orin ọlọrun láyé yìí kò ní reduce lórúkọ jésù tó bá jogun ni ó pè mí o tó bá jogun ni ó pè mí o ẹ ṣe o God bless you sir.
1: Nice gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ni ó fi sú tá a bá ní ká mọ̀ gbé testimony in ti ń bẹ̀ ńlẹ̀ ó pọ̀ jù mi fi jánu fún yín more than 50,000 testimonies are here and let me say this ǹjọ́ jẹ́ mọ̀ fáà tí ìwà gba testimony ó dìgbà títí ẹ̀gán bá bọ́ sí agbára kan bẹ ti ń yí ayé padà ẹ̀mí àsọtẹ́lẹ̀ tó ti bàlé mi láàárọ̀ yìí ẹ̀rí jésù tí gbogbo àwọn èèyàn ń sọ yìí ó ní ẹ̀mí àsọtẹ́lẹ̀ ṣé wá fi kún ǹjọ́ jẹ́ mọ̀ pé testimony tó ga jù kìí ṣe gbogbo ètò ẹ̀ ń sọ yìí the great and the best testimony is for you to know Jesus as your Lord and personal savior ọjọ́ tí wọn náà bá tọ̀ wò ìjọ ló tó mọ̀ pé rere ni olúwa ẹ̀yin àyàn fẹ́ mọ̀jẹ̀ adara wa láàmú ẹja lọ church láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ̀sọ̀ ni wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì ń bi garage yẹn gbogbo sona church ẹ gbéra ẹja lọ wọn á connect mi mọ yín lónìí èmi náà connect mẹ́yìn àwọn àjọ kankan mẹ́wàá kan tí olúwa fún mi sínú àwọn omi ẹ gbé omi yín dání ayọ̀ ni fèmi àti ẹ láàárọ̀ yìí ẹ wo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá mú ìdá mẹ́wàá yín gbogbo ẹ̀yin àkọ́bí ọmọ òní náà ni climax tá à ń ru ẹ̀bọ 1002 àwọn kan ti ṣe tiwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú ìrúbọ olúwa jẹ́ kí testimony tèmi náà jáde olùfẹ́ o lè bọ́lọ̀ ṣòwò kọ́ bá dòwò pọ̀ kọ́ kábàámọ̀ àfi kó jèrè àṣírí tó wà ń bẹ nìyẹn àkáǹtì nọmba chọọ́ọ̀chì ni fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀. 19 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyàn ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. 7 ni first service 9 ni second service bẹ̀rẹ̀ ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí ìwé Job la wà á ti kà á a wà ká Job 31 títí wọ 36 ìwé Job 31 to 36 ẹjẹ́ a tún mọ ohun tí ó ṣẹlẹ̀ láti ọ̀la lọ anointing ọyín omi wo di méje ń bọ̀ bá dọ̀là òní ló pé mẹ́fà ẹjẹ́ ohun tí bàbá mi ológun àjọbọ fẹ́ dánwò God bless you. And gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ àtàwọn tí máàkì wedding anniversary tí wọn náà mo gbé ọwọ́ mi sókè ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ happy birthday to birthday celebrant happy wedding anniversary mo sọ lẹ́ẹ̀kan náà fún gbogbo ẹ̀yin tó ẹ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì nọ́mbà tó ẹ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè 080-88-71-65-66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànúkọ báyìí God bless you.

0: Kajoki.
1: Ọlọ́run ìgbè! Ọlọ́run ayérayé! Ẹ̀rí àwọn wòlíì! Ọba tó ni gbogbo ọjọ́! Bàbá gbogbo àgbáyé! Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀! Asọ̀rọ̀ mọ́tàṣé! Ọlọ́run ìgbà gbogbo! Ògbóni forúkọ mímọ́ rẹ̀! Olúwa gba ọ̀pẹ rẹ̀! Èmi! O tún wá farahàn fún wa! Olóhùn ṣe wá láàánú! Olóhùn gbéràn lọ́wọ́ dìde! Olóhùn jẹ́ kọ́sẹ̀ yìí ó pé wa olówó jẹ́ ká jèrè oní gbogbo ìdààmú ọ̀sẹ̀ tó kọjá oní kò ní bá wọ ọ̀sẹ̀ yìí ògo ní forúkọ nínú ọ̀rẹ́ olúwa gba ọpẹ́ wa olúwa gba ọpẹ́ wa yìí káàkà mílíọ̀ kẹtàlì ẹ̀mí àwọn wòlíì o olúwa gba ọpẹ́ wa ẹni yìí olúwa dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ ṣèpàdé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó owó tẹ̀ sí sọ yìí àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kan wà nípa owó yẹn tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan olúwa sọ wípé ẹ á rówó yẹn o ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn yóò padà lẹ́yìn mo sọ àní àkóbá o ti fura sí ọ̀rọ̀ rẹ o òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó ní ìnira nínú àríríndàmú obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́ onímọ̀jàmú ní kí n gbẹ̀dú ọ̀fẹ́ bíbélì kọ́ wípé káwọn ẹ̀yà àgbà tó dé ó ní ọmọbìnrin bẹ̀rù adé tí máa ṣàbíyàmú tó bá rí bẹ́ẹ̀ agbára ìbísí rọrùn ó yá kó bàlẹ́ ọ̀ nítorí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó yá bí ọmọ bí ọmọ yẹn ó fẹ́ gba ẹ̀rí rẹ ó yẹ bí ọmọ yẹn gbogbo tó ní ọlọ́wọ́ ẹ̀mí mọ yanjú ẹ̀ ẹ̀rí ló máa jẹ́ in the name of Jesus. Pásítọ̀ yìí ọ̀rọ̀ olúwa tó ẹ̀ wá o mọ́dọ̀gbọ́n ti dé bí ewúro nítorí pé ọ̀la rẹ̀ dára bíbélì kọ́ pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún wo bí ọlọ́run bá ń ṣe tán kò sẹ́ni tó lè dàdúró bí ọlọ́run ò bá tì í ṣe tán bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n ẹwọ́ gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ kí ẹ̀yìnkù yóò mú lọ ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀ àǹfààní kí ló jẹ́ fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o kó wá sọ ẹ̀mí ẹ̀ lágbájá ní 20,000 euro ẹnìkan ní 500 euro ẹnìkan ní ìyó ní 1,000 bọ́lọ́run ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe fún ọní tiẹ̀ máa dúpẹ́ èmi náà mọ̀ ń dúpẹ́ tèmi bí ẹni tó bá mọ rírì ọlọ́run mo wà á fọ ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan yóò padà léwu o lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn ìwà tèmi àní jóná o lọ fọpọlọ sí ìrìnàjò ibi tí ọlọ́run yẹn ti gan ìwọ lọ dúró síbẹ̀ ọlọ́run bọ̀ wá pàdé rẹ wá rí pé ẹ̀rí ló máa jásí ìdàdé mọ̀ bí àti tó máa bọ́rọ̀ nìṣó gbogbo ènìyàn pátápátá tí o ti lọ gbé omi yẹn síbi rédíò gbómi tó pọ̀ o tó máa tó ẹwù ẹ̀ tó a lè fi lọ wọ́n ṣọ́ọ̀bù ẹ̀ àǹdẹ̀ tó a lè fi gún ogo ilé ẹ̀ gún ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí iyọ̀ tó pọ̀ fi owó sí bí mo ṣe máa ń sọ owó tó o bá fi sí yẹn tá a bá ti parí àdúrà lẹ́nu lọ tọ́jú owó yẹn ẹ̀wà tún lò lọ́gbọ̀lá ìgbé tó bá wá yá lọ mú owó yẹn dápọ̀ mọ owó tó o fi ń ṣòwò tó bá ń bá gbà ná pàdé àbó bá ń gba ìgbèsè pàdé tàbí sẹ́yìn ò lọ dédé owó tó o fi sí yẹn lọ́lọ́run ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ àyípadà eré máa dé ìdánimọ̀ IO Ajiroye Atamátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Atamátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àti àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹjẹrẹ gbẹ́dà níbi tí ẹ̀rí ti ń jáde ìwọ àtẹ̀mí lóṣù tó ń bọ̀ wọ́n ní fi wáṣọ lọ́wọ́ omi yẹn ń kọ́ fún omi yẹn sí ara àwọn fẹ́ o aràn mi sí ọ̀rọ̀ jàrí ẹ̀kẹta yàrá gbogbo ẹ̀yin fẹ́ wọ́n omi yẹn sára ọ̀nà ńlá lọ́dún ìtura dé ìfọkànbalẹ̀ dé ìṣeré dé ìdẹ̀nímọ̀ fífẹ́ wọ́n dẹ̀ bá mi sọ lórí ẹnìkan iṣẹ́ télọ̀ ló ń ṣe iṣẹ́ télọ̀ o dẹ̀ ti ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o ẹnìkan wá ní kókó ń bẹ̀ àwọn fẹ́ mú ẹ lọ bìkan o ti wá lọ bẹ̀ ìkan wá dẹ̀ onímọ̀jẹ̀mú sọ wípé ló máa lo Sam 40 àyípadà máa dé àyípadà máa dé ìdánimọ̀ fífi rẹ̀ kí tó máa bọ́rọ̀ mi nìṣó gbogbo èèyàn pátápátá o fe tin so tele si aye re o fe tin gbadu afun o wu o be o ti ma kan so fe lo mura
0: mo
1: lo follow page ajinore asamata
0: asamata
1: eyala
0: eyala
1: aye mo ti mu jara o o ti mu jara o aso ti ese se afani bi a oni bi 30 years ago ti a oni bi 20 years ago ti a o ti eni bi 10 years ago ti je pe eni ka fe gbedo fun yo ma wa de ma wura wa bayi oh my god afani yen ti wa to je pe ma le se cancel it
0: yo
1: ibu lai se pe ododo mi emi de ma so pe to ba dodo woli iwo ko lo ma so n to ba wa emi memo lo ma gbe nu mi so n to ba wa afani yen ti wa yo lo follow page lórí social media ajínlóore àtàmátàsé prayer life lórí facebook lórí tiktok lórí youtube lọ follow mi báyìí lórí facebook youtube tiktok instagram ajínlóore àtàmátàsé prayer life àtọ́rí facebook lọ follow mi mo ṣe ń sọ̀rọ̀ bá dáadáa ekeji máa fún ẹ ní nọ́mbà yìí nọ́mbà eléyìí o àfi méèkì whatsapp ni o má fi pè mí ẹ má fi pè kò sọ pé o fẹ́ fi join prayer group mi ẹ fẹ́ fi join prayer group mi o yẹ gba àkókò lẹ́bàá yìí 070 75 23 14 14 17 mo pe ko le lọ whatsapp ni lọ fi jẹ whatsapp group mi olóko a kàn ní pé kí n hàjẹ sí ibi àdúrà mo ń sọ ilé ìtọ́ àwọn tó ń béèrè bí o gbogbo lẹ́ẹ̀kan sí 070 75 23 14 17 sọ pé o fẹ́ fi join prayer group mi wà á kàn ní hajj mi mà wá àdìẹ sí prayer group mi àti channel mi nípa ìyẹn wàhálà àǹfààní láti máa jòrò ọ̀fẹ́ àdúrà nígbàdébà gbọ́ nọ́mbà náà lẹ́kàn 070 75 23 14 17 òmùtọ́ lẹ́ẹ̀kan náà social media handles mi ajínlóore àtàmátàsé prayer life ogun ò ní borí
0: wọn
1: a máa rọ́nà
0: àbáyọ
1: ìdè máa já ìdánimọ̀
0: bí wọn
1: àyàn fọlọ jẹ́ kálọ̀ dọ́ọ̀kọ̀ padà
0: fẹ́ẹ́ sílò
1: ọlọ́run tún jẹ́wọ́ agbára bó ṣe máa ń jẹ́wọ́ ní gbogbo ìgbà tí ogun dẹ̀ máa ń ṣe gbogbo ẹni tẹ́gùn gbogbo agbára ogun yìí dìtọ̀ àṣẹni ogun yìí dìtọ̀ àṣẹni ogun yìí dìtọ̀ ẹ máa bọ́ gbogbo ìwọ tó tún gbọ́ mi lákòókò ẹ máa bọ́ ìdánimọ̀
0: bí wọn
1: gbogbo tá a ṣe ládùn la fún wọn màá dẹ̀ gbìyànjú kan o agbọ́ ọba tó la yàtọ̀
2: gbogbo èèyàn lọ múra lẹ́ni o àmọ́ ó ti dóko lé gbogbo ẹ̀ka wa ni sábìsì wa lè especially olúwo lọ́nà tó ge tẹ̀gbẹ́dà ibi tá a ti máa gbàlejò àwọn èèyàn oríwo ò ní burú gbogbo èèyàn lẹ́ni ẹ múra olúwo ló ń bọ̀ o àmọ́ alẹ́ rí lórúkọ
0: jẹ́
1: lọ́gbọ́ ọba tó la yé àti ọ̀run ẹ jẹ́ ọlọ́mọ yín bàbá lùgbò ipá àtàgbára ìṣẹ́lẹ̀ ọba tó ń bẹ lẹ́yìn ìwé àti ọba tí òfin wá fún ìfẹ́ ọba tí òpin ọba tí òjẹ́kọ́ àwọn ìkàtà wa wá gbé ọwọ́ ẹ sókè wá tí ògógó ògó sórúkọ ọmọ yá o jésù olúwa wa ó yàtọ̀ rí ìrẹ̀bà wọ́n sọ pé kábíyà ò sí ọlọ́run tó ní àṣẹ
0: òní
1: yìí ojúmọ́ èmi yìí jẹ́ kó mọ́ sí rẹ̀
0: jẹ́
1: rí owó
0: jẹ́
1: kọ́nà mi ó là
0: jẹ́
1: kí n ṣe déédéé
0: yìí
1: ilẹ̀kùn ọ̀là tí mo kàn lórúkọ jésù
0: ìwà
1: jẹ́ kó ṣì fún
0: mi
1: kí àbò rẹ̀ dájú lónìí àti wọlé àtijáde mi lónìí
0: èrè
1: ní kí n kó wálé o
0: má
1: jẹ́ kí n kó ogun wálé o
0: má
1: jẹ́ kó ìṣòro wálé àti èmi àti àwọn ọmọ mi àti ayé àti ọkọ
0: bẹ́ẹ̀ ni kò rí o
1: ògbó ni fọlọ́run ló
0: pẹ̀lú
1: jésù olúwa wa bóyá kúlẹ̀ sẹ̀rẹ̀ méjèèjì báyìí wàá jọ owó ẹ̀ délẹ̀ wàá wá forí balẹ̀ fọlọ́run wàá sọ pé mímọ́ mímọ́ mímọ́ ni olúwa náà mọ̀gbọ́n yá o
0: mímọ́ mímọ́ mímọ́ ni olúwa náà mọ̀gbọ́n.
1: Alágbára tó ní àṣẹ
0: kí
1: là á sọ ju pé o ṣe lọ
0: òun
1: làwa ṣe ń kí ọ wípé o ṣe o nítorí ọ̀rọ̀ rẹ àìkú títí láéláé ni mo ń sọ̀rọ̀ kan níjẹta mo tún ṣàlàyé díẹ̀ lánàá àwọn nǹkan kan wà nígbàkúgbà tí ọlọ́run tó bá fi gbọ́ igbó ènìyàn ohun tó máa ń tẹ̀lé ni ìgbésẹ̀ kankan irú ìkórìta bá yẹn tí ọlọ́run bá fi dúró igbó ènìyàn tó gbọ́ ìkúndú ènìyàn ọlọ́run máa gbé ìránṣẹ́ dìde number 7 Exodus chapter 3 orí ẹ̀kẹ́kẹ́ ẹsẹ̀ ìkéde ìwé ẹ̀kọ́ni ni mo sọ ó ní olúwa wípé nítòótọ́ èmi ti rí ìfojú àwọn ènìyàn mi èmi ti rí ìfojú àwọn ènìyàn ẹ̀wọ́n tó ṣe pẹ̀tì nígbà tó máa tàṣíwájú ó ní tí ó wà ní jìbìtì ó ní mo sì gbọ́ igbó wọn ẹ̀ máa gbẹ̀dẹ̀ yẹn orí ìfojú àwọn ènìyàn rẹ̀ ó gbọ́ igbó ọlọ́run máa gbọ́ igbó wọn. àìmọye ló ń bá ìpọ́njú pàdé ọlọ́run orí o lẹ́nu ìṣòro tọ́pọ̀lọpọ̀ ọ̀nà wípé bí ọlọ́run ò bá rí ìyẹ̀yìn òní rí gbogbo ẹ̀yẹ́ náà lánàá ẹlòmí àníà òun ní àwọn ẹ̀gbọ́n tó lè ràn lọ́wọ́ òun ní fámìlì òun ṣe kíní kan ìwọ lòún rí wa ọmọ àrí ẹni torí pé ọlọ́run ò rí ẹ mọ gbàdúrà lọ́sẹ̀ yìí olóore máa rí wa kò sí olóore kan tó lè ṣoore fún yàn kò sí olùrànlọ́wọ́ kan tó lè ràn yàn lọ́wọ́ kò sí alátìlẹyìn kan tó lè dá tọ́rọ èèyàn kò sí ẹnì kan tó lè fa èèyàn sókè kò sí ẹni tó lè dá sílẹ̀ àjò ènìyàn ó ti wù kó súnmọ́ èèyàn tó ẹ̀ẹ́dọ́ tí yorùbá pa òwe kan ó ní àjùmọ̀bí kò kan tààrú ẹni tí ọlọ́run bá rán sí ló ṣe lóore wọn omi ẹsára wọn omi ẹsára wọn ẹsára mo sọ tó bá sọ pé omi ní èmi ó yá olóore tó máa sàn wá bẹ́ẹ̀ ni àti èmi bí omi olúwa kó ra wá ìdánimọ̀ bí o wo bí ọ̀pọ̀lọpọ̀ ohun mohun tó ń ṣẹlẹ̀ ojú tọ́pọ̀lọpọ̀ fi ń mu ọ̀tọ̀ láni ẹ mi ò wá mọ kí ló ṣe bọ̀dá mi kò tí ẹ dáhùn sọ́rọ̀ mi kò lè já sí i tó rẹni tọ́lọ̀ ò bá dáhùn sọ́rọ̀ ẹ kò sí èèyàn tó máa dáhùn sọ́rọ̀ ẹ àwọn máa ń sọ tọ́pọ̀lọpọ̀ ènìyàn ọlọ́run ni kò bẹ̀ kó o tó bẹ ènìyàn tó o bá ń bẹ ènìyàn tó o bá bẹ ọlọ́run bí ìgbà tó o kàn ń làágùn lásán ìgbé rẹ àkàdà bí ìgbé gbígbó ajá yà á kò rí àfẹsẹ̀dá ọlọ́run máa dá sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa dá sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa dá sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa dá sọ́rọ̀ wá èdè tí ọlọ́run wá pè tẹ̀lé tó àpò sọ wípé nídò tó èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn lọ ó ní mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọniṣẹ́ wọn ó ní nítòótọ́ mo mọ ìbànújẹ́ wọn ibi tí a ti fẹ́ gbàdúrà ni kárí bí ọlọ́run ò bá tí mọ̀ ìbànújẹ́ ọ̀sán rẹ àwọn tí ó mọ̀ ṣe sọ́ọ̀dì ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ò ní rẹ́ni tí ó rẹ̀ lọ́wọ́ rẹ kẹ́rí ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ ọ̀tọ̀ ni aláàánú ọ̀tọ̀ ni atinilẹ́yìn kẹ́rí àwọn kan wà sà wọ́n kàn wá ńbẹ̀ bó o bá ran ọwọ́ rẹ fún ìrànlọ́wọ́ wọn ní ìrìnàjò kan pàdé ẹ̀ akáàánú wọn kàn máa káàánú rẹ wọn ò ní ṣàánú rẹ àfi tí ọlọ́run bá ṣe ibi tó ti kéré ọlọ́run gbà mèrè ọlọ́run gbà mèrè ọlọ́run gbà mèrè ọlọ́run gbà mèrè ọlọ́run gbà mèrè ọlọ́run gbà mèrè ọlọ́run àti lẹ́nu ìrìnàjò ọlọ́run tọ́lá tọ́lá tọ́lá bíọ́ ọlọ́run gbà mí ibi ìrìnàjò ayé mi dé yìí àbí tó bá bá mi dá sí i olúwa má dá mi dá ìrìnàjò ayé mi mọ́ má dá mi dá ìrìnàjò ayé mi mọ́ olúwa bá mi dá sí i má dá mi dá ìrìnàjò ayé mi mọ́ olúwa jọ ọ́ olúwa jọ ọ́ olúwa jọ ọ́ olúwa jọ ọ́ jẹ́sí ìrìnàjò ayé mi jésù olúwa wa ẹ wọ́n gbé èdè tó pè tẹ̀lé ìyẹn ni mo ó ní èmi sì sọkalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ààrẹ gdp ọlọ́run ti ṣètò báyìí olúwa ní kí n sọ fún ẹ àsọtẹ́lẹ̀ yìí rèé o olúwa ní kí n kéde fún gbogbo ẹni tó gbé ọlọ́run lọ wà á rí wípé ogun ọ̀run máa sọkalẹ̀ fún ìjẹ̀nìjà olúwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá àwọn ìṣòro tó le pàdé ohun ọlọ́run máa dá sí lẹ́nu ẹnìkan ní sódà ìṣeéṣe iye àwọn tó bá gbàgbọ́ náà ni onímọ̀ ọba tó gbàgbọ́ wọn yóò rí ogun ọlọ́run sọmọ wípé màtá náà gbà wípé arákùnrin lásáàrù lè dìde kó di àlàyé padà ṣùgbọ́n nítorí pé jésù sọ̀kalẹ̀ wá síbẹ̀ adẹ̀sọ́ di àlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti dòkú márèèjì tó ti dòkú iṣẹ́ tí dàmú ti wọ̀ ọ̀nà tó ti dà olúwa ní lọ kéde òun máa dá sí olúwa dẹ̀ máa dá sí ìdẹ̀nímọ̀ gbígbẹ̀ títí kò gbàgbọ́ kò sì gbọ́ràn títí kò gbàgbọ́ kò sì gbọ́ràn kò sì sí ọ̀rọ̀ ìrìn àjò ayé èwo àtẹni ká fi lé ọlọ́run lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù ayé tí ò bá ti sí ní abẹ́ àkóso ọlọ́run àkòsí ìsínáyẹ ẹ̀sọ́ lò abẹ́ àkóso èṣù ló wà bẹ́ẹ̀ sì ní àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò lọ́ọ́ fẹ́ máa tọ́jú ni wọ́n ní kò kàn ronú pè wàdà kò wá gbọ́ràn wá wo bí ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀jọ́ ọ̀hún ní verse 19 ó ní bí ìrẹ́ bá fẹ́ tó o sì gbọ́ràn olúwa jèrè ilẹ̀ náà ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹjá gbọ́ ẹ̀rí àwọn èèyàn kan.
3: Dàgbàbá ní olúwa ta ìṣèkùn ṣiṣẹ́ fún ìwọ̀n fún wa níbi ìgbà tó ọlọ́run tọ́kẹ́ tó fi ìwé yóò bá ìgbà tó fi ṣiṣẹ́ fún ẹ̀. Ṣé èmi ń kọ́kọ́ ń jẹ́jà wípé tó kò lórí kíni kíní káàkì bọ́lẹ́sà nígbà tí wọ́n á lọ fún kásẹ́lì fún wa lọ́ba wọn fún wọn lọ́ba wọn fún kásẹ́lì ó máa fẹ́ fi pé ọlọ́run tọ́kẹ́ pé èmi lọ́nà mi báyìí bọ́n ó yá oyún ẹ̀ close to what you need to say, you don't know what you're going to say, you don't know what you're going to say, you don't know what you're going to say, and you don't know what you're going to say, I don't even know what you're going to say, what you're going to say, that's now, you're going to say,
4: what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what you're going to say, what
2: Iwọ lẹri rẹ kan o ma lẹri a ma ni ẹri iyanu ma ṣẹlẹ a ogun ma ṣa a ma ni testimony ijade ọsẹ yi oh ire ma de ba wa gbogbo wọn to ba ri wipe o fẹ ki minister tẹ mo ti sọ lọ follow page mi ajilore asamata se prayer life lori facebook lori youtube lori tiktok lori instagram o follow mi bye bye bye ajilore asamata se prayer life tabi number ti mo fẹ fun ẹ ko lo fi join prayer group mi ogo ni ja wa e ja lo se wo mi san ma san
4: ma fi owo gbabi to nle ma fi owo gbabi to nle bayi a ma po oruko jesu ni emeta emi mi mo leka eje jesu leka ha le olorun ata mata se wo mi san ma san tamila ma la Ola jẹ sọ́lá ẹ̀sẹ̀ yẹn lórúkọ ní ẹ̀sẹ̀ yẹn.

0: pẹ̀lú mi látorí ìkànnì báyìndọ̀rẹ́. Sọ́lì olúgbilé, ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gbùsí, Abiola Precious. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ní káà máa pẹ́ mo kí gbogbo wa kó ojúmọ́. Ìrìn àjò ẹ̀mí lètò, ṣé ìgbàgbé ìtàn bàbá tí mo lé níjẹ́jọ́? Ìta kọni tó ti sùn nínú ìrìn àjò ìgbàgbọ́.
1: Samaria lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ bíbélì ló sọ.
0: Ẹ já wọnú

0: ìgbà ní kúkú láàárọ̀ yìí. Oṣù tí wọ́n fi sọ ni wọ́n lè sọ.
1: Jésù wo.
0: Ìta kọ́nítà ẹ mọ̀ bí ẹ mọ̀ owó.
1: Ẹ jẹ́ àmọ́.
0: Ìta kọ́nítà ti bẹ́ẹ̀ ti wà lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ wọn rí.
1: Ọlọ́run,
2: Ọlọ́run lágbájá.
0: Wòlíì Gabriel Adédì tí àlà òye lámì. Bàbá aláṣẹ pé.
1: Ó tó fi máa gbàdúrà.
0: Ọjọ́ tá a bí wọn mi ò lè sọ.
1: Jésù wo.
0: Oṣù tá a bí wọn ni wọn mọ̀. Àkọọ́lẹ̀ tí ń bẹ wájú mi. Ó sọ pé bí bàbá.
1: Wòlíì ni mí kò sọ mí dọ́lọ́rùn ẹ̀ lò ní ràn.
0: Àwọn prophet yẹn ń gbọ́.

0: sọfọ ṣùgbọ́n ní ìmọ̀lára gẹ́gẹ́ bí àbúrò gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí ara gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí olùbáṣiṣẹ́ papọ̀ a ní ìmọ̀lára pé adébùkọ́lá akétadé lóníròyìn yẹn a ní ìmọ̀lára pé wọ́n sùn ọjọ́ jimo ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin tá a lò lọ yìí ni wọ́n sùn oni ọjọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún náà ló pé oṣù kan gẹ́gẹ́rẹ́gẹ́ ọdọ ajé ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ orí ètò ìrìnàjò ẹ̀mí mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ni ó dúpẹ́ lọ́wọ́ yín mo wá fẹ́ kẹ́ ẹ̀ tó farabalẹ̀ màmá tí ẹ gbóhùn wọn níjẹ̀ ẹ̀dógún tá a sọ̀rọ̀ wọn níjẹ̀ jọ gbogbo ẹ̀yin tẹ́ fi nǹkan sọwọ́ sí wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo appreciate gbogbo yín ẹ̀dẹ́ ẹ fẹ́ gbọ́ yìí màmá tó fi sọwọ́ ń yè fún wọn lésì dìsìn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ káwo bá a ṣe fẹ́ dìde ìrànlọ́wọ́ àkàndá lẹ́ǹtẹ́ ẹ fẹ́ gbóhùn wọn yìí ní ìfún alẹ́sìdìsí o ẹ gbọ́ ní ṣiṣẹ́ ń tẹ̀lé.
1: Hello sir, Ikasan sir, Happy weekend sir, yes sir, nínú láyé ẹ̀nà bọ̀là yìí o, ẹ̀ṣin sir, mo ní ìwé ní pé ẹ fún mi ní èsì first news mo sọ fún mi sir, ìyá south east ni.
0: Ẹ rí i pé ẹ má jẹ bẹ̀rẹ̀ ń bẹ̀ wọ́n ní wọn fáwọn lẹ́sì ẹ jẹ bẹ̀rẹ̀ ń bí.
1: Hello sir, Ikasan sir o. Ìpíjọ́ mẹ́ta sá akú ìlú ni ẹ máa lo yẹ́ máa bọ̀rẹ̀ ní sọ máa ṣàlàbọ̀ lórí àti fámìlì yìí sá mo lẹ́mìí ni mo pè é níjò ni tí mo sọ pé kọ̀mínítọ̀ gbàdásáàdì sáàtìsì ìyàtọ̀ yẹn ti ń bọ̀ yẹn so ní nǹkan tí mo nídìí ìrànlọ́wọ́ èyí wípé pàtẹ́ sọ fún ọmọ mi pé ẹ máa rìn lọ́wọ́ lórí wàá èkè ẹ̀dẹ̀ sọ wípé àwọn tí ń ṣe bóyá ọwọ́ kún wọn ìrìnàjò fún sọ ẹni tí ń mú so ìrànlọ́wọ́ tí mo nídìí báyìí ni sà wípé tó ló ṣe gáàbùlù ọdún yìí ká rẹ̀ ní pa àríwá ọ̀rọ̀ wa ní kìíní ní ọdún tó ó ṣe gáàbùlù ọdún but ìwọ ṣe ọgbà gáàbùlù ni wọn à sí ìsinmi asan tẹ́tẹ́ dáwọn oṣù ó wá àfẹ́ tí business ti mú un ṣe nǹkan náà ló jẹ́ kí n pè ní ọjọ́ yẹn tẹ̀fí ní ìṣẹ̀ṣẹ̀ dé Èkó ni so business tí mo ṣe náà ni àwọn david ẹdínwẹ àti oúnjẹ ẹdín ìmọ̀wáàsì tí mo bá ti ṣe ní àtúnṣe bí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin tó bá ṣe ṣe tètè ní èsì òun ni mo máa ń tà ṣùgbọ́n jáàbù ni àti gbogbo owó tí mo ní ń bẹ̀ ohun afẹ́ tiẹ̀ ni wípé owó jẹ́ gan ohun ni agbára sà ohun náà ò rí pé ó wù mí ohun tẹ́ ẹ ṣe fún mọ́mì níjọ́ sí wọ́n ti wọ́n ń ṣòwò ojú tẹ̀lé ọba wọn lè tẹ̀lé wọn dùn tẹ̀sẹ̀ rìtìn fún wọn kò gbọ́ prógrámù yẹn lọ́jọ́ yẹn sà tẹ̀bá lè ṣe fíìmù náà ní ìlú máa dùn ààrùn ìlú máa dùn gan tẹ̀tẹ̀ máa rí ibi tí mo ti ń sin di ìyẹn inú ilé nínú yàrá ni mo kó sí ibi ìgbàsẹ̀ bẹ́ẹ̀dì ìyẹn ni mo kó sí ìyá tó mọ̀ ní ibẹ̀ náà la lọ sùn in fact àwọn jésù là ń jẹ torí òun àdìyẹ gan ìyá òkè rárá ní ìyára ni mo ti ń sìn mo ṣe wá ní ìrànlọ́wọ́ tí mo ní ìdí máa ti ẹ̀yìn owó kí n fi kan ilé àgbẹ̀ ló jẹ́ two step ibi tí mo lè gbé sí wà nínú ìsọ̀rọ̀ tí mo ra oúnjẹ alẹ́ tí mo ń tà nínú ìyára mi wà báyìí ní ìbílẹ̀ oúnjẹ alẹ́ gan tó sì tà mọ́ ìjọsà mo lè fẹ́ mọ́ bọ́tì láti mọ ìtọ́rọ owó torí pé ọmọ ọlọ́run kì í sáńgbé òun náà jẹ́ kí n wá sí first note sí nílòsàn 17 years ago tí ọ̀rọ̀ wa bàbá wọn tó ti fi nílẹ̀ kò sí pópó but bùkátà kò sáà fi wálẹ̀ àtẹnu ẹ̀gbọ́n òun náà ní ẹ̀gbọ́n kan so mo ti wá ní ìrànlọ́wọ́ tí mo ní ìdílé àtijọ́ àti ìkórè náà wà òkè fún wa padà ìkẹyìn ọ̀nà lọ́wọ́ sà tí ẹ bá lè wá bá mi nílé kẹtì ẹ fi confam ó ṣe rí kẹlẹ ni mo sọ wọn inú mi máa dùn gan jésù dì mí fi mí sílẹ iwájú lọ́pọ̀ ibi tí mo máa rí sí ẹ̀dẹ̀ mi tẹnu gbogbo ọ̀rọ̀ lórúkọ jésù te ba le se le fun mi ah leyin olohun emi lo kuku ni aye mi nitori pe ti ma ri oja yen gbe sita oja yen je di awon mi wa ma pada ni pe boya mi ni so tori pe ko to gbe sita mo owo kekere ko ni a fi ra mi ni se pe mi o se isa mo se so mi first night pe ke mo wo sa o
0: eje nkan ko dupe lowo yin mama ti won so pa won ni stroke ati fun won ni 100,000 naira asa ni gbagbo pe adura ni won ni loju lati ba wa wo won san ana bi omo yo kan oko won ti ku eleyin yen e ma gbagbe awon missionary wa ta moju to pela won kan ti won ni lo remember pa need the owo ta ti ri ko bi solar meji lo ti ka oni merin meji a si nilo bi mewa a nilo megaphone fo pa awon missionary wa a nilo bi marun 150,000 ni won te yo kan gbagbara yin ba gbodidi kan e kan si wa laaro a nilo megaphone e ti won ma charge ti a ma gbe ki fun seyin re ati mic meji ni ma lo tohun ti battery re e ta ma ra 100,000 120 la ra tele won lo ti di 150 bayi ani lo marun be ba le ra e pe mi laaro tabi ke fi sowo sinu asun wa ah so la ta la fere opopolopo a missionary wa na ni bi ta won ti worship ko sina la le ba ba te fe sesin role won ni di solar a un bere fun ni na merin to tun le ran won lowo lati ma charge phone won ati ni meji oni na merin ko ni mo pe ni elo mo ni enter na cash aje lo wo ah mo ti gbagbe o oni na merin un abi ni enter ni yo gba mi laye oni na merin un around be abi 77,000 abi abi ehn ni won ta 77 or 80,000 ni won ta ati rowo meji ani lowo mejo se le fun wa ni 80,000 fukan eyin tolorun ke eyin ranse olorun eyin aya ranse olorun gbogbo yin la ro se ba ri ti mama te gbo ina kohun te ba fe fun won ninu akada ni won won si lo mo meji won lo ko awon oku sugbo ko awon ti fa won le ti pe e ba 17 years ago awon ni kala won e wa mo to funny inu yara kan ni won gbe inu e na won tin sin adie awon adie de old and won o sin to ba ti wa pe bi osu meji teyin o gba lo won teyin na o tun ma sin lede yin abosu kan ba ti pe bi ose merin ba ki bi ose merin leyan se lo ra e ri na gbodo en gbo be se se voice to te en gbo won awon adie e ki ite ba ni la won ni ki won visit awon ba se lo visit mama lodo ona njo ni ki wa visit awon emi nikan ko ni won wa lo nteyin ba fun wa te firan wa la wa ko lo ta fi lo visit won lo wo bi ti won gbe lo to ko to ki won ma sun pe la die atorun atawon atawon mo sa le get bi yara meji fun won ti won olore ofe ati mu yara kan seyen gan convenient sugbon to ipo ta won kan gbe nu la won kan fi ni lo iran lowo eyin kan to lo nke be ba fe se be account number ta nlo Wema Bank ni lori eto yi ni bank tan lo Wema Bank account number 1 is 01 27 120 148 01 27 120 148 irin ajo emi evangelical mission ministry ni ipe si yin rere ni bọlọrun ba ran yin lọwọ e fogo te ba lagbara e sowo si wa account number wa le kan si 01 27 120 148 le kan si 01 27 120 148 account number wa nu Wema Bank o ko te ba nbe ni irin ajo emi evangelical and mission ministry tabi ka pe mi leyin eto number te pe alore si ni 080 32 95 41 91 ibi kibi te ba tin gbo wa yika agbaye ni credit dide eja lo sori oke ko seunti lo mi adio mo pada bo

ẹ kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣohun ìyanu ọwọ́ ọ̀tún rẹ̀ àti apá rẹ̀ mímọ́ ni ó ti mú ìgbàlà wá fún ara rẹ̀ olúwa ti sọ ìgbàlà rẹ̀ di mímọ́ òdodo rẹ̀ ni ó ti fi hàn ní gbangba ní ojú àwọn kẹfìrí ó ti rántí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ sí àwọn ará ilé ìsírẹ́lì gbogbo òpin ayé ti rí ìgbàlà ọlọ́run wá ẹ̀hó ìwà ayọ̀ sí olúwa gbogbo ayé ẹ̀hó yẹ ẹyọ kí ẹ sì máa kọrin yìí.

0: tin sele ipade adura ode beji lele yo 72 hours with God pelu baba wa baba adura AK-47 o ma waye lojo Friday May 29 Saturday May 30 ati Sunday May 31 adun yi lori oke no mo wo ilu apatere badan on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni poju po ka kiri agbaye o ye gugu eni eja pade lori oke adura no mo wo ebi to ju popolopo eyan lo nja lo fe iwo na ma bo awon jankankan so olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olori emi lati wo rodu badan e wo mo to eji oku pateji oku awon mo to apatere lori oke adura no mo wo fekunre ri alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálíba jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umra tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ
2: Lagilu FM 96.7

0: Ìwé Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án Genesis 3:9. Ó ní Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé níbo ni ìwọ wà? Bàbá wa àti màmá wa nínú Olúwa. Olùṣọ́ àgùntàn Sanmi John àti Evangelist Bukola Victoria Adéwùmí láti inú ìjọ Jitwem Christian Church. Ìyá Ìjẹsà Lane, ilé tó wà ní off Eléwúrẹ́ Street, Kẹgbẹ́yàlé Olólà, New Fẹ́lẹ́lẹ̀, Nìbàdàn. Bàbá àti màmá ti wà nínú okulu ìgbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní. Ẹ kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nínú ilé, ẹ gbàdúrà fún wa.
1: A kí gbogbo ọmọ Ọlọ́run káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ọlọ́run yóò wà pẹ̀lú wa.
0: Ẹ
1: ká gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún àkàtì àti ọ̀wọ̀ yín. A dúpẹ́ fún àkókò tí ẹ fún wa. A dúpẹ́ Olúwa gba ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: A fẹ́ lọ nínú ọ̀rọ̀ rẹ fún ara yín Olúwa bá wa sọ̀rọ̀.
0: Àmì Jésù.
1: Oyè ọ̀rọ̀ yín jẹ́ kó yé wa.
0: Àmì Jésù.
1: Ká láyọ̀ ká lè gbé yín ga.
0: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. Ẹ kú iṣẹ́ Olúwa. Ẹ kú ìrànlọ́wọ́ látòkè wá. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Kò ní fi sílẹ̀. Nínú ẹsẹ̀ bíbélì tá a kà láàárọ̀ ìka kọ́kọ́ lọ, ó ní Olúwa Ọlọ́run sì kọ̀ sí Ádámù, ó sì wí fún pé níbo ni ìwọ wà? Tá a bá wo ìtàn yẹn láti ẹsẹ̀ ìkíní, à ń sọ nípa ejò tó tan Eve Efa jẹ, tó sì ṣe àkóbá fún Ádámù. Nígbà náà kí ló mú Esa sáá? Kí ló mú Ádámù sáá?
1: Now this is the question ti o ṣe pataki fun gbogbo onigbagbọ. Ẹni tó bá ṣáà mọ̀ pé à ń pe orúkọ Ọlọ́run mọ́ o, tó yẹ ká máa bíra wa ní gbogbo wa. Ni pé nígbà tó Ọlọ́run bèrè pé níbo ni ìwọ wà, in tó mo ṣáà ojú wí pé ó wo ibi tó ń wà tẹ́lẹ̀ àti ibi tó wà nísìnyí, ó rí pé méjì ò jọra wọn. Ìwàláyé Ọlọ́run tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ àti àwọn nǹkan kan tọ́lọ́run ṣe pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀, ó kọ̀m̀pẹ́ méjì, ó rí pé kò jọra wọn. So bó ṣe gbọ́ ohun Ọlọ́run, ó ti mọ̀ pé òun ti ṣe.
0: Ẹ̀rú bá
1: ìbejì kò sani. Ọlọ́run ti máa ń wá tẹ́lẹ̀, tó ti máa ń bá wọn sọ̀rọ̀ bó ṣe máa ń ṣe náà ló ṣe wá. Kì í ṣe pé yàtọ̀ wà nínú bó ṣe máa ń wá tẹ́lẹ̀, ṣùgbọ́n ó reflect pé nígbà tọ́lọ́run wá ní àná, ó ní ibi tó ń wà. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá ní òní, ibi tó ń wà yẹn òun ti kú òní bẹ́ẹ̀. Ó wá jẹ́ nǹkan ìtìjú àti nǹkan ìbànújẹ́ fún ló ṣe sá.
0: Bàbá, àwọn èèyàn kan máa ń ṣàlàyé ọ̀rọ̀ pé nígbà tó jẹ́ pé Ọlọ́run máa ń wá sínú ọgbà Eden.

0: nígbà kúgbà láti máa bá wọn jọ ṣeré papọ̀ sọ̀rọ̀ papọ̀ ṣàlàyé nǹkan tó yẹ tó yé wọn nígbà tí efa tí èṣù gba àtara tiẹ̀ tó gbà wọlé kí ló dé tó jẹ́ pé ọlọ́run tó wá ń gbogbo àwọn èèyàn ló máa ń bèrè bẹ́ẹ̀ o tó jẹ́ pé ìwọ tó ń wá ń gbogbo ìgbà wọ ló dáhùn èèyàn yìí tó fi efa sílẹ̀ torí pé a yọ efa kúrò lára ádámù ni tó fi wá fi sílẹ̀ tó fi kó sínú ságo.
1: Ọlọ́run ò fi sílẹ̀ now question the answer yẹn ni pé ènìyàn ní ń jẹ́ aníbire ọlọ́run ò rebi kankan ọlọ́run ò fi sílẹ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ó ti fún wa ní agbára láti yàn iṣẹ́ ọlọ́run ti máa fipá mú yàn irú èmi sì kálẹ̀mí jẹ́ ọlọ́run ni kálẹ̀mí lọ́lọ́run tí mo sì fún yín ní òfin tẹ́ẹ̀ tẹ̀lé a ò gbọ́dọ̀ tẹ̀lé o o gbọdọ tẹle
0: o tẹle ni o
1: o
0: inu ki n kó ẹsẹ bú ẹ tàbí fún ọ pa kẹrẹ ọlọrun ò dàbí ènìyàn
1: kò ní look interesting nígbà tó mà dàbí ẹni pé wọn fi pa mú ènìyàn tí ọyẹ pé ọlọrun ṣe bẹẹ ọlọrun ò ṣe bẹẹ ó ti fún wa ní power agbára láti yàn power of a will láti yàn the question táwọn èèyàn tún máa ń béèrè tó similar ni pé nígbà tó ọlọrun ń béèrè pé níbo ló wà ṣé ọlọrun ò mọ ni
0: kò rí ibi tó wà ni
1: kọlọrun tó dá wọn ṣọlọrun ò mọ pé wọn máa ṣe nǹkan ṣe ni now answer is simple ọlọrun mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo God is omniscience is omnipotent ó rí agbára láti ṣe ohun gbogbo ṣùgbọ́n God can never be threatened because ó ní alternative fún gbogbo tó bá fẹ́ ṣe now tó bá jẹ́ pé òun fẹ́ ṣe kinní báyìí mission láti achieve nǹkan tó fẹ́ achieve yẹn tó dẹ̀ mọ̀ pé ẹni yẹn ó máa ṣe tí ò yẹ kó ṣe ọlọ́run ò ní tí nítorí bẹ́ẹ̀ mission tó níyẹn tó fẹ́ ṣe yẹn kó cancel mission yẹn verse ẹni tó fẹ́ lò yẹn ló máa change kò ní change plan ẹ̀ kò sí ní tó lè ṣe láyé tọ́nà wọn àtúrẹ́tì bí àwọn aṣọ máa wọ̀ pé kíní ò dẹ̀ ní ṣe é ṣe mọ́ ohun bó mo ṣe lè ọlọ́run á continue pẹ̀lú mission ẹ̀ but ó máa ní alternative ó ti ní alternative ó ti mọ tó fẹ́ ṣe ó ti mọ̀ padà máa ṣe tó fẹ́ ṣe ó ti mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ó ti mọ̀ pé ṣì máa tàn wọ́n jẹ́ but God can never be threatened because there is always alternative there is always a way out fún gbogbo tí ọlọ́run ṣe so bóyá jí pé ó ń béèrè gbogbo tó kàn ń béèrè yẹn láti lè ní rẹ́kọ́ọ̀dì ni láti lè mọ̀ pé ká lè fi òye ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sí ká lè fi máa kọ wa wípé a gbọ́dọ̀ máa reflect apart from pé ọlọ́run ló bí Adam gẹ́gẹ́ bí onígbàgbọ́ yẹn káwọn náà máa bíra wa ní time yìí níbo ni mo wà kí ni position mi níwájú ọlọ́run last year kí ni mo wà ṣé mo tẹ̀síwájú ni àbí mo padà sẹ́yìn tí èèyàn bá sọ nǹkan nù tó bá mọ̀ pé o sọ nǹkan nù lóòótọ́ ìyẹn lèyẹn máa ń ní agbára àti pálátìlẹ̀ kó mo fẹ́ wà but tí èèyàn bá sọ nǹkan nù tí ò bá mọ̀ pé o sọ nǹkan nù kò ní mọ bí ó ṣe wà torí pé but
0: èèyàn lè má mọ̀ pé òun sọ nǹkan
1: nù yes so láti máa bi ara wa pé níbo ni mo wà báyìí ìyẹn ló máa fún wa ní ọgbọ́n àti òye láti wọ̀ pé mo ti sọ nǹkan nù mi ò wà níbi tí ó yẹ kí n wà mọ́ tí ọlọ́run jẹ́ sí mi tẹ́lẹ̀ kọ́ ló jẹ́ sí mi sìn ní tèmi àtọlọ́run rapport wà láàrin èmi àtọlọ́run kò sí bẹ́ẹ̀ mọ́ so yẹ kí a máa bíra wa ní gbogbo ìgbà ní oṣooṣù ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọdọọdún ni pé níbo ni mo wà
0: àbí ní ìṣẹ́jú ìṣẹ́jú
1: pé níbo ni mo wà ọlọ́run bí Adam lóòótọ́ Adam sì sọ pé òun gbóhùn ọlọ́run ẹ̀rù bọ̀ nítorí ibi tó wà so àwa náà yẹ ká máa bíra wa pé nínú ọlọ́run níbo ni mo wà báyìí níbo ni mo dé tá a bá ń bíra wa yẹn a lè mọ̀ a lè ní ọgbọ́n àti òye láti lè padà sí ọ̀dọ̀ ọlọ́run tàbá wọn luke 15 ọmọ onínàkúnà yẹn ó sọ wípé òun ò dìde òun ò sì tọ́ bàbá nǹkan tó ló ṣẹlẹ̀ níbi 17 and 18 ó wò wípé ọ̀tọ̀ níbi tí mo wà tẹ́lẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ àwọn tó ń gbélé bàbá mi gan wọ́n oúnjẹ wọ́n ń ṣe bí ọba èmi wá ẹlẹ́dẹ̀ tí wọ́n ẹlẹ́dẹ̀ oúnjẹ tí ẹlẹ́dẹ̀ jẹ kù
0: bíbélì
1: sọ pé ayọ̀ ni ò bá fi jẹ tó bá pẹ́ wọn fún wọn fún tó bá pẹ́ wọn fún lóúnjẹ ẹlẹ́dẹ̀ inú àdúgbò di oúnjẹ ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n wọ́n tún fún oúnjẹ ẹlẹ́dẹ̀
0: wọ́n tún fi dùn ún
1: sọ lọ́wọ́ pé èmi ò dìde that is reflection ó ti bí rẹ̀ pé ibo lòun wà position tí mo wà ikọ́ rẹ̀ ibi tí ó yẹ kí n wà kọ́ èmi ò tọ́ bàbá mi lọ èmi ò fún bàbá mi bó ti ṣe sí ọ so ọlọ́run bàbá mi nínú àwọn alágbàṣe rẹ tó bá fi lè fi mí ṣe inú àwọn alágbàṣe rẹ bí ọba lèmi náà ṣe máa ṣe so it's a question we need to ask ourselves day in day out where are we going to go.
0: ìyá wa kí ni àìgbọràn jẹ́ nínú ènìyàn sí ọlọ́run ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ọlọ́run ó dàbí pé kọ́lọ́run ti èèyàn ẹjẹ́ kọ́kọ́ wò fún èèyàn pé má lọ síbi báyìí o tó bá lọ bẹ̀ kéèyàn sọ fọ́ọ̀mù ẹ̀ má lọ síbi báyìí o tó bá lọ bẹ̀ má náà ni o n tó bá dẹ̀ tún lọ bẹ̀ má fọwọ́ kan náà yẹn o tó bá fọwọ́

0: ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemether àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Ladilu FM 96.7.

0: ni lowo nsi o owo ekere o oya esike waju oko ma be lowo wo na gbo nkan ti mo ni lowo ni si owo ekere o bata owo oye oye to ba wa lowo eyan ni
1: mo n ta agbara lowo olohun olohun a ran wa lowo lati ba yin
0: ayo la lo esike joko je owo la lohun are jo lohun o ti ran e lowo to ni esike ibo lo ti ra aso odun ati fila odun awon omo mi ati ti e wa sheri ara nkan ti mo so na ni oja na ni so mo pon ojo mi ti de ṣọja temi a ṣọ bàtà everything temi ẹ kò sí lára àwọn nǹkan tó yẹ kó rà.
2: Ẹbẹ́ ti ṣe sọ fún wa ń sìn àti kà mọ́ ara ọjà.
0: Kò yọjú o.
2: Báyọ̀ ni ìgbọ́ tẹ́lẹ̀ mo ti ń gbọ́
0: báyìí. Àyálà ń ṣèyàn gidi.
2: Orí ètò ni mo ti ń gbọ́.
0: Orí ètò
1: ni lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á ràn wá lọ́wọ́ láti bá yín ra
0: jù. Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́
2: o fẹ́ gbọ́ story o. Scout camp lọ́dọ̀ Chiquito.
0: Aṣọ ọdún bàtà ọdún.
2: Pàápàá jùlọ tàwọn ọmọ kéékèèké.
0: Everything no tagbalagba náà wà nbẹ.
2: Tagbalagba náà wà nbẹ.
0: Tó bá débẹ̀ bàtà 5000 wà 10000 ò ń ṣe kíní o ò ń ṣe òkìríkà o chacha ni. Ẹ a fẹ kí ó di ìrọ̀rùn fáwọn èèyàn máa expect yẹ tí n bá rí ẹ máa lù ẹ pa o bí bọ̀ ṣé kí n lù pa àbí bọ̀ ni máa lù pa kò ń fẹ́ kí n lù yàn pa.
2: Àwa ò wá ajé ó dẹ̀ tún wá lágbára ọlọ́run
0: àmì ẹ ṣe ẹ ṣe ẹ má wò mí ràn o ẹ ṣe òbí bọ̀ ó ní kí n má lù pa kí n má lù pa ọ̀dà ó ní kí n má lù pa ó yẹ kí n lù pa gidi gan ni ẹ yẹ yan mi ẹ ṣe mo fà yín lé síkírù lọ́wọ́ ojú ò ṣe kíni wọ́n máa gbẹ́yìn láti àyálà ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ó dà bọ̀.

òun tún ti roko go ìyẹn ní lágelu fm 96.7 òkè gajo òkè ilé funfun balafẹlẹ lẹlẹ ìbàdàn ǹjẹ́ ká máa kí ẹ̀yin tiwa wú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa ìyẹn káàkiri àgbà ńlá ayé ìkànnì lágelu fm 96.7 ìyẹn lórí ètò tá a pè ní jẹ́kánmọ̀ ibi tá a ti máa ń láǹfààní láti máa jẹ́ àjọmọ gbogbo tó bá ṣe ń lọ ìyẹn lórí ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan lápá bíbí òun lẹ ti lè gbọ́ eléyìí tẹ́ ẹ ti lè mọ bó ṣe ń lọ bá a bá ń sọ nípa àwọn ìròyìn eré ìdárayá ajá balẹ̀ tó lóyìnbó ń pè ní breaking news àwọn exclusive one lápá bíbí ni ní àyìn ni ìyẹn ní ìkànnì lágelu bá aago méjìlá ọ̀sán tó bá ti rókogó tí ìyálẹ̀ ta ti tẹnubodò tọ́.

lónìí ọjọ́ kẹtàdínlógún nìyẹn ìyẹn nínú oṣù karùn-ún ẹ̀rùn ọdún yìí òní rún gbogbo wa taya tọmọ tọkọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmarè gbogbo àwọn tó ń bẹ ní nínú ìdè kan tàbí kejì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmarè òun lọba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ yóò fún yín ní òmìnira yóò wá ṣe àforíjìn ẹ̀ṣẹ̀ gbogbo wa àmì bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babátúndé ọmọ ọláwù alex ferguson ìyàgùn tásọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà abimbala sadi òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi

yẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kọ́ àǹfààní ń bẹ láti wò wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ tẹ̀ síbẹ̀ lágẹ̀lú fm 96.7 kétékété báyìí ẹ máa gbọ́ wa ẹ dẹ̀ tún máa láǹfààní láti máa rí wa wò bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá ká sún sọ́wọ́ iwájú àlọ́yẹ̀ ti pèrègún péré ni tẹ́wọ́ èyeyè já sún sọ́wọ́ iwájú àmọ́ ká tó máa lọ lápá abẹ̀ yẹn kíní ọ̀hún súnmọ̀ ìyẹn bá a bá ń sọ nípa iléyà cashport iléyà cashport òun súnmọ́ o níbi táwọn èèyàn ò ti láǹfààní láti máa pín mílíọ̀nù tó ń gbé mílíọ̀nù kan orí pé 50 million naira ńlá ti píyà mọ́ eléyìí tá à ń há ìyẹn lọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ iléyà cashport ń bẹ́ẹ̀ kì í tún ṣowó nìkan o àgbò tó táǹkò gidi àgbò tó fẹ́ fi gbàgbàga pẹ̀lú mọ̀ọ́lù ẹ ti mọ̀ọ́rú àgbò yẹn àgbò tó ṣe rọ̀gọ̀dì irú ẹ̀ ni òun ló ń bẹ́lẹ̀ yẹn fún iléyà cashport eléyìí táwọn èèyàn tún fi tí wọ́n fi ṣe ìfàjẹ ibi tí kàṣí ẹ̀ tó tún gbé yọ tó tún bá yọ lọ́tẹ̀ yìí nìyẹn bí oríṣiríṣi lẹ ti rí òun 1 million òun 500,000 àní lọ́tẹ̀ yìí àwọn ẹran àgbò ni ìyẹn fún iléyà cashport ní nǹkan ṣe máa jẹ́ nìyẹn o *347 tẹ́ fi máa ń gbórí wọlé yẹn náà ni o torí wípé bá a bá ń sọ nípa iléyà cashport ọ̀tọ̀ ni o kò papọ̀ mọ́ Friday cashport ìyẹn ò tún ní nǹkan kan ṣe pẹ̀lú daily payment ẹ máa ń gbà yẹn ìyẹn ni pé kò dira wọn lọ́wọ́ ìwé bẹ́ẹ̀ ṣe ń play lọ láti rọ àsìkò yìí ń lẹ ti láfojúsùn pé òkú kan tẹ́ jù yìí ẹ fi pa ẹyẹ méjì ni cashport ń bẹ́ẹ̀ daily payment ń bẹ́ẹ̀ iléyà cashport ń bẹ́ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn wá ìmájẹ́ ni ó bá wá yin mẹ́ta promo mẹ́ta yẹn náà lọ ẹni ó bá yin mẹ́ta tá a sọ pé time by 10 ni 3x10 á fún 130 o ti ní 30 entries ló ń ti ní nìyẹn ìyẹn ni pé o ti ní tíkẹ́ẹ̀tì 30 tíkẹ́ẹ̀tì o ti ní ńlẹ̀ báyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn *347*1004*2#*347*1004*2# àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cashe.ng www.kashe.ng ẹ̀tún láǹfààní láti bábẹ̀ ẹ̀ wọlé iléyà cashport ó súnmọ́ òye ẹja gba àrin gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà wọlé torí pé bá a bá ń sọ nípa ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà yẹn ọmọ obìnrin yẹn tó ń sá eré ìje ó ń sọ nípa tóbi amúsàn ó tún gbìyànjú ìyẹn bá a bá ń sọ nípa ìdíje ilé tó ń lọ lọ́wọ́ diamond league tóbi amúsàn ó bá àwọn akẹgbẹ́ rẹ̀ ó bá wọn fà á lóòótọ́ ráyè sepò kínní wọn ò gbà fún kó ráyè sepò kejì àmọ́ tóbi amúsàn ó dúró sípò kẹta ìyẹn ní diamond league torí pé bá a bá ń sọ nípa ìdíje ti eré ìje ìyẹn sprint hurdler ti mọ eré sísá onífífò yẹn ẹ sá eré tẹ fò báyìí ẹ tún sá bíi àyà bíi méjì ẹ tún kàn fò.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹkẹ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti káàṣìẹ̀ mo ti káàṣìẹ̀.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Maria Made Maya Adebe Maraso Sara Pastor Shop nbẹ níbẹ̀ síbẹ̀ lọ́bẹ̀ ṣọ sára.
4: Gbogbo ẹlẹgbẹjẹgbẹ tó fẹ́ máa sọ fóde àríyá tààràtà moriwo Pastor Shop ní gbàgì Pastor Shop aláṣọ ọrọ̀ yìí wọ̀nyí mú yìí lòyìn bí ẹyọ kín Pastor Shop Abida Corporate Services Limited báwo ló ṣe fẹ́ sí Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Trousers Materials Italian Swiss Wool Voil and Organza Materials gbogbo ìlú jìlú kárí South West ń lọ mọ Pastor Shop kálukú ló lókọ tiẹ̀ tó sì lókọ iléeṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba aláwo Martin pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ Pastor Shop ní gbági tuntun má fẹ́ rúgbàbùkún kọ̀ da èyí oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé Pastor Shop kẹ́ ẹ tó raṣọ kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbangba gbàngàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlókún fọ́fọ́ fáṣọ takoro wọ̀ yìí tó bá wù ọ́ kó o má sọ̀rọ̀ ní Pastor Shop ní nọmba sí 136128 and 140 Green Block Pastor Shop gbági tuntun pé nọmba bọ́ raṣọ 08034756248 àti 08052023076 ní Pastor Shop raṣọ sanwó ẹ pé nǹkan ẹ ọlọ́run tá a fi ṣègbẹkẹlé àìtà ìwò wọ́mọ́jà ló mú wa gùn.

0: what I don't need to do. We are not doing what John 18 days fasting. That's much force. Titi the May 29 or no, he paddy show roll on the car. We have been saying it at Pakoriani. He don't call me. I am me, my seat and my space. Oh, what's in a wallet? Will it take me to my yes? What is it? My dad, why you got my dad? Oh, what can tell you, Babu? Don't call my young one. Let me show what I'm banana to my way in Friday, May 29 or no, he. That's the popular filling station. New world, not to do quite that.
1: Javis PL IKEA Foundation lo nlo gbo tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL IKEA Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofe se la yewo oju reading glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale Charity PL IKEA Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo saye oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 oju lo bara oni dindo mo wa lagbari
2: ile ya bade odun de
3: ile ise JLK Empire n ki gbogbo muslimi ku odun leya o leya o JLK Empire ti ati mo bi eni mo wo nipa kata ojuluwo ero bara ni soro bi iPhone Samsung Tecno Infinix Xiaomi Itel Nokia ti bebe lo bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́ ìṣà àlà.
1: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń ṣe ni o. Bí kan balẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó owó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Wọ́n mọ̀ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mọ̀, owó tí ń bá fàájì lọ òkèlè.
4: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
5: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù re.
1: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
5: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
1: Orí rẹ pé o lóní màrà gidi ni. Ní mẹ́ta yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílu oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lu lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀talẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀ kàn sí wọn ní Chris Bob Building Mobi Bus Store Odo Ọ̀nà Àpáta Ìbàdàn. Telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nilẹ̀ bọ́nilẹ̀ jaburata.

0: ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbà jìrì ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gún régé ní aljanna travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
1: Lagilu FM 96.7.
2: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ìkànnì Lágelú rèé Lágelú FM 96.7 òkè gajòkè ilé funfun Bala Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa lọ́wọ́ One Life and Direct yẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook bákan náà ẹ má gbàgbé player of the season yẹn títí di bí àṣálẹ̀ ni mo fún àwọn èèyàn dẹ̀ máa predict síbẹ̀ màá láǹfààní láti mú èèyàn méjì tó bá kọ́kọ́ gbà bí prediction wọn yẹn tó right èèyàn méjì tí message ẹ bá kọ́kọ́ wọlé uno fernandez làwọn èèyàn dìbò fún jù no wàhálà ẹ máa fi síbẹ̀ àmú èèyàn méjì àmú èèyàn méjì bí nǹkan ṣe jẹ́ nìyẹn o *347*1004*2# máa yí koto ìyẹn láìpẹ́ máa yí koto ẹ̀jẹ̀ máa kí ọmọ lọ́jọ́ bí èní nǹkan lọ́jọ́ bí èní bá a bá ń sọ nípa ìkan pàtàkì lára àwọn olólùfẹ́ Lágelú FM 96.7 àti Splash FM 105.5 pàápàá jùlọ ikọ̀ ti jẹ́ kán máa ti ta lọ́ta tálẹ́ntì mò ń sọ nípa ẹ̀yẹn mò ń sọ nípa Mukaila Adékúnlé Yusuf Akande eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí mikimiki oníbàtà èní lọ́jọ́ òbí rẹ o èní ọjọ́ kẹtàdínlógún yẹn nínú oṣù karùn-ún èní lọ́jọ́ òbí rẹ bàbá kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè igba ọdún kan ni ó jẹ́ o ò ní fojú sunkún ọmọ èso ní ọ́ ìwọ náà ní sọ àsọdànù pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè háàjì Mukaila Adékúnlé Yusuf Akande mikimiki oníbàtà ìran ńlá ní mọ́ tojú ìyá rẹ̀ kó ìran kan ní mọ́ tojú ìyá rẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ìran òrò mọ́dìyẹ òun làwòdí tojú ìyá ẹ̀ gbé àti pé ilé ìyá ewúrẹ́ wà tán fi gbọ́mọ rẹ̀ tà lọ́jà pẹ̀lú àṣẹ ọlọ́run o ò ní rámáyé bí ẹni tí ò ní ọlọ́run ọba mi Èdùmàrè lẹ́yìn ìṣù ọmọ ò jìnà fún yín jẹ mikimiki àwọn ilé wọn ṣe èèyàn tán o wọn ṣe èèyàn tán mọ́ jẹ́ àgbọ̀kùn sí ń bẹ̀ síbi ó ti pàdé ikọ̀ jẹ́kán mọ̀ àlàyé ò fojú pa wá rẹ́ àyẹ́ sì máa ń pọ̀ gan mà ni ọlọ́run ọba mi Èdùmàrè ò ní gbé aṣọ àbùkù wọ̀ yín ẹ̀yin náà ò ní gbàṣọ àbùkù wọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run iye ara yín ò ní wọmi kò ní wọ̀kùn happy birthday to you mikki oníbàtà I wish you long life and prosperity ìgbà ọdún kan ni pẹ̀lú ìdùnnú àti àlàáfíà ni o bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá ẹ̀jẹ̀ sun sọ́wọ́ iwájú o nínú ikọ̀ ti Manchester United lẹ́yìn tí wọ́n ti kéde tán ti jáko di mímọ̀ pé olùkọ́ ni Michael Carrick ni ó mọ̀ jẹ́ olùkọ́ ni fún ikọ̀ ti Manchester United permanently àdéhùn ọdún méjì ni wọ́n fún wọn tún fi àmì ọdún kan sí orí rẹ̀ láti tẹ̀sọ́wọ́ iwájú wọ́n mọ̀ ń mọ̀ kéde ìyẹn ṣáájú ìfigagbága aṣojú ikọ̀ ti Nottingham Forest yẹn ní ọ̀sán tòní ǹjẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ láti aago méjìlá àbọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn nínú ikọ̀ ti Chelsea Xabi Alonso wọ́n jẹ́ àgbọ̀kùn ò sí ń bẹ̀ wọ́n ti jó di mímọ̀ yìí pé o ni olukoni iko ti Chelsea bayi e ba ba so nipa iko ti Chelsea olukoni Sabi Alonso iyen labe awon alakoso iko ti Chelsea ba ba so nipa blue co won ti je odi mimo bayi pe Sabi Alonso o ni ewe oye jamo lori o gege bi olukoni labe ileise ile to sakoso iko ti Chelsea lowo lowo bayi iyen blue co Sabi Alonso ni o mo je oluko ni elekarun to je permanent coach ni o to je permanent coach ni mo nso pe o Sabi Alonso Jan Potter bakan na oluko ni Pochettino Enzo Maresca Liam Rosinio o ti je marun ba yen ele ti o je permanent coach yen fun iko ti Chelsea labe management ti Chelsea tuntun ele ta mo si blue co ni kan se je niyan Mohamed Salah o fi oro fogba yanga eja agba be yen wole yen ni osan toni yi akudede wo yi ogbeni ayala
3: akudede wo ya tokun akudede wo yi gbogbo eyan ara le bakan na ki yin pe eti te fin gbowo ni di anawo le awa na emi na lanfani ati ki baba mi miki miki oni bata nko ni se mi yin o emi yo gun
2: ami pelu ase olodun Mohamed Salah o soro iyen leyin ti won kan dinu yo ni jeta nigba tan koju ko ti Aston Villa pelu ami ayo merin si meji won fi kan din yen nu yo olodun lo mo bi won ti ri won fowo tu jade fun ra won ni ojo di mimo yi pe isowo ta won fi gba ball yen ninu ko ti Manchester ninu ko ti Liverpool pe awon nilo lati yi pada si ba won se ngba tele tele ta ba nso nipa mimo gbe ballu wole alatako pelu force to rin le gidi oni heavy metal attacking o la won nilo lati pada sibe o la won nilo lati pada si ori owo yen ki se e ta won se woruworo bi owo nu awo lowo waju oni o fe da to pe oluko ni anslot ko wo ipenija gidi gidi awon ogbodo mo baba e lo tori pe afojusun ohun ba won se qualify fun idije ti UEFA Champions League yen ni saa tun bo ni kilo so yen tan oluko ni nigba kan ri to de ti je agbabolu nigba kan ri Steven Gerrard agbabolu nigba kan ri nu ko ti Liverpool o wa je odi mimo pe oro ti Mohamed Salah so e o ni bi gbeyan ba ju ebi ti nla te eyan ju lo oluko ni ni wi pe ipenija nla gidi ohun lo je ko so boya n to so yi boyo toko so abi boya oku die cat oni sugbon ebiti nla ni egbo
3: atokun ni asiko yi atokun la podo to mi ebiti nla ni looto because ta ban soro nipa oluko ni as slot pelu pattern ile to nfe mu wa sinu club yi o je pattern to je pe o nda won pada seyin
2: kuda bi attacking force ile ta mo iko Liverpool mo tele
3: even ko se si gbogbo awon eleru ololufe elere ball gan even ti won kin se fans Liverpool titi mu won ba fe pade fans Liverpool mo ni o ko si wahala kuda bi ti John to je pe ti Liverpool ba fe pade eyan en to ba jo ololufe team yen ko ni fi fokan bale lo wo
2: se awa le so pe oluko ni lo ni ebi ni tori pe ta ba nwo ni sata wa yi iko Liverpool nawo koda mo le so pe an nawo ju ta ba so awon iko to se kan rin nile Europe
3: ya awon player ti won gbe
2: Alexander Isak Mohamed Salah na nbenbe gbogbo won nbenbe ikitike gbogbo won nbenbe omo bibi orilede Germany wet una o nbenbe se ka wa so pe ebi oluko ni
3: idi temi fi fe fara mo lapodo temi ni
2: pe ebi oluko ni
3: ni pe nigba ti won de in ti won ba nile oni won mole won introduce pattern kankan o de fun won lase yori
2: o fun won lase yori yen ni saa
3: ni saa koko tan de even te ba wo inu DJ EPL won o na won ju e meta abi merin lo
2: iyun ni pe ogba ati nu da ati won gangan won
3: o ri lo won o ri lo ko sise fun won
2: boya ka si tun so pe olohun ko ti an be ni pe won o se ko ge orire nbe ni won o ni lo tori pe baba wo Alexander Isak lara awon agbabo ton gbe ni owo to poju niyan nje mo pe ninu gbogbo ofigagbaga eleyi ti Liverpool gba ni sayi 29 game o ni Alexander Isak ba iko Liverpool play adanu nla ni won ja gbokun si nbe ejawo en to lowo yi ejawo eni to ni owo yi ejawo en to lowo yi ₦25,000 ta leni to lowo yi 0814 lo bere 0814 lo bere 4256 lo pari e 0814-4256 òun ló parí nọmba yẹn. Hello.
4: Hello.
2: Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yìí. Yẹmi sí Ògún Fúàṣe láti.
4: Àpáta Ìbàdàn.
2: Àyìn ará àpáta yìí náà ni iṣẹ́ yẹn jẹ yín lọ́wọ́ gan. Káàṣẹ ìṣẹ́ ti jẹ rí tẹ́lẹ̀.
4: Mi ò jẹ rí o, mi ò dẹ̀ play rí èní nìkan náà mo kọ́kọ́ play.
2: Èní náà lẹ kọ́kọ́ play.
4: Bẹ́ẹ̀ni.
2: Mọ mi Yẹmi sí èní lẹ kọ́kọ́ play ẹ dẹ̀ jẹ.
4: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run títí Ọlọ́run títí ń yẹ yín sí òní padà lẹ́yìn yín. Kò ní padà lẹ́yìn tèmi náà. Oh, ẹ ti jẹ 25,000 naira ìyẹn ní ọ̀sán tó
4: yẹ. Hallelujah, hallelujah, Olúwaṣeun.
2: Ẹ mọ rírì owó, ẹ mọ rírì owó.
4: Yẹ sọ Olúwaṣeun.
2: Customer care máa pè yín, customer care máa pè yín.
4: Ẹ bí o
2: bó yẹ o ṣe wọlé, wọ́n jẹ kẹ mọ.
4: Olúwaṣeun,
2: ó dàbọ̀. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn, ikọ̀ ti Manchester City lánàá, wọ́n fi nǹkan ṣe ikọ̀ ti Chelsea yẹn nínú ìdíje ti FA Cup. Ó ti di ife ẹ̀yẹ méjì eléyìí tí wọ́n gbà ń sáà yìí. Man City ò da kinní kan ló ń ṣẹlẹ̀ ọwọ́ ti bà wọ́n ife ẹ̀yẹ méjì ti dúró. Eléyìí wá ń ṣe àfihàn olùkọ́ni Pep Guardiola. Sáà mẹ́wàá eléyìí tó ti lò yẹn nínú ikọ̀ ti Manchester City. Ó ti gba ife ẹ̀yẹ eléyìí tó lọ bíi 21. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o, àbí Bọ́lá ni a wá mọ́ lọ, ni n kó yòókù lọ lé bóyá ń lọ kà fún ìyàjọ́ Èkó burú. Bémi bá ti ń dìde, Fọlákẹ́mi Mighty, ìyá òjòkó ń bi ìyẹn lórí ètò ta pè ní Sunday Oyoyo yóò tún láǹfààní láti gbé yín débẹ̀ ìyẹn lọ́sàn-án tòní. Orúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babátúndé ọmọ Ọláwúwo, Alex Ferguson, àbí Bọ́lá Sadiq, òun ló jẹ́ ẹgbádùn mi lápọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Síkírú àyìndí ojú ìtèrè lorúkọ ti tèmi ọmọ ọmọ àkítí kò rí nígboro ọdẹ òun

0: Jesglobin, oògùn apilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáradjí míì kára ó jí pépé kára jọ̀lọ̀. Jesglobin ó wà ní 200ml. Jesglobin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòun tẹ̀lú iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jesglobin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.
1: Oògùn yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado opo makamuso Lagelu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo oloja to nta imule ogungun ni so won yan secret tin midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo ma doubt e Lagelu FM 67 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawujo le se to ngbon safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 67 iki walahi alubarika polo oja nbe kerin ope ke
3: ẹni tá ń wí ó dé Alhaji Ayafọlọ́run ó dé
4: àmàkù àmójúbà o Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run wọ̀lú adúpẹ́
5: akú ara ya ojàre akú oríire Alhaji Adébáyò àpènà Ayafọlọ́run you are welcome Alhaji gbogbo ẹ̀yin tẹ́ fi ní dẹ́ni fọ̀lá dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tún dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúrà Alhaji Ayafọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
3: Alhaji Ayafọlọ́run ó dé.

káàkiri àgbáláyé. Má pàjùlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpàkòrí ẹ̀ ní. Ìjókò mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtì dé Port Platte filling station ní World

0: wa woni fekunre ri alaye number yi ni ke pe 09025202427 olorun gangan le ti re jajo pade nibe.
1: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
2: Pathfinder, we are the success models. We are peculiar students.
3: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into GSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
4: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
3: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder. Raising your child for a greater tomorrow.
2: We are the best.
5: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
8: La la la la Gelu FM, Jagaba Gogo Radio, ma

0: Safari Museum, Qatari Village, City Tours, CBT Royal Top, Ojuba, Ojoma, Nilu Qatar, Lati Catch Fun with your family, Conciliation Mega Troubles, to one in third floor, Lister Building, Ring Road, Ibadan, Tabi Globe Trotting Troubles, to one in South Plaza, Wema Road, Real Estate, Ibadan. Telephone numbers at WhatsApp 0816-552-0410, Tabi 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Ni West Midlands Open University amuki eko wa laro watu kusi rodon lo woti ofani lakbo ya eto igbani wali lolo wolo wo osile bere ni adwe kore ekwe lo woto kire to ekberu media bon naira fun abala eko koko course unit nyaninu anwe eka eko to ni igbele mwaka akiri bubagba yebi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management bulo sheshe pari lewe grama direct entry abi ofesha ayipada HNDC Degree University o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
2: Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
3: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu edagbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati egbo ati ba ti lo le won lowo agbalaga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba ngoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 0803381008 abi 0701821111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
4: ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣe náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹkẹ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti cashier? Mo ti cashier.
5: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Beauty.
1: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o.
2: Ọ̀pọ̀ ọdún ìfipá
1: láìka ìdènà sí
2: Arsenal
1: àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Ó mọ bí.

tẹlùmọ́ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà eléyìí ló máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó ṣe ń ta tó tún ń ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹkẹ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.

0: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
1: Kusani toluwa oni sere fun oju wa lo fesi
2: iyan fe ni to ba ma tin se ni o bi kan ba le kole laye talako oju skelebe lo to sin nile te loke epe eda to wo ba rogun si lowo to jogun faja ti se kari mi pon ma gbagbe pe brick meji go kan ni o abe mo owo tin ba faji lo okere
3: oni temi 1 million naira to promise mi lanu nko
2: baby mi o ti dile fun e eru re ah pelu atotonu mi se o 1 million naira owo le lodo bosun king kini wo fa fi se birthday fo birin I like say se igbesi aye re o
4: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
2: ori re pe o lo ni mara gidi ni ni mi ta ye lajude to ni kaluku tin ra eka ile dako kole ise aroye ko so nje lilu o nje won ni bosun king toro lebe ti bi ntale leka fun gbogbo eni fe bi dako fe fi kole ise fe fi sodo eja sin kan sin bere lati ori plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti be lo lo ni luji lu lo ni le se kari ewe bo rale tale kasun won ni chris bob building mobi bus store o do na pata nbadan telephone 0706281 7806 tàbí 0070-7103-6974 kàn sí bọ̀sùn kẹ́hìn kò dọ́nílẹ̀ bọ́nílẹ̀ jaburata.
5: Ogun èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rónà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé agogo méje kọjá àṣẹjú 15:00 7:15 PM títí di agogo méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Mọ́ndé. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Mọ́ndé ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ìlàgẹ̀lú 96.7 FM tí mi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.

akun simi toni opo e la se laye opo e la se laye wa

0: emi a si ma so kini kan lori eto yi se ri to a ti je lori oro le ibadan yi
1: ọmọ ju lo si ibadan yi o okila loja
0: ko sin tẹni kan o fe nikan se
1: o ba ku gbọn nkan lọwọ mi
0: ṣugbọn kini kan ni eja se daada o leyin ba nlo je je re ti ogun yan tẹni kan kan na o si gbọn na ko sin tẹni kan o fe nikan se ṣugbọn bẹni kan ba gun ki orun to mori ile o le ti n gba ti n se bo se wu ti n se falafolo ofin wa atasa wa o ní bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo sọ̀rọ̀ kan lórí ètò yìí nípa baálẹ̀ kan níjọba àbílẹ̀ gbẹ́dá the personal assistant to the kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi mo kì í ẹ̀ka àṣà mọ́gàjí gbàdé èèyàn ká mọ̀ pé ń gbé ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá ń pè pẹ́sẹ́kìtòdì olùbàdàn ilẹ̀ ìbàdàn olóyè adéọlọ ọlọ́kọ̀ọ́ kan náà máa gbọ́ ẹ̀yìn tẹ́ ẹ bá ní nọ́mbà rẹ mọ́gàjí ìbàdàn lọ́wọ́ ẹ bá ń pè wọ́n kan náà máa gbọ́ ẹ bá ń pè akọ́ni gbogbo mọ́gàjí ilẹ̀ ìbàdàn olóyè tún jí àjàlá ọmọ olùgádé ẹni ẹbá ń pè ẹni wọn ó gbé ètò yìí bí ó ṣe kan kábíyèsí la lónìí sáàárọ̀ ọ̀la ẹ̀dákun torí ọlọ́mọ bẹ̀yìn ni àná ti lọ à ń sọ̀rọ̀ òní ńlẹ̀ ìbàdàn ẹnì kankan ò lé ní ẹnì kankan látàbà tí jọba tí ó gbé nígbẹ́ àlàáfíà bí kábíyèsí ṣe dórí àlééfà ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá dídé tí ẹ́ńdà àfin tí kò sọ ni pé kí mọ́gàjí kan àbí balẹ̀ kó borí lẹ̀ kó lóun gbalẹ̀ pé kò tún sí tí ó jọmọ́ nílẹ̀ ìbàdàn ìjẹun kò sọ láàfin bí wọn ṣe gbọ pa àṣẹ tán ìjẹun kò sọ nu ọmọ sì wá rí pé ọ̀rọ̀ tí wọn sọ yìí kì í kàn ṣe pé wọn kàn sọ lásán ojú ẹsẹ̀ ni wọn gbé ìgbésẹ̀ tí.
2: ọ̀rọ̀ tó yẹ má padà ṣe é sọ.
0: iná là ń sọ yìí.
2: ebi ìṣó ẹ̀yìn.
0: wọ́n gbé ìgbésẹ̀ pé àníṣẹ́ nílẹ̀ ìbàdàn yìí kẹ́nìkan kan ọmọ gòrí ilẹ̀ ẹnìkan kan ìwọ̀n tó bá jẹ́ ti bá bá ẹnìkan ni kó o gbójúlé ni kó o sì fẹ̀yìn tì tó bá ti wá tà tán kó o gbójú bí ìyókù tẹ́ ẹ̀ bá sì gbàgbé níṣẹ́ tí kábíyèsí dé tí ò tí ì pọ́n ọdún kan yìí àwọn mọ́gàjí kan ti jó láǹbá ń wájú òfin wọ́n ti gbàlẹ̀kẹ̀ lọ́rùn àwọn kan wọ́n ti gba ilẹ̀kẹ̀ lọ́rùn àwọn kan pé èyí tó ṣe mọ́gàjí ó ti tó lọ́rẹ̀ ìjókòó lé ó yẹ ní mọ́gàjí bẹ́ẹ̀ ni wọ́n sì tó fi àwọn kan sípẹ́ ẹja mọ́ wò ó gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ ètò yìí lónìí ẹ dákun torí ọlọ́run ọba bí ó ṣe kan àwọn tí mo ti dákọ ẹ bí ó ṣe kàn wọ́n la ẹ fi tèmi àti ààfin àfin olúwàdà ẹ mọ̀wọ́ ẹ fọ ẹ bọ́ kàn báyìí lórí eléyìí ọ̀rọ̀ ọmọ àti bàbá a ti rí baálẹ̀ tí ó sọ pé ń gbọ́ n tó ṣe nu ó tiẹ̀ ti dá a báhùn ẹ̀yìn ẹ̀kọ́ lẹ́jẹ̀ kúrò lọ́rùn rẹ̀ máa ń lọ wọn ò tún wá ẹ ò jẹ kẹlòmíín gan tún lọ wọn tún fà lé àwọn agbófinró lọ pé èyí tí wọn fẹ máa ṣe nílẹ ìbàdàn yìí ìbàdàn ò fẹ n ti wá àrùn gbó bàbá yìí. níbi ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo gbé ọ̀rọ̀ balẹ̀ ọ̀gára joba abile gbeda
2: e ma rawo ile ori olowo
0: mo so emi ati won so kan labi aso emi ati won won wa si ile ise yi a de soro kan labi aso ka le mo yi pe ni koja ase ti ile ise yi fun mi lori oro enikan kan in si ni be enikan kan lo ko je
2: adari aluko ilo buroso
0: ṣùgbọ́n kinní kan ni tọrọ ọrọ ilẹ̀ ìbàdàn là ń sọ àṣì níjẹ́ nìkan kan wá ta àtọ́wọ́n nìkan wá kankan ò ní balẹ̀ ìbàdàn jẹ́ àti ẹ̀dẹ́ àti ẹ̀wà ní gbà àti ẹ̀dẹ́ gbà àti ẹ̀dẹ́ gbà. balẹ̀ ọ̀gára níjọba àbílẹ̀ gbẹ́dá wọ́n wá sí ilé iṣẹ́ yìí wọ́n wá. wọ́n dẹ̀ ṣe ìlérí fún mi pé ànilágbára lọ́wọ́ ọlọ́run àwọn ń lọ ṣàtúnṣe gbogbo àwọn ibi tí gbùngbùn bá wà pẹ̀lú àwọn èèyàn kan tí nǹkan jọ pa àwọn àti wọn pọ̀.
2: ọkọ̀ ó dúró alẹ́ ó dúró.
0: kódà wọ́n sọ pé iṣẹ́ sọ fún mi ni pé títí ọ̀tún la àbọ̀ dáadáa ní ń gbọ́.
2: àlejò méjì.
0: ṣùgbọ́n tó padà wá ṣẹlẹ̀ ni pé. ìbàdàn ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀ka àsán
3: sà ọkọ̀ mẹ́ta làjì
0: ọkọ̀ yín
3: orúkọ tèmi ni saheed
0: ẹ bá ń súnmọ́
4: orúkọ tèmi ni saheed ti àmìlù láti ọ̀gá ara yìí gangan náà ni ìlú ní iléeṣẹ́ mi wà ẹsẹ̀ block industry so mo ra ilẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹlẹ́sìn lọ́wọ́ àwọn bàbá tí wọ́n jẹ́ ọ̀tún ẹlẹ́sìn ìní baálẹ̀ fẹ́mi kílàǹkó ọ̀gára tí ọgbọ́n sórí ilẹ̀ yẹn tọ́ wà náà ní áfíríkà lọ́gbà á ló ní kò sí tí bàbá wo olúbàdàn ó ṣe.
0: àwọn ọ̀sẹ̀ yóò ṣe aṣọ báyìí.
4: ó ní kò sí
0: yóò ṣe ayé kò sí tó olúbàdàn ó ṣe.
4: ó ní gbogbo agbára tóun ní ipe tóun mọ èèyàn bóun ṣe mọ èèyàn tó ipe náà lòun fẹ́ lò ó. wọ́n á wò pé ẹgbàá wà bá wọn ó ní àfẹ́ra fẹ́nu bí abẹ̀bẹ̀ òun ó fi hàn
0: fún
4: tóun jẹ́ nílùú
0: ààrẹ ni ẹ má fi kun
4: ọlọ́run ọba ń gba
0: àfikún bàbá
4: oníkọ̀sí tí wọ́n ṣe fún un ní sọ kán gbà wá ni
5: ìrọ́bóyá wọn ń ṣe ni
4: kìí ṣe àwàdà ohun tí ń fẹnu ara ẹ sọ ni tó sì tún lágbára lé lórí tí
6: wọ́n ń
4: sọ pé kò sí nǹkan
0: balẹ̀ ọ̀gára
6: balẹ̀ ọ̀gára fẹ́mi kílàǹkó ẹ̀gbẹ́dá bẹ́ẹ̀ ni o
4: bí ṣe ń tọwọ́ bọlẹ̀ àwọn ń lẹ̀nu
6: káàkiri ni
4: ọ̀kan tó ń bẹ tó ní òun fẹ́ fi ṣe ọjà ipe bàbá wa sàdá bàbá wo èyí sì ṣe bẹ́ẹ̀ ipe wọ́n gbà wọ́n fi sọjà ipe wọ́n fi sọjà tí mo ní bàbá wo ò lè ṣe báhùn
0: kò lè sàdá níjọba
4: bí ẹ ní ẹranko ní níjọ tó wá ní bí nígbà yẹn tó wá ó ní wọ́n ti
6: fóun
4: ti ó ní a ti fóun ní approval tẹ́sì ni kó mú approval yẹn wá n ò fún láprúfà kankan ìdọ́gbọ́n gbalẹ̀ ni a lè kà á tí èsè mi ní méjì mẹ́ta ìtún wa ń lépa mi kí àwọn bàbá olùbàdàn kan gbà wá.
6: bàbá olùbàdàn gbà wá o kábíyèsí o balógun ilẹ̀ ìbàdàn ọ̀tún ilẹ̀ ìbàdàn tolẹ̀ ìpẹ́ o.
4: ìtún wa ń fi àwọn àgbẹ̀kọ́ àwọn èèyàn ńlá àwọn èèyàn kí wọ́n fi tírẹ́tì wá àwọn tọ́ọ̀gì ipò ń fẹ́ pa wá náà ni o ìwọ́n gbé apá ni
6: wọ́n bá wọ́n sàkóso bẹ́ẹ̀ ni gbẹ̀lọ́gbẹ́sẹ̀ lé tó lè wọ́n gbà
0: baálẹ̀ kan lẹ̀ bàdé
6: baálẹ̀ kan
4: fẹ́mi
6: kílàǹkó ní ọ̀gára níbẹ̀ lọ jẹ báyìí lórí a ti pè ọdẹ bí ẹ̀mẹ́rin márùn-ún kìí ṣe lẹ́bàá bá rẹ̀ lára o.
0: níbo lágbólé wọn bàdàn.
4: ko n ò lágbólé ń lu bàdàn bàbá wo yẹ láde náà jẹ ọjẹ nítorí wọn ò lágbólé ń lu bàdàn ibi tẹ́ ẹ ti bí léèrè ẹ rí i pé njọ́ tá a wá bí ọ̀sẹ̀ mẹ́rin márùn-ún nísìn òun kò lè ju agbolé òun tẹ́ ẹ bá pe gbogbo àwọn mọ́gàjì yìí pé ẹ ló mọ́gàjì àjíà balẹ̀ àjíà pé ṣé ẹ máa ẹni yìí tó fẹ́ tẹ́ ẹ rán tó fẹ́ máa gbá ló ńlẹ̀ yìí ṣé ẹ mọ̀ ọ́n ń láwọn ọ̀mọ́ ni
6: ààrẹ
4: ni tó lọ́ fẹ́ máa jẹ gàba.
0: ẹ ṣeun.
2: pẹ̀lú tààrù mi jẹ mọ́ra wọn ilé orí olówó. àtàrí àlùkò ilé ogun ló sùn. orí àgbẹ̀ ló bá gbé láàárọ̀.
0: mọ́gàjì gbáre yẹn kásẹ̀ ti gbọ́.
2: orí ọba ó ní láti jọba.
0: nílùú tó lọ́ba tó níjòyè. ara àwọn baálẹ̀ yín kàn rèé o.
2: ẹ̀bùn ó sì jọ ọba.
0: gbogbo ti kabiyesi lawon o si fere ile badan mo pa won ti e fe gbo ke eniki se baale ni se mo jaji ni o pe mo gba le enikan baba ni o to ge alubatan ke to darin

0: ọkọ̀ ó dúró.
1: Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ ètò yìí.
0: Ọkọ̀ ká lè má yàrá pẹ̀lú.
1: Mo ti pe baálé yìí wá sí ilé iṣẹ́ yìí tí wọ́n ti yọjú sí mi.
0: Àlejò méjì ó dì.
1: Ṣùgbọ́n tí wọ́n sọ́njọ́ náà ni pé àwọn ò lọ rèé ṣàtúnṣe.
0: Ìwọ jẹ fẹ́.
1: Ṣùgbọ́n àtúnṣe tí wọ́n lọ rèé ṣe náà lẹ ti gbọ́ yìí o.
0: Ìwọ jẹ fẹ́ o, bàbá.
1: Ìdúnkokò mọ́ ni àti halẹ̀ mọ́ ni. Àwa padà gbọ́ wípé baálé yìí gan ni ò ní agboolé ẹyọ kan lẹ̀ Ìbàdàn yìí. Bó ni baálé ò ṣe ní lágboolé lẹ̀ Ìbàdàn. Ṣé ó sì jẹ báyẹ̀ lórí oko kan. Ẹyin tẹ́ ni Ìbàdàn gbà wá o. Kábíyèsí wọ́n ṣe ètò kan ní ẹnu bí oṣù mélòó kan sẹ́yìn tó pé èmi gan ni mo gbé ìpolówó ọjà yẹn. Ìpolówó èmi ni mo gbé. Tí wọ́n fi ní kí gbogbo baálé kọ̀ọ̀kan nílẹ̀ Ìbàdàn àti mágàjì olórí gba fọ́ọ̀mù. Iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ báyìí. Ẹja mà tó ń rìn wẹ ẹja mẹni tó nílẹ̀ tó ní pé ó nílẹ̀ àtòkọ àti ilé nílẹ̀ Ìbàdàn tó jẹ baálé gan. Àṣé bàbá wa ṣe ní kí gbogbo àwọn baálé baálé ilẹ̀ Ìbàdàn kí wọ́n lọ rè gba fọ́ọ̀mù. Àwọn fẹ́ mọ̀ wọ́n, àwọn fẹ́ rí wọ́n, àwọn fẹ́ fojú rí pẹ̀lú baálé kọ̀ọ̀kan. Àṣé wọ́n rí kí wọ́n tó wí. Torí ààrẹ ń bẹ nínú àbálẹ̀. Ààrẹ ń bẹ, Abáde Sàlà ń bẹ, Abáde Sókó ń bẹ, Wòsàn-Dèmí ń bẹ.
0: Ìràwọ̀ ta ọkọ là.
1: Mokhtar gbádé yan ká mọ́gàjì mo kì í. Ẹ dìde sí ọ̀rọ̀ yìí láàárọ̀ ọ̀la. Mo bẹ̀ yín ló kọ ọlọ́run ọba. Àwọn èèyàn yẹn mọ̀jẹ̀ wo dàwátì ńlẹ̀ Ìbàdàn. Ẹ mọ̀jẹ̀ nǹkan kan ṣe wọ́n o. Wọ́n ti wá, wọ́n ti kẹ́tọ̀ yín, wọ́n ti sátọ̀ yín wá o. Wọ́n ti sátọ̀ yín wá ńlẹ̀ Ìbàdàn, wọ́n ti sátọ̀ yín wá. Ẹ dákun torí ọlọ́run. Ntí wọ́n ní àwọn ó ṣe fún ntí wọ́n láwọn ó ṣe wọn ò ṣe o. Ntí sọ fún mi ni pé àwọn ń lọ rèé ṣàtúnṣe pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí ń sì gbábọ̀. Àbọ̀ àtúnṣe tí wọ́n láwọn ó ṣe rèé o. Bàbá wa His Imperial Majesty olú tilẹ̀ Ìbàdàn ẹ dákun ẹ bá dìde sọ̀rọ̀ yìí. Mọ́gàjì gbádé yẹn ká ẹ dákun abẹ̀yìn o ọ̀rọ̀ ti àwọn èèyàn ti ń pè mí ẹjẹ́ mi.
2: Ààrẹ Mọ́gàjì ẹ bá wọn dá sí o. Mọ́gàjì a rí ọ rí.
1: Ààrẹ Mọ́gàjì ti gbọ́ sọ̀rọ̀ ẹ níjẹ
2: ìjẹ́jọ́
1: náà ìjẹ́dógún
2: ìjẹ́dógún
1: ni ìjẹ́dógún ni wọ́n ti gbọ́ sọ̀rọ̀ ẹ. Hello.
3: Hello sir.
1: Hello ẹ kásán.
3: Ẹ kásán o.
1: Yes sir. Yes sir.
3: Sẹ́rí ojú òfò gbé sáré mi. Orúkọ.
1: Ẹ dákun ẹ tún àpẹ o. Ẹ dákun ẹ tún àpẹ. Wọ́n ní ní tí ò tó àgbẹ̀ sáré àbí. Ẹnìkan ò lé Bàbàdàn jẹ lógun Ọlọ́run. Ìbàdàn ò sì ní bàjẹ́. Torí pé àwọn èèyàn kan ń lo àbúrá dálẹ̀ Ìbàdàn wọ́n fi ń ṣe dáadáa. Wọ́n fi ń ṣe dáadáa. Ibẹ̀ làwa sì ń gbé láti ń jẹ láti mú. Ẹ̀lọ́ ojú òní ti yín.
3: Ẹ máa ká àṣẹ fún ètò
1: ẹgbẹ́ ní Ìbàdàn. Àṣẹ orúkọ yín.
3: Orúkọ mi ni Alàbárà tó gbé lórí akéde mi. Táwọn arákùnrin ẹ̀ ṣá ń fọkàn balẹ̀ àwọn ò tí ì gbọ́ sí wọn wí kí baálẹ̀ gẹ́gẹ́ kó yọjú sí ní àbí ẹ tari wọn lọ́dọ̀ bàbá wa rí orí.
1: Ẹyin.
3: Bó lẹ́nu kó ṣe wà lẹ́bàá rẹ̀ kí wọn ò ní lóko kí wọn ò ní lágboolé. Wọ́n wà máa fọwọ́ ra níbo ni wọ́n ti ń ṣe wẹ̀.
1: Yóò dáa fún yẹn ẹ ṣeun.
3: Ebi yé kí ni ká kó o ní ṣe wọ́n pẹ̀lú òkú ọ̀nà
4: òkú
1: ọ̀hún. Ẹ ṣeun kankan ọmọ nẹni kankan la ìwọ̀n tó bá rà nílẹ̀ Ìbàdàn náà ni kó o mójútó bí o bá rí èkà kan rà dúró tẹ èkà kan rẹ mọ bọ̀ sórí èkà mi ọlọ́run ló olúwa ló nílẹ̀ àtẹkùn rẹ. Ẹja bẹ̀rù àtúbọ̀tán ẹja bẹ̀rù ọjọ́ iwájú ẹja bẹ̀rù sàárè. Hello. Ọ̀dọ̀ yín bẹ̀ ni o. O 9123708675. Hello. lanti lanti
4: ami
1: olorun
4: ase
1: won
4: atun won ase
1: ku adura
4: judge
1: ami olorun
4: eri ejo ibale ti oni le ti o loko ti oni le ki nta le no ma ba dan lori eje baba wa ri ori o ba wa da ti won wo re le olubadan
1: edakun ese o
4: ami le ku akore de da sola ni
1: ese o ese o ese o
2: ah
1: ipe kan le lati oke ogun yi na to ni badere na to ni badere hello ah antoni badere Dawa to ni badere o eta mi npe wo beroku oba eta mi npe wo e ba gbo mo ke
2: lanti lanti
1: o ko yin
3: aba oluko e pe to
1: yes sir
3: oluko mi ni tawida badak lati elepo badan
1: o ya
3: gege bi awon e wa ti toju waju ah ti we ni be ye e ya wo e wo won lo
1: yo da
3: won lo bi to ni ke wo won
1: yo da
3: be ni
1: yo da
3: be ni so mo badan to ba kala su be to ra badan e ti be ye
1: e se won oju oni ti mo ti mo pe enikan aba badan lo ko je iro hello baba mi
5: alaafia fun yin
1: o oju oni ti
2: alaafia feyin na
5: e ku eto
2: eto ni o
5: ah aja kin bi sha awon eyan to wa yin o ti ku ron be yen
1: won
5: ti
1: ku won
2: ti wa nbi won wa studio
5: aja kin bi won le re de re de chi kan
1: oh yes sir
5: ye kene nipa ti won ra ile won se iwe ile fun won
6: Benny.
7: Benny, sir.
2: Sorry, it's okay.
7: Benny.
6: Agba wele.
7: Benny. Benny, ki ise aba be gan, ki ise aba re gan lo ti un ta ile yen. Ki ise le baba re.
6: O fo wa Benny.
7: O fo wa Benny.
5: E ko temi.
7: Won ti se survey re general
5: hello
7: sir
1: ngbo yin
5: se
1: survey
5: le yen
7: be ni won ti se gbogbo e papo gbogbo ile yen ni gbogbo family yen se
5: red cup ile yen
7: awon family yen lo se gbogbo survey yen papo gbogbo red cup ni won se sori ile won
5: red cup ni won fun yin ti won bere ni
7: yen awa ra ninu impact ile yen ni ara 3 acre nbe
5: Benny.
7: A wa sese ra ile yen ni. Ba se wa ra, ohun na wa ba wa pe o kata ile ifohun alaata nitori a se ra, won se sign document ngba yen ni fun wa. Ni doc bi o se re lo ti bo bi ile, lo ti n pe, lo ti ni kon ne kan ni ora to ko sori

0: pila ti an ti mo nkan si lori.
1: Okay, okay.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Onlojuba nanu.
2: Onlojuba o.
0: Bẹ́ẹ̀ni sir.
1: O se ma je ni pe ma family ti won tale fun yin on red copy.
2: Bẹ́ẹ̀ni.
1: It means pe ile yen wa registered.
2: Bẹ́ẹ̀ni. Hello sir. Àwọn family yẹn gẹ́gẹ́ wá sọ́dọ̀ mi ní jẹ níbi oṣù kan sẹ́yìn pẹ̀lú ọkùnrin gan. Àwọn family yẹn gan wọ́n tún takò gan pé ànílẹ̀ táwọn tà fún ilẹ̀ àwọn lórí ilẹ̀ àwọn lọ́lọ́ jítà àwọn kọ́ ilẹ̀ yìí kìsẹ̀lẹ̀ rẹ̀ wọ́n sọ fún gẹ́gẹ́ náà pé kí ilẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀. Yes sir.
1: Àwa
2: ò tí ì gbọ́.
1: I don't know.
2: Ati hello sir. Eh e ja fi to awon to ni Ibadan leti laaro la. E be ni e mo ja wo lo ba si ti to nbi. E ja kan na o to gbo. Won tin gbo bayi gan won tin pe mi.
3: Awon are mo gaji gan tin gbo.
2: Won tin gbo bayi. Awon gbo. Ese o. Eja. Oda.
3: Ese.
2: Hello.
4: Hello sir.
2: Good morning.
4: Agbobo.
0: Banti lanti.
4: O ko temi le banji mu ta lata bafa. Advocate le ko bi da ni ba o mo gaji. Awon mo gaji o yen gbe. Eni e wa ta fu gbe. Ba le ke lonu e.
2: Nibadan wai na ni o.
4: Bẹ. Ojú ari ori.
2: Ẹ ṣe mo dupe ojú ode ti.
4: Bẹ.
2: Ẹ ṣe mo dupe. Ẹ ṣe ojú ode ti. Mo ti bun ààrẹ wa. Ààrẹ ori gbọ́ ọ̀rọ̀ ìníjẹ ìdógún tí wọ́n wá. Ẹ sì gbé èsì kan tí ààrẹ fún ààrẹ ní. Mo ti mọ̀ pé ọ̀rọ̀ yóò padà déwájú wọn padà. Èmi ní ká ṣe ní tẹnubà pò ní ká sì àyànjú ẹ̀ kó máa bá ní mọ̀ pé mọ̀ gbọ́dọ̀ padà. Tẹ́nì kankan bá ti tanu àpèrè lẹ́bàdàn. Tó fẹnu àbùkù kún Olúbàdàn àbítẹ̀ Olúbàdàn àbítẹ̀ lẹ́bàdàn. Tó ní kí wọn ó gbẹ́nu sọ̀n tí wọ́n ní ń wí tó lòun ó ṣe. Kò sí wàhálà. Bá lọ bá ti lọ. Àbọ̀ ń bọ̀. Ẹ jẹ́ kí n gba àjẹ́ wọn fi ṣe ohun. Hello.
5: Hello, olùkọ́.
2: Yes, sir.
5: Ó dára fún yín, God bless you.
2: Amen, sir.
5: Àmọ́ ọgbọ́n ń tẹ́sán náà gbẹ́nu fún orúkọ yẹn jọ. Sẹ́ni kò sọ̀rọ̀ sí ìtẹ̀síwájú. Àwọn ọmọ ń kàjì ló sọ̀rọ̀ sí. Mo bẹ̀ jẹ́ àrí orí. Kò sọ pé Olúbàdàn ìpè Olúbàdàn ìṣe ńlá ni.
2: Ẹ lọ́sà.
5: Ṣé ẹ gbọ́ mi?
2: Mo ń gbọ́ yín.
5: Ìpè Olúbàdàn ìṣe ńlá ni. Ìtẹ́tí ò ṣe é fẹnu sọ yìí. Ìṣẹ́wárí ọ̀rọ̀ tí wọ́n wá ní ẹnìyẹn sọ ṣé balẹ̀ náà ní ìṣẹ́wọ̀n tó yá balẹ̀ mi mọ́ ọdún tó jẹ́. Ìṣẹ́wárí ọ̀rọ̀ kan ló sọ yẹn. Àwọn ọmọ gàdí ló sọ̀rọ̀ sí.
2: Ẹ lọ́sà. Njẹ́ mọ̀ pé bàbá Olúbàdàn jẹ́ pé mọ́gàjì ni
5: ẹ́. Yóò bọ́.
2: Bàbá Olúbàdàn yìí. Mọ́gàjì làwọn náà.
5: Mi ò gbọ́ nẹ́tíwọ̀kì, mo ń gbọ́ sà.
2: Ẹ lọ́sà.
5: Mo gbọ́.
2: Ṣé rí bàbá Olúbàdàn yìí. Wọ́n sì wà lórí mọ́gàjì dáàárọ̀ ọ̀la. Ẹ lọ́sà.
5: Ok.
2: Ṣé rí bàbá ti fẹ́ wá ní Inspector General of Police. Police náà ni IG. Mọ́gàjì náà sì ni kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn.
5: Bẹ́ẹ̀ni. Ṣẹ̀wárí àrí orí. Ẹ fi balẹ̀ yẹn fún àrí orí.
2: Ó dà.
5: Yóò jẹ yìí.

0: akeneka amuni amuni bunyara jeni
1: era bi
2: ya to ejupa mule baba
0: e se un tele mi dasi eto idada won pe eyin eyan kan te pe alaafia le ba lo jeyin logun ina mbe ndo te faraya pe ah nbare le ni ko ja ma boju bado je ira alegba God bless you ile yo si gbe yin gbogbo nte ti ri nbe ti ndo mo yin nu esu ni fowo kan ni ase gbogbo nte yin na wo pe ile ibadan gboro gbe mi yo gbe eyin na e si ri nkan re gbe si ase I'm proud of my town. I'm proud of my city. Ibadan li oluyole. O ma gese ko sinu ile. Ibadan mi se oro ade go. Ki Ibadan o to so pe baba ba re yo ni bi e ti borode. Gbogbo awon to wa je to tuko Ibadan pada inu mi ma dun si won ayo mi ma kun pe ah e mo se daada o. Wo gbe ile Ibadan leri tabili to da ate egbele won to da yan gbere ni lọlọrun gbe ile Ibadan le lori o wa gbe fun awon yan ti opolo won pe
1: lọlọrun fun ni lakai
0: won je omo we won je ah
1: lakai won si
0: e ba ngbo mo oke
1: lanti
0: o ko yi e ba ngbo mo oke do yin be ni o ah ni jejo eni kan pere lo lanfani ati gbegberun marun eje n to soju opo le e ba n gbamo oke
1: lanti
0: o ko yin ati bi e tin pe yi
3: alagba tawo lo ko temi
0: latadugo wo
3: abe okuta
0: e gbamo olusabi agbongbo akala
3: bawa
0: eju oni ti yin alake nko sile nko gbagura nko
3: ba wa ni gbogbo won pata lo ni a ma kin won ni ka kin logo enu fe ku se takutaku te se ni ilubadan ni tukada
0: ase ko ti ase ase mo dupe
3: oro baba hun ni ko ni kin ko yan kintini ori emi o to mo badan omo egba lakele mi egba gori omo ake bi eran sheri ẹnu tí gbìn ẹ fi bó ṣà ni wọn bọ wá fi lulẹ ẹ má fi ṣèbínú
0: ẹ yọ irọ ẹ ti bẹ mí ẹ ti bẹ ẹ lé bá mi sọrọ tí ẹ lé bá mi sọrọ tí mo ti gba ti yí
1: ẹ ṣe
0: ebi o tiẹ
3: àgbà kan gbà ni
0: ẹ da kò sí wàhálà
3: ọmọdé ló ṣe
0: ẹsùn wàhálà
3: ẹbí
0: tí gbìn ẹ
3: fi bó ṣà ni
0: ẹbí o tiẹ wà bínú ẹjọ́ lọ fẹ́ sí àwọn èmi mélòó lára tèmi ẹ bá gbọ́ mọ òkè
1: lanti
0: orúkọ yín
4: ọlájídé makola
0: ọmọ ìlú wo ni yín sà níbo la gbolé yín ilé agate lóje òjé ẹlẹ́ni ẹ mọ̀ pé ń jẹjọ inú mi dùn ó yẹ mú béèrè ìbéèrè lẹ́ẹ̀kínní bàbá wa kan nílé Ibadan láti òpó lábẹ́bí wọ́n ti bá oyè díẹ̀ karùn olùbàdàn rí kí ló kọ wọn bẹ́ẹ̀ni abẹ́bí lagbolé wọn kí ló kọ tiwọn gangan tí wọ́n ń jẹ́ ńgbà náà irọ́ bàbá tí wá ń bẹ́ o
1: bàbá ń bẹ́ o
0: olóyè pp ládàpọ̀ ló kọ́ ẹni tí mò ń perí pópó ọlá àkànmú ọmọ ládàpọ̀ ó fà bọ̀fọ́lọ̀ ń ọba ẹni ó rán ní iṣẹ́ làáfà bọ̀ fún ó fà bọ̀fọ́lọ̀ ń ọba ilé wọn wá ní ìyálóde Ibadan tòní tí wá jáde ẹ wo ṣe ọlọ́run bàbá wa yìí wọ́n dé ẹ̀ karùn olùbàdàn ni wọ́n jẹ́ pé ọlọ́run ilé wọn ràn wá ní ìyálóde Ibadan tòní ni ti wá jáde bọ́lọ́run ti máa ń ṣe nǹkan fẹ́ dànù lórí ìbé èsì mo ti fún yín o ẹ bá gbọ́ mọ́ òkè
1: lanti
0: ó kọ yín
5: Zainab Lawal ló kọ́ rẹ̀.
0: Zainab Lawal, ọmọ agboolé bo.
5: Ìsàlẹ̀ Ìjẹ̀bú.
0: Agboolé pọ̀ ìsàlẹ̀ Ìjẹ̀bú. Àdúgbò nù, ibo la gboolé. Ẹni ó dùn mí tẹ́ ẹ ṣe wo.
1: Ó ti sọ dòdò
0: nù. Agboolé yìí lẹ sọ dòdò báhun. Ẹ bá gbé mọ òkè.
1: Lanti.
6: Ọmọ ọlọ́dún tó jọba.
0: Ojú òtí yẹn dá mú.
1: Ẹ mọ̀ ṣeun.
0: Ẹni má yẹn fònà.
6: Ẹni dà wá sí.
1: Àmì ọlọ́run àtẹ̀yìn náà.
6: Ẹni orúkọ obìnrin ni kò fọ́ sí láti olóńdè Ìbàdàn.
0: Ẹni ẹ kí ni àbí fẹ́ mú nọ́mbà.
6: Bàbá mi ni nọ́mbà wa náà ṣe gbìyànjú wò ní.
0: Ẹ fẹ́ ṣe gbìyànjú. Ẹni tí a ṣe náà dà. Ẹṣẹ́ tí a ṣe náà dà. Ẹ mú nọ́mbà. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje ẹgbọ́ dáadáa. Balógun Ìbàdàn. Ṣé ń gbọ́ mi dáadáa? Ọ̀tún Balógun Ìbàdàn. Òsì Balógun Ìbàdàn. Oyè wo ló tẹ̀lé?
6: Ọ̀tún Balógun Ìbàdàn.
0: Ẹ mọ̀ gbọ́ o. Balógun Ìbàdàn. Ọ̀tún Balógun Ìbàdàn. Òsì Balógun Ìbàdàn. Oyè wo ló tẹ̀lé?
6: Ọtún Balógun
0: Ìbàdàn,
6: Olúbàdàn ló tẹ̀lé.
0: Torí Ọlọ́run. Àsìpa Balógun wà nǹkan.
6: Ó
0: dáa. Ẹ máa gbọ́ mọ òkè.
1: Lanti.
0: Kò mọ sí. Ẹ jẹ́ máa lọ ilé fún tòní. Ṣé rí ní ọjọ́ mẹ́jọ? Ẹnìkan fẹ́ da owó sórí ètò yìí káwọn èèyàn ó kàn jẹ fàlàfàlà kí wọ́n fi ṣe lé yá. Ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni ó àtijọ́ ń sọ̀rọ̀ báyìí ó fẹ́ dà lẹ̀ ni pé àwọn èèyàn orúkọ ẹ taari ẹ káwọn èèyàn ó tiẹ̀ bí ò kàwé ẹran bí ò kàwé agbo yóò kàwé ẹdẹ kéréré.
1: Bá fi po ẹ̀gúsí.
0: Ṣé o ti wọlé yá ni? 08054035746 number tell you, we miss it. And then we'll cook it.

0: ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ́hìn.
1: Àkòrí ọ̀rọ̀ tí òní ni ǹjẹ́ Ọlọ́run a máa fi àwọn tirẹ̀ sílẹ̀ nígbà ìṣòro.
0: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn Aísáyà Olúfayọ̀ B. Ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tolúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sẹ̀lẹ̀ Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
2: Iṣẹ́ àwọn apostle orí 11 wàá bá mi ka ẹsẹ̀ 28 to the end.
3: Acts 11:28 to the end.
4: Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Agabu sì dìde, ó ti ipa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí sì ṣẹlẹ̀ ní ọjọ́ Claudio.
2: Ẹ ọmọ Ọlọ́run.
3: Brethren.
2: Kìí ṣe ìgbà David nìkan nìyàn mú.
3: Not only the era of David.
2: Elijah nìkan nìyàn mú.
3: No, the time of Elijah.
2: Kìí ṣe ìgbà Elisha nìkan nìyàn mú.
3: No, the time of Elisha alone.
2: Even nínú ìrẹrẹ.
3: Even in the New Testament.
2: Nínú ìrẹrẹ.
3: In the New Testament.
2: Wọ́ọ̀lì kan tó ń pè ní Agabu ọ sọ pé.
3: So declared.
2: Èèyàn kan yóò mú.
3: There be a famine.
2: Yóò sì mú káàkiri gbogbo àgbáyé.
3: That will spread the entire length and breadth of the world.
2: Nínú ìrẹrẹ.
3: In the New Testament.
2: Èèyàn mú.
3: There was famine.
2: Àrírú ẹ̀rí wọn fi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni. Ṣùgbọ́n wọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí èèyàn yẹn mú bá mi kà láti ẹsẹ̀ 28. Títí dé ìparí.
4: Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Agabu sì dìde.
2: Agabu jẹ́ wọ̀ọ́lì.
3: Agabus was.
2: Ó dìde lára àwọn apostẹ́lì.
3: Rose among the apostles.
4: Ó ti ipa ẹ̀mí sọ pé.
2: Ó wá sọ nípa ẹ̀mí mímọ́ wípé.
3: Through the Holy Spirit that.
4: Mú ká gbogbo ayé.
2: Ìyàn ńlá yóò mú ká gbogbo ayé.
3: A severe famine will spread.
4: Ọjọ́ Claudio.
2: Ọjọ́ Claudio ní ìgbà náà òun ló ń jọba.
4: Àwọn ọmọ ẹ̀yìn sì pinnu.
3: During the reign of Claudius.
2: Àwọn ọmọ ẹ̀yìn wá pinnu.
3: The disciples each according to his ability.
2: Àjẹ́ olúkúlùkù gẹ́gẹ́ agbára ẹ̀ ti tọ́.
3: Decided.
4: Rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Judea.
2: Wọ́n wá bẹ̀rẹ̀ sí rán ìrànlọ́wọ́ sí ara wọn káàkiri níbi gbogbo.
3: He sent help for their brothers.
2: Ìyàn yẹn mú káàkiri àgbáyé ni.
3: It was a global famine.
2: Ó káàkiri àgbáyé.
3: It was a global famine.
2: Ọdẹ Nàìjíríà.
3: To the extent that the.
2: Ní ìgbà náà.
3: Nàìjíríà even encountered it.
4: Wọ́n sì ṣe bẹ́ẹ̀.
2: Wọ́n sì ṣe bẹ́ẹ̀.
4: Wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Barnabas àti Saulu.
2: Wọ́n bẹ̀rẹ̀ sí rán ìrànlọ́wọ́ káàkiri.
3: They sent their gifts through elders by Barnabas.
2: Kí ló máa ṣẹlẹ̀ ní ìgbà ìyàn tiwa ìbáyìí?
3: What will happen during this present famine? Of ours.
2: Aláàánú olùrànlọ́wọ́ yóò dìde fún ẹni.
3: Àmì. A helper.
2: Torí àwọn ọmọ ẹ̀yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí fi nǹkan ránṣẹ́ sí ara wọn káàkiri.
3: The disciples were assisting each other in one way or the other.
2: Ṣùgbọ́n láyé tiwa yìí.
3: But nowadays.
2: Ohun tó máa ṣẹlẹ̀ ni pé.
3: What will happen is that.
2: Àti gbèsè tó jẹ́.
3: All your indebtedness.
2: Àti kò jẹ́ ìwọ ti ń kàn mí díẹ̀ díẹ̀ o.
3: Sir, I'm being affected.
2: Ṣùgbọ́n Olúwa sọ pé.
3: But thus says the Lord.
2: Ìyàn yóò dẹ̀ ní kan ẹ̀ o.
3: We will not experience this famine.
2: But òun ló dẹ̀ ti ń kan yàn yìí.
3: But one way or the other.
2: That means kíní yẹn mú gidi.
3: Things are really.
2: Ìyàn yẹn mú gidi.
3: The famine is quite intense and deep.
2: Tàbí ó sì ń bẹ̀.
3: No doubt about it.
2: Aláàánú àti olùrànlọ́wọ́ yóò dìde fún ẹ.
3: Amen. An assistance and helper shall be raised for you.
2: Ìrànlọ́wọ́ tí bá yàn san gbèsè.
3: Assistance that will redeem all your indebtedness.
2: Ìrànlọ́wọ́ tí dìde tọkọ ènìyàn balẹ̀. se ba won se eleyi nigba yen gbe kankan awon eyan le bale ni nigba ti eyan mu iwa olorun lo ko sinu awon eyan won yi lati ma ran ara won lowo ko we na nu ra awon alaanu wa nibi ton wa oluwa wa won ri alaanu nibi ti o wa olorun lowo nibi ti o wa ti dide ti ba ni so gbese ti ran lowo fi dide ti ojo ki fi tini oluwa gbe dide
5: amen
2: oluwa gbe dide
5: amen
2: won ni yan nla kan mu yan nla ka kiri gbogba agbaye ni gba won apostle iyan nla kan tun mu laye ti wa ina ka kiri orile de wa Nigeria oluwa ma ja okan wa de bi ta ma gbe ma ta nkan jeun ohun to so fun wa ni pe ni igba iyan wa te wa lorun lojo ibi ojo ni ti wa ileri re le be wa iyan kan si mu ni igba ti Agabu o so pe iyan na yo mu ka kiri aye awon meyin wa bere si ran ra won lowo pe ko ma le kan won gberan lowo nla dide fun wa iyan nla ti mu iye gbo ese fe mu o ti mu nipa ijo oda agutan iranlowo iyanu gbe dide gbogbo ironu gbogbo ara ekun olu aba mu kuro gbogbo ironu gbogbo ara ekun olu aja odopin ja odoro je olu aba asegun satani Olúwa bá ṣẹ́gun ẹ̀. Olúwa bá ṣẹ́gun ẹ̀. Olúwa bá ṣẹ́gun ẹ̀. Olúwa bá ṣẹ́gun ẹ̀. Wọ́n ní èèyàn kan mú káàkiri àgbáyé nígbà àwọn apọ́sítélì eléyìí ò ń ṣe ìgbà láéláé ìgbà yẹ Jésù ní ìrere ti Jésù ìrere àwọn apọ́sítélì ní èèyàn gbé mú káàkiri àgbáyé wọ́n dàbí àti ìrora wọn lọ́wọ́ Olúwa ràn wá lọ́wọ́ dídé ìrànlọ́wọ́ wà dídé ìrànlọ́wọ́ wà dídé ìrànlọ́wọ́ wà gbà wá nípa ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn olúwa mú wa borí èṣù olúwa mú wa borí èṣù jẹ́ ká ṣẹ́gun ẹ̀ jẹ́ ká borí ẹ̀ jẹ́ ká lékè ẹ̀ gbàdúà olúwa dídé ìrànlọ́wọ́ wa gbèsè tá a jẹ olúwa bá wa sọ gbèsè tá a jẹ olúwa bá wa sọ àti ẹ̀mọ̀nà tá a máa gbà sọ ni bó ṣe máa rí nìyẹn iṣẹ́ olúwa wa má rí di ni ó mọ̀ ọ́ jẹ́ kó má ti ẹ̀mọ̀nà tó lè gbà ngbà tó bá dẹ̀ gbé ìyanu ẹ̀ dé àwa di pé níbo ni kí n ti bẹ̀rẹ̀ láti máa yíyá bàbá níbo ni kí n ti bẹ̀rẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀. ìwọlẹ̀ iṣẹ́ dídé ìrànlọ́wọ́ iṣẹ́ olúwa wa má rí di ni àwọn tó ń fi ìrànlọ́wọ́ wọn ránṣẹ́ sí wọn ò mọ̀ pé ìrànlọ́wọ́ ń bọ̀ wọn ò mọ̀ pé wọ́n máa fi kọ́nà bánábà àti paul ìgbà àti paul àti bánábà àti ẹ̀ṣá ni wọ́n dẹ̀ ń sọ pé àwọn ìjọ ní ká fún yín o àwọn ìjọ ní ká fún yín báwo wá ni wonderful ọlọ́run yìí má tóbi o olúwa ṣe ìyanu ṣe ìyanu dídé ìrànlọ́wọ́ dídé ìrànlọ́wọ́ dídé ìrànlọ́wọ́ gbàdúà kò ràn wá lọ́wọ́ nígbà èèyàn yìí kò tẹ́ wa lọ́rùn olúwa bá wá solution sọ̀rọ̀ wa solution tó máa pa èṣù lẹ́nu mọ́ solution tó máa yà lẹ́nu orin wa kan. oni emi ni abemi kan.

látàrí ìkọlù ilé tí wáyé ní àwọn iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọjọ́ ẹtì òun náà ni ẹgbẹ́ yorùbá eléyìí tí ó jẹ́ afẹnifẹre òun náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ síta lónìí tí ń ṣe ọjọ́ ìsinmi nípa ìhà eléyìí tí wọ́n kọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ṣàpèjúwe gẹ́gẹ́ bí eléyìí tí ó

jẹ́ ẹgbẹ́ òun òun náà ni òun tẹ àtẹ̀jáde ọ̀hún ilé ìtọ́jú pẹ̀ntu bẹ̀ tó jẹ́ akọ̀wé nípa ọ̀rọ̀ polongo ẹni tí í ṣe járe ajayi òun náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nílùú ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí bí ó ṣe kẹ́dùn pẹ̀lú ẹbí àti ara àwọn tí olùgbàdé kọlu ọ̀hún níbẹ̀ náà lẹni tó jẹ́ abẹnugan fún ẹgbẹ́ afẹ́nifẹ́re náà ló ti ṣàlàyé pé ẹni tí í ṣe aṣíwájú ẹgbẹ́ ọ̀hún ẹni tí í ṣe pa ruben fasheruti òun náà ni ó ti kọminú látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ gangan eléyìí tí bàbá ọ̀hún tó pẹ́ ní ọgọ́rùn-ún ọdún lókè pẹ́ níbẹ̀ náà ló ti wá ṣàlàyé báyìí pé kí àwọn gómìnà eléyìí tí ó ń bẹ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni kọfọ́rí okò sọ̀dún kọ́ sì ṣe ìpàdé eléyìí tí ó ní kókó látàrí láti fi òpin sí àwọn rúwà yìí eléyìí tí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àjọ tí ń rí sí ìwà àkóyawọ́ àti ètò ọ̀rọ̀ ajé àjọ serap náà ni wọ́n ti rọ ẹni tí í ṣe alága fún àjọ elétò ìdìbò ilé wa inec ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n george amupitan láti rí pé wọ́n tanná wádìí àwọn ẹ̀sùn kan ilé tí wọ́n fi kan àwọn gómìnà ilé tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ti apc látàrí bí wọ́n ṣe taari owó kan ilé tó jẹ́ owó tùlùtùlù tó sì jẹ́ bíi bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin owó náírà sínú àsùnwọ̀n kan láti lè bá a díje nínú ètò ìdìbò ilé tí ó ń bọ̀ lọ́nà ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún adarí fún àjọ ti serap ẹni tí í ṣe kọ́láwọlé olúwadáre òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè kí àjọ ọ̀hún kí ń wá ọ̀nà láti tanná wádìí irúfẹ́ ẹ̀sùn ọ̀hún òní irúfẹ́ ẹ̀sùn ọ̀hún òun náà ni ó lè pagidínà ìṣèjọba àwarawa tó sì jẹ́ pé kò sí ìwà àkóyawọ́ nínú ìṣàkóso ilé tí ó ń bẹ̀ lóde ní báyìí ni àjọ serap ti wá pe àjọ inec láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ilé tí ó rí sí ìwà àjẹbánu láti lè bá tanná wádìí àwọn ẹ̀sùn ọ̀hún ilé tí wọ́n fi kan àwọn gómìnà

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti gbé àwọn àkànṣe ọgbọ́n àtinúdá kan jáde eléyìí tí yóò lè ṣe ìmúgbòrò bá ètò ẹ̀kọ́ pàápàá jùlọ fún àwọn èwe eléyìí tí wọ́n ti kúrò ní iléèwé pẹ̀lú àwọn ọ̀dọ́ pàápàá jùlọ fún àwọn àgbà eléyìí tí wọ́n nílò ẹ̀kọ́ àgbà ní ti ìbútu orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe olùdarí fún ẹ̀ka eléyìí tí ó rí sí ẹ̀ka ìwé kíkà àti ìdàgbàsókè rẹ̀ ẹni tí wọ́n jẹ́ ọ̀gá àgbà àwọn tó jẹ́ ọ̀mọ̀wé John Ede òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nílùú Àbújá níbẹ̀ ni Ede ti sọ̀rọ̀ di mímọ̀ tí ó sì ń fa kò mú òkun yọ̀ nípa àkànṣe iṣẹ́ ọ̀hún nípa bí mínísítà fún ètò ẹ̀kọ́ ẹni tí ń ṣe ọ̀mọ̀wé Túnjí Aláùsà pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìpàdé pàtàkì àti èròǹgbà wọn láti lè bàjẹ́ kí ètò ẹ̀kọ́ kò lè túnbọ̀ tún fẹjú sí lórílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ló ti ṣàpèjúwe ọgbọ́n àtinúdá ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ eléyìí tí yóò sì jẹ́ pé yóò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn kò ní ẹ̀kọ́ láǹfààní láti lè bá kọ́ ẹ̀kọ́ gangan ní àkókò eléyìí tá a wà yìí. ròyìn àgbáyé ló lè ṣe tí gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. àjọ elétò ìlera lágbàáyé WHO òun náà ni wọ́n ti kéde báyìí pé àrùn ẹ̀bólà òun náà ni ó ti bẹ́ sílẹ̀ báyìí ní orílẹ̀-èdè olómìnira ti congo látàrí bí ó ti jẹ́ pé apá àti ìlà oòrùn ti ituri òun náà ni wọ́n ti kẹ́fìn àrùn ọ̀hún níbẹ̀ náà wọ́n ti ṣàlàyé pé àwọn tí wọ́n kẹ́fìn àìsàn ọ̀hún lára wọn òun náà ni wọ́n tó bí 384 tó sì jẹ́ pé àwọn èèyàn tó tó bí 80 níye òun náà ni wọ́n ti jẹ́ ọlọ́run nípè níbẹ̀ lẹ́ni tó wá jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka eléyìí tó jẹ́ ti àjọ ti WHO ẹni tí ń ṣe dókítà Tedros Ghebreyesus òun náà ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí pé lóòótọ́ ni ó jẹ́ pé àìsàn òun náà ni ó ti bẹ́ sílẹ̀ tó sì jẹ́ pé àwọn tó ti ń lùgbàdì àìsàn òun báyìí náà ni ó tún ti ń gbogbo sí wọ́n ṣàlàyé pé kò tíì sí abẹ́rẹ́ àjẹsára kankan

sí orílẹ̀-èdè ti Uganda àtàrí bí àwọn méjì tí wọ́n ti ní àkọsílẹ̀ pé wọ́n ti ní àìsàn Ebola ọ̀hún. Lákòótán ìròyìn eré ìdárayá. Agbára ni gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Rafael Enyedika onáà ni ó ti ṣetán báyìí láti kúrò nínú ọkọ̀ agbábọ́ọ̀lù ti Clubbridge. Ilé tó jẹ́ pé ó ti kọ̀ báyìí láti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ọkọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún onáà ni ó ti ń ta bí elépe ní orílẹ̀-èdè ti Belgium. Tó jẹ́ pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jọ rẹ̀ tó ẹni ọdún 35 onáà ni ikọ̀ agbábọ́ọ̀lù bí Galatasaray àti àwọn ọkọ̀ agbábọ́ọ̀lù míì eléyìí tí ó kàn rìn ní ilẹ̀ ti England gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ti England. Ara àwọn náà ni ikọ̀ agbábọ́ọ̀lù ti Aston Villa, West Ham, Everton. Onáà ni wọ́n ti ń ṣẹ́wọ́ báyìí pé kí Enyedika kó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù wọn pẹ̀lú àdéhùn eléyìí tó wá ṣeéṣe láti tọwọ́ bọ̀ fún Enyedika. Onáà ni àdéhùn eléyìí tó tó 20 million owó euro tí ó bá ṣeéṣe kí agbárin gbogbo ọ̀hún kí ó kọ̀ jálẹ̀ láti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀bùn àkókò eléyìí tí ó ṣe yọ lẹ́ẹ̀kan sí.

ẹgbẹ́ afẹ́nifẹ́re náà ni ó ti ké pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó fẹ́ mọ̀ mẹ́ẹ̀. Àjọ Serap ni ó ti rọ àjọ INEC láti tanná wádìí owó eléyìí tí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n taari sínú àsùnwọ̀n ṣáájú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀. Àrùn Ebola náà ni wọ́n ti ṣàpèjúwe báyìí pé ó ti bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè òmìnira ti DR Congo. Onyedika náà ni ó ti pinnu báyìí láti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Club Brugge. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com. Abike darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 96.7. Tunde Ọ̀làwọ̀ olóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọ̀làgúnjù Martini Salau ló ti ń ròyìn. Àkúrọ̀lẹ́ o àsìkò ìsinmi òní. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

0: 80 milligrams. If you all agree, say malaria no good for body, why you need to keep one bag of that mal DS? NAFDAC approve am. As that mal DS day for adults, now so that mal weigh be 20 milligrams. And 120 milligrams day for children, no. Malaria and that mal DS now what and no possess. Now Jesse Pharmaceutical Company Limited, they do am. Plan for good health. Enjoy a malaria free life. If you be one of the distributors, Sama 0806-646-6115. If malaria signs still they show after 3 days, go see your doctor.
1: That's my DS, don't come on, yelele.
2: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ látúntà laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra nílẹ̀ṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílẹ̀ṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yìngì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Ilé-iṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inṣàlá.
3: Èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rónà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú 15:00 PM 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka orí òkè Anú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tí mi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
4: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083-01-3333 09083-01-3333 09083-01-3333 and wọn lórí

káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.

0: ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìlàjẹ̀lú FM 96.7.
3: Ìlàjẹ̀lú FM, jàgàbá gbogbo rétíò, máa

0: ọmọ tó jẹ akọbí ọmọ tó jẹ akọbí àbí oyọ ọmọ mu àti darapọ̀ yìí wọ́n fẹ́ ẹjọ́ jẹgbẹ́ ó ná kíní kí owó ní jẹ́ nígbà tó di ó di ẹ̀dà mi
1: báàdúrò jẹ́ ń bí ọlẹ́rì ní sùúrù ó mọ̀ tó ìgò eléwé aláwọ̀ ewé mélòó mọ̀ pàrọ̀
0: nígbà tí ọmọ ta fẹ jáde tó ní dádì ẹ lè kánjú lọ o ẹ lè kánjú lọ o gbogbo ń tara yìí o
1: ẹyin lẹ ẹyin náà ni o
0: òkun ńlá kò sí o ọmọ ńlá ní bẹ o àbá àwọn èso òkú ọfọ o sọmọ tó ní bàbá àwọn èso òkú ọfọ táwa fi wá jẹun
1: tó ti jẹ fọ
0: ọmọ pé
1: ṣé ọ jẹ ní ìlọ gan.
0: Ó ti fi sàgbà bá òun ó ti dùn
1: mí lọ bá ìgò mélòó lẹ wá fẹgbẹ lé lẹ o. Nigo tọrọ àwọn tí ń kà ń kà
0: o
1: àwọn tí ń
0: àwọn tí ń gbà náà gbọ̀ngàn tí ń gbà
1: àwọn tí
0: ni ó lálé bí.
1: Àní wọ́n ń fún yín.
0: A ní.
1: Ẹ sì po tó wọ́n lẹ̀ sọ po tó. Wọ́n ní ẹgbà tán
0: wọ́n ní wọ́n ní wọ́n ní àìlọ rẹ nínú ọ̀ni àbí tẹ̀gbọ́n.
1: Wọ́n ní ẹtọ́ ha abẹ̀bẹ̀ tí wọ́n fi ń fẹ́ atẹ́gùn. Wọ́n ní ọkàn yìí rẹ bá ń pé ẹ tí ìfẹ́ mi o ẹ tí ìfẹ́ mi o.
0: A mẹ́fà la jókòó lórí tébùrù kan. Àwọn márùn-ún wọn ti gbà. Ṣé ni ìbéèrè
1: àdọ́lápọ̀? Wọ́n ní a ti kú òlọ́dọ̀ yé.
0: Jọ́dá ṣé wọ́n tí n bá gbà ibi sàmúndélé náà ni.
1: Sọ wá dáa kéèyàn lọ ọmọ kọ́ lọ di ibi òkú àbúrò rẹ̀.
0: Àwọn ọmọ ní àwọn ọmọ àwọn ọmọ ní ẹni
1: àwọn àbúrò rẹ̀.
0: Kò sì sí
1: kò
0: sì sí jò ṣẹlẹ̀ rí àwọn ọmọ olókùn ní ẹni àwa wípé káwá pé káwá dún alọ́dún tí wọ́n ní abáwọn ṣẹyẹ.
1: Wọ́n ní ẹtọ́
0: jẹ́mi ọ̀sọ̀ kìíní kan fún ọ kò ṣe kò ṣe máa ń ṣẹlẹ̀ àbí kí ni problem rẹ gan.
1: Olùpọ̀
0: má
1: bàyẹ jẹ òkú àbúrò rẹ ẹni ojú lọ
0: ó ti fi sàgbà
1: ó fi kíni sàgbà sẹbi ní à ń pọ tó bẹẹ náà ni.
0: ṣé mo lè bi ń pa mí fún ọ ni.
1: ló fi àjọ ọmọ pé wọn mà ní wọn mà ní àáfà ọńtẹ ẹtẹdẹlẹ mà
0: ní. wọn àfikún ni
1: àfikún lè yùn
0: ọmọ tó sísọ náà ní sí náà ọdún méjì ni mo fi jù lọ àwọn tó fọdún márùn mẹfà jù lọ gan.
1: gbogbo yé dájọ wà
0: bẹẹ a sì dúró táwọn ọmọ lóòkú ni.
1: tẹ́ẹ̀jọ́ ń jàjà aláìlójútì ọmọ ṣe o
0: jọ ṣe o fẹ́ ṣètò ni àbí.
1: tó a tún ti dé lálẹ́ yìí bá a ti dẹnu ìfá àrà lásán ni kì í tí ì dórí ètò ètò yé ètò wa ètò ẹjọ ẹgbẹ́ nu dákẹ́ náà.
0: èmi
1: àbá wà ẹsẹ̀ gbọ́ pé èèyàn máa ń fún aṣíwájú àgbàlagbà ní òwò ni èmi ti kú ní ìtẹ àwọn tẹ ẹjọ lọ lé
0: olóògùn àwọn tó
1: dúró àwọn
0: tó dúró ẹ lọ́njẹ táyì àbí òyọ wọn tàrà sùwà tó gbàmọ̀là àwọn tó ju ọlọ gẹgẹn kí ni ẹ jẹ gan lọ́jọ jókòó
1: èmi ní mọ̀wulẹ̀ lánàá
0: àwọn tó ju ọlọ gan wọn gbàmọ̀là àwọn tó gbà rẹ sí.
1: wọn sì lò ní ntọ́ sẹlẹ̀
0: ọmọ gánsẹ ọmọ ọmọ olóògùn gánsẹ tìrẹ ẹ wọn mọ kan sára sí
1: a. sẹ
0: wá là ń lẹnu.
1: tó ẹ̀ka àlẹ́lẹ́ gbogbo mi tẹ́ ti gbọ́ wa àti gúúsù àtàríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn ètò yín ètò wa ọ̀kẹ́jẹgbẹ́ náà ló tún wọlé dé o. iléeṣẹ́ rédíò ti lágelú òǹlélẹ̀ yìí iléeṣẹ́ rédíò tí ò pé méjì ìkànnì mẹ́rìndínlógún tó ń dó ìkànnì mẹ́rìndínlógún ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè ìtọ́wá gajì òkè ìtọ́ àkalẹ̀ sílé funfun bala òpónà fẹlẹlẹ nílùú ìbàdàn ló kọ olóòtú ètò yìí ọgá àti apátápátá ààrẹ káàfàtà ọmọ ọ̀làwòwò àti ọgá wa kébùgì akinyin o ṣèyí kìíní
0: kí n tí ẹ bẹ gbèsè ti ẹran ọdún.
1: ọgá tó bá ẹran ṣèyí kìí kébùgì ọgá tó bá ìgágara njọ wọn kọkọ mo dé tí wọn mo wà ní ọgbà àwọn èèyàn wà ń pé wò pé ṣé màá lù léléyìí àbí ẹsìn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ kò tiẹ̀ yá àwọn èèyàn.
0: wọ́n ti búkú yín pé ẹ̀rọ ẹ̀ bá pa.
1: dèbò èwo ni búkà nígbà táwọn èèyàn wá tó rí ìwo rẹ̀ tọ̀ lọ wípé ìwo màá lù ní màá ṣe sọ́sọ́rọ́ ni ìwo gan lọ́ pọ́ ọ fẹ́ wọnú orí rẹ̀ báyìí egba ti awon security ibi eyan ma fi ese egba wole won ni eleyi o le gba o abi ke si gate ni nla
0: to bi ibi oko ngba
1: awon omo kekeke won si tele lati ti odo won si wa wo pe a fa awo lo ni era ti o ta to ne lowo wo ni o le re ti o
0: lasiko yi
1: egba ngwa ri pe ino ene oga wa na wa jade si won
0: tolorun se ri
1: pe tolorun se ni o oga se nte pa ni
0: won ti wole yara
1: oga ge te ti peran tele ni won na nto ni
0: akoko na ri
1: ma ni bo ni pipero eh won ni ki so fulupo pe ilanukuru omo bi o se pe
0: ona wa po
1: eh
0: ona po
1: se eyin ke peran se ni ba won bu awo
0: mo gbe fun gogo oke odo
1: so adike mo na
0: nta o da to dale
1: dola po ni dola po o ri pe fila to de fila jibiti ni to ba ti re ni tin de fila ti n fi boju ba ti fi n ko fa oju jibiti ni o
0: mo ko lo selu
1: ah na so se so so ko ko kan ba
0: Mori posta elu di aje kansilo. Osebo.
1: Mori ti di a pa mari mo sensi.
0: Ilo.
1: Se.
0: Secondary si ase yade. Omu.
1: Se dolago.
0: Omu.
1: Congratulations.
0: Omu. Omu eti klata.
1: Amo
0: lida mu.
1: To, omo to dolago ni amoju ero. Ogurugba logo akan oloko temi ara ye ma je wa ninu nara emi ni won ma tuko eto to ni tori emi ni kan ni mo rira mi kini
0: ebo ti da ko ara re ko le to ba yin won na lo si tuko ese se wakati kan ti e ma ba ti e lo abi oyo in to ti e fi wo loni da so ti oro ti o kan lowo ti o kan lese to ma bo ro se je owo pe won owo pe rin wa pe pe ogudu ma bo
1: ya jo lo de yo
0: de ti sele o ini ndun be
1: emi lo emi lo ru e
0: iru ewo
1: emi eni to ma ru e
0: awon to jo lo awon to jo lo wa nbe
1: won kan fe si awon eyan le ni
0: ja si won le o
1: en fe si awon eyan le
0: ja si won le
1: lo soju oja dolopo
0: ta ba de
1: ja loju oja
0: ta ba wa de
1: alakun je ni o
0: mo si won ni mo si oje
1: won
0: na

0: celebration.
1: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including desert safari, museum visits, Qatar cultural village tour, city tours, and lots more. Spend five fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, third floor, Lister Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
2: Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
3: Ko si ayo to dabi odun Ileya. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran Ileya pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí Ileya ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ.
4: Síbẹ̀, bàbá wọn tá a tún dé lẹ.
3: Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Ileya Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ileya nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000 Ileya ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ilagelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashshare.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashshare. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Show the cash here! Oh, the cash here!

0: Pastor Shop ni bagi. Pastor Shop alasora yi wo yi mu yi lo yi bi ayokin Pastor Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator materials cashmere German wool damask material Swiss lace Swiss cord Guinea brocade Swiss foil trousers materials Italian Swiss wool voile and organza material gbogbo ilu ji lu kari southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni bagi tuntun ma fe ru gbabukun koda eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magoja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 green block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwe pe nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja nlo mu wa goke agba ile ya ba de
1: rodun de ile ise JLK Empire n ki gbogbo muslimi ku adun leya o leya o JLK Empire ti a ti mo bi eni mo wo nipa kata ojuluwo ero bara ni soro bi iPhone Samsung Tecno Infinix Xiaomi Itel Nokia ti bebe lo be la tun ta laptop bi MacBook HP Lenovo ati Dell e tun le ri awon games bi PS3 4 and 5 to fi lori awon speakers lo ni roran tablet fun awon ewe ogbeyin gbogbo e let won le ma rira ni le se JLK Empire e kan si wa ni first floor Lama Plaza to nbe legbe first bank challenge Ibadan e je mo pe gbogbo awon anfani ti e ma nje ni le se JLK Empire lasiko odun leya nbe le digbi ti oyinge e le darapo pelu wa lori social media and wa Instagram and Facebook at JLK Empire TikTok JLK 8294 ile ise JLK Empire o ni rain ilale ama insha Allah
2: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní aljanna travels èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
3: Lagilu FM 96.7

ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemether àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkàn kan ìwọ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o

0: 42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tí wọ́n ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, mọ́tò ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Dr. Strap Recycle àti ta mọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ta mọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ títù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333.

0: Fury. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard, attacked by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
1: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026, All Mobility ló ṣe.

0: àbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹ̀rọ ń jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Lagilu FM.

0: Aji sa idi osuko. Ado se ku di jade lojo. Ile ya.
1: Ruko enko. Eh? Mo loruko re enko.
0: E to di. Eh.
1: Gini.
0: Ta lo wa nbe. Ori eto yin eto wa oka ejegbe o na la wa.
1: Ru ekale.
2: Ele.
0: Eh, ru ekale baba. Baba mi adire mo ladi meji la teyin grandma.
2: Ore.
0: Eh.
2: Ara ilu gisi ni.
0: Ah. Kabiyesi olo. Eh? Baba lo ja mo
2: fe won. Ira ta yoba.
0: Eh.
2: Ni.
0: Eh.
2: Olo mo je ye ti egbon suku aburo.
0: Ami o.
2: Yeah, nkan bu si ko re oju ko mi ni. Ira ta yoba.
1: Alawon omo ni eni ki
2: awon. Omo wo ni omo so jagbo ran omo wo ni so jagbo ran.
0: Ane wake up ti en to se olo. Ni to an di popof. Ne ton pe won eti fo ne popof ti a ma di nu ora hun
2: ma je bi opo re bi ni ma ko da o
0: won ti to ti gbo
2: olorun ya so fa buru wa
0: ami o e ba ki baba mi dikin olorode o
1: hello
0: dona na gbo eto ba hello eh alaji kabiru jala ruru e bo lupo soro
1: ki mo se Seyin ma gbo eyan lasu eyan hello
0: ta won nbe
2: ah e ma ti pa
0: e ka lesa
1: ajamale asis
0: ami
2: e be te ko pa je fun
0: ami o
2: a ko ko ta ba le ka wo to sele e ri pe gbo so pe o so mo jo mo o ma se lu
0: ben
2: o so mo jo mo a we so ma die
1: Ben.
2: So,
0: Ibere temi fe bere. Ohun ni pe se aye olaju la po de ni abi bi gba seri ilofa.
1: Aye ti ku ba un.
0: Ko si nto buru kegbon lo ma joko je nibi oku aburo.
1: Oju opo
0: yo
1: abi
0: to
2: ala ibe ni mo ti foju kedodo
1: atewa mo ti ri ti pe
0: Ejo ko mo drama.
1: Seri awon omo tan so igan abi eyin e meji won jo wa
0: jo lere
1: hello
2: e
0: kale
2: o ko eto
0: eto ni e ba wa da ko yin o
2: eruko mi ko mo ri ese bu si ni lati le lugo
0: ojo ni tin yen ba ni da seto yi
2: eh oni bo ti ko subo
0: Ibẹ̀
1: ni mo ti fojú kan sẹ̀ mọ́, mo ti rí ní ìsìn ìta ilẹ̀ ta sí.
0: Gbẹ̀mí ẹ̀ sọ́hún. Yàrá dandan dandan tí ọmọ wa rẹ̀.
1: Nígbà tí wọ́n bẹ́ẹ̀ wọ́n tó ń bẹ̀ẹ̀ ni pé ẹ̀fọ́ àbí gbẹ́gìrì, ẹ̀fọ́ àbí wédú.
0: Èwo wa lẹ́yìn ni wọ́n bá yí fi sí. Babula. Jesus.
1: Hello.
0: Hello.
3: Ẹ̀kálẹ̀. Àlàájá àbí ìsára láti gbogbo ni.
0: Ẹ̀bọ̀n kọ́ ọdún mẹ́ta.
3: Ọdún mẹ́ta kọ́ mi.
0: Bàbá mi kọ́.
3: Àti ìjọdé lẹ́ẹ̀kan. Bàbá yìí ń bẹ. Àlọ́ ló ń jẹ ìyá ní bọ̀dá ìyọ̀ lájú táà ṣe táà fi ń ba ayé jẹ́ náà mú.
0: Alhamdulilayi.
3: Ọ̀dàjú ibú táà ń ṣe. Tó ò làbúrò ó ṣe kú tẹ́gbọ́n ó doko tí ọ̀nà ọmọ ẹ̀jẹ̀ ń jẹ ìyá tí wọ́n wá pọ̀pọ̀.
1: Inú ọ̀lù ni kìí ṣàgbọ́ lé. Ẹ má dàpọ̀. Wọ́n ní ká wá
3: ọmọ
1: àwọn ọmọ ló ní ká wá yí àwọn sí. Kó mọ́ sàwọn nìkan
3: wọ́n mọ́ lù.
1: Àwọn ọmọ aláìsí ni ẹ ní ká wá.
3: Àlọ́ ló jẹ ẹ̀yà ní yí.
0: Olùpọ̀.
3: Ìdá ìjẹ ọ̀tọ̀ sí yí lẹ́nu.
1: Ṣé kí wọ́n lọ yí?
3: Ọmọ tẹ́ ẹ̀jà mi lásù náà rẹ̀ tẹ́ tí wọ́n ń jẹ wò
1: pẹ́. Èmi ò sí bẹ́ẹ̀ gbé àṣù náà o. Ẹ má fi tí òwú ẹmí yóò fi tí òṣèlú tèmi kọ́ ń lọ́rùn o.
0: Ṣé o jẹ́ ẹni tó kú ìlú àbó òjò lọ?
3: Lójú
1: tí. Ọmọ ẹ̀kẹ́ o ti fi kú sẹ́gbà.
0: Ọmọ ṣe.
3: Ikú ìwọlé sẹ́gbà kẹ́kọ̀ọ́ rẹ̀ fún òṣù
0: ẹ̀. Èyàn alájà èyàn rádàràdà
1: èyàn
0: rádàràdà lórí ikú
1: kápẹ́ wà ń bẹ́ ń jẹ ká
3: ọ̀ ọ̀ sọ pé ẹ̀jẹ̀ dòdò àtọ̀ wà ní
0: ọlọ́run
3: Ẹ̀wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ pé kéwọ́n dúró ẹgbà bí bẹ́ẹ̀jì.
1: Àwọn sáfàánù bẹ̀rẹ̀ báwọn.
3: Àìlójútì
1: ìṣe yìí. Àwọn
3: sáfàánù. Ayé ẹjọ́ padà sáyé ẹjọ́ káyé ó lè gún réjọ́.
1: Ṣé bí mo wá dáyé padà ni?
3: Ìjọba ti ní ọ̀dá lẹ̀ Yorùbá ẹ̀mọ̀ sí ọ̀dá ni.
0: Ẹ ṣeun.
1: Ẹ máa gbọ́
0: alájà ríbi sálà.
1: Àwọn tó ní ká wá yé àwọn sí. Ṣé tá a bá lọ sí kò tó ní dọ̀tà ládùúgbò?
0: Ọ̀tá rẹ̀ ò ní
3: ẹgbẹ́ àwọn ọmọ yín ọ lọ.
1: Ìgbà àjókòó tí ọ̀lù fi kún ni.
0: Ọwọ́ àgbọ̀.
3: Àlọ́ ló jẹ
0: ìyá sí. Ọwọ́ a ní ó ń kú aláwọ̀ ewé òun. Ọ̀nà àmọ́ tí ń sáàfù ní ń fi orí tébù fóun.
1: Alájà.
0: Tí kò bá ti tó fo.
3: Mo
0: ń tọ́ ẹ
3: tó. Alájà ìlòjú ti kí ilé ní àná lọ tọ̀.
1: Alájà. Kápẹ́ ẹ̀wà ń bẹ jẹ ta.
3: Èmi ẹṣin ti èdè lọ́dọ̀ lọ́dọ̀ bá.
0: Ẹṣin
3: ẹ̀dọ̀. Èmi ẹ̀dọ̀ òde ọ̀dọ̀ sí ìyá
1: bá. Bí ó ti gé ran rè. Àní tó bẹ̀rẹ̀ pé ẹja àbẹ́ràn o.

0: ìpè ìpè
1: máa gbọ́ olùkọ́ máa gbọ́
0: ibẹ̀ ni mo ti rí pé ìmọ̀ pé gbẹ̀tún wa ń ta di sí ibẹ̀ ni mo ti rí pé.
2: bóyá àbúrò yìí dẹ̀ wọ́gẹ́ inú pọ́ọ̀tì.
1: Eléyìí olójú tí
0: o àìlóde àìlóde ìmọ̀pẹ́
1: sọ́ọ̀ mẹ́ra rere.
0: Méjì mo jẹ mo mú kan wọn.
2: Àbẹ̀tíkọ́ lu láìlọ́lù rere.
1: Ẹ náà ní ń sọ yìí. Wọ́n lẹ́yọ kan ló
0: wọ́n lẹ́. Ẹ̀wọ̀n alájẹ́ lọ́sùn ọlọ́wọ́ jìwà rẹ̀.
2: Mi ti bá yí.
0: Ẹ lọ́sùn ọlọ́wọ́ jìwà rẹ̀. Ìmọ̀pẹ́ bá a ṣe gbọ́ ní ìsìn tá a lọ rẹ̀ yá mọ́ sí. Ìmọ̀ kó
1: Ètò ní sà.
2: Orúkọ mímí tírí mi sí owó yẹn láti ẹ̀yọ́ aláàfin.
1: Ẹ̀kújó ní tì í.
2: Ẹ̀mí sẹ́ẹ̀ ló bú sí. Ọmọ tẹ́ ẹ sọ sínú rẹ̀.
0: Èmi ò sí mbẹ́ ẹ̀mí ò ọ̀rẹ́ ẹ̀tẹ̀ èmi ò sí mbẹ́ ǹjọ́ sún náà o. Sọ ti yé
2: yín. Ó fi ẹ̀rí pé mi ìfẹ́ báyìí. Kí ẹ bá fẹ́.
0: Ó dáa náà, eléré tí a ń pè nǹkan, ọmọ olókùn tó pe lére ńkọ́. Àwọn olùtòlùlù mbẹ nkọ.
1: Àlọ́ tó jó ó tó jó lọ́hùn ó tó jójó yà.
2: Àìrọ̀
1: onígò aláwọ̀ ewé ọwọ́ níbi ẹsẹ̀ ọláwọ̀n sáfà ní fi iwájú
0: òun. Àwọn tí ẹ gbà àwọn ọmọ olókùn gan wọn jó. Hello.
1: Ẹ̀kálẹ̀. Ẹ̀kálẹ̀ sọ.
3: Ẹni tó bá lójú ni bí ti olùpò ó sì dé àtò.
1: Olùpò.
0: Hello sir. Níjọ Friday ńbọ
3: lẹ́yìn. Hello.
0: Níjọ Friday ńbọ lẹ́yìn wa. Níjọ Friday ńbọ lẹ́yìn wa.
3: Níjọ Friday. Níjọ kíni.
0: Níjọ Friday ìjẹta ńbọ lẹ́wà.
3: Níjọ lẹ́wà.
0: Jímọ̀ ìjẹta ńbọ lẹ́yìn wa.
3: Ngbọ́n
0: ni wọ́n wá. Mba kẹ́sí kájọ lọ ni kì í ṣe kú ṣe pé bóyá kò ní. Wọ́n ọmọ òkúkú bẹ̀rẹ̀.
3: Ṣé ni bẹ́ẹ̀ lọ́yẹ̀ kọ́ ọ lọ.
0: Alọ yáwọn ọmọ sí ni wọn òkúkú bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan kan.
3: Ẹ̀rọ ọjọ́ mọ.
0: Owó tá a fẹ́
3: tán. Owó tá a dín.
1: Òun
3: ló yóò bá ṣàdíṣẹ̀ nínú ẹ̀mọ ẹsẹ̀ mi. Ìwọ náà kọ̀rọ̀ orí ẹ̀rù.
0: Owó tá a nà ṣe gan wọn làwọn ò fowó káwá yá wọn sí làwọn fẹ́.
1: Èló ló wà fi
3: náà. Tọ́jú òjì ẹ̀jẹ̀.
0: Owó gbogbo olùkọ́
3: la fún ọ. O sì ń dójú tèmi ọ̀rẹ́ rẹ. Ọmọ èdè ju ọ̀làdẹ̀jẹ̀ ló ń pè é láti rí
1: aládàáyé. Ẹ ṣe n sà. Torí àbọ̀sí pèlè mi. Kó tó di pé a kò lórí ètò. Alhaji Fatima Lásìsí ọmọ nìyí. Wọ́n ń wà nbẹ̀. Aláta ní yóò àfíìs ojú òní tì í.
0: Hello. Ẹyin ti wọlé o.
1: Ẹ gbóhùn sókè o.
0: Ẹ sọ̀rọ̀ o.
1: Táwọn wà nbẹ̀.
0: Ìlú gan bílù ṣe rí gan.
1: Alájà
0: ìsọ̀rá ti jẹun kí ló.
1: Wọ́n ní oríjẹkújẹ ni yín ẹ̀gbọ́n. Wọ́n mọ̀ ga o. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ gidi fún ọ.
0: Hello.
1: O lè bẹ́ tẹ́
0: o. Bílù gan ṣe rí ní ìsìn. Níbo ni wọ́n ti sọ àgbàdà kalẹ̀ táwọn èèyàn ò ní kún ọ lọ́wọ́ nbẹ̀. Já tún wo já ani wọ́n ní kún ọ lọ́wọ́ lọ́lápọ̀.
1: Jẹ́ ìsọ̀kan fún ọ.
0: Hello.
4: Hello, ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́ sà.
4: Pẹ̀tò.
1: Yes, sà.
4: Láti Akíntó ni o ní ọ̀nà Kílà.
1: Ìgbọ́n ní tí yìí. Ìgbọ́n ti lákẹ́tọ̀ yìí.
4: A ń kúkọ̀ nu, oúnjẹ àgbáyá ló jẹun. Fàlàyé, tí ọba sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún ọ́dà jù lọ́rọ̀, kò yẹ kó yọjú síbẹ̀ rárá.
0: Àní wọ́n ní ká wá yá wọn sí, bẹ́yìn náà gbọ́ òye sọ̀rọ̀ kálẹ̀. Wọ́n ní
4: kò dáhùn tí ò dáa kò lórí.
1: Wọ́n ní òun.
0: Ọ̀rẹ́ wa ni, ńgbọ́ ti fi kú sàgbà.
4: Iná lọ́yà kó o tó kò sí àárọ̀ yọ lọ ọbẹ̀.
0: Wọ́n ní wà á rán.
4: Kò yẹ kó ìtẹ̀bẹ̀rẹ̀ ọ̀sùn.
0: Ojú mẹ́rin ò lè jojú ẹni bẹ́. Èmi ni wọ́n mọ̀ èmi lọ́rẹ́ bàbá wọn.
4: Ẹ máa gbọ́ farabalẹ̀ ayé àtijọ́ ẹni tí ọba jùlọ tó bá kú. Ìwọ̀ máa tó kò sílé wa rán ọmọ lọ ọbẹ̀ ni.
0: Ayé àtijọ́ lẹ̀ ń sọ ohun gbogbo nǹkan ti yí padà.
4: Ìjẹkújẹ ti bàyé jẹ ní
0: ìsìnkú. Ẹ mọ yabọ rẹ sí. Ẹ mọ yá ló lùbọ ní ìsìn.
1: Ṣé rí ẹṣẹ́ bàbá wa? Ojú ẹ̀ ní tì yìí. Kí ni mo rí tì ń gbé fún ọ? Mo ń lọ ní.

0: Jaburata ni Desert Safari Museum, Qatari Village, City Tours, Sibitiro Yoto Apojuba, Ojomaru Nilu Qatar, Lati Catch Fun with your family, Conciliation Mega Troubles, to one in third floor, Lister Building, Ring Road Ibadan, Tabi Globetrotting Troubles, to one in South Plaza, Wema Road, Real Estate Ibadan, telephone numbers at WhatsApp, 0816-552-0410, Tabi 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Dr. Scrap Recycle àti Tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: asa beyan lowo loro bi kon ko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun ke yan me dagba pupo ko ma rin ko geko ge ke yan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato o se si bolese yan ko ma mo ko ti bo ke yan ma ru ma gbe opo lo ti lori si si ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya ji jaje ri jeli aile mi dada idakole ko ma kunrin o ma le se dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le se mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enter tajo are lama toni toni
1: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: tin sele ipade adura ode meji lele yi o 72 hours with god pelu baba wa baba adura AK-47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 adun yi lori oke no mo wo ilu apatere bana on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni poju po ka kiri agbaye o ye gugu eni eja pade lori oke adura no mo wo ebi to ju popolopo eyan lo nja lo fe iwo na ma bo awon jante jankan si olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olori emi lati wo rodu nbana e wo mo to eji oku pateji oku awon mo to apatere lori oke adura no mo wo fekunre ri alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Flash FM Media Academy. Nibe lawon eniyan ti fi gba bu mi eko eto iroyin sori. Atamba gidigba soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omo luabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
2: Eyin temi bawo ni o se wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: fojú ke jẹ́ kí èèyàn rìnà dada a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́ oòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́ ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù bẹ́ẹ̀lómíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ pera ńlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmí wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéra lẹ̀ wáyé jú sẹ́mi bàbá Egun tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣiṣẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ìdílé wa yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n fa aláìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ délé ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 a ní wọnú òkùnkùn.
2: Ẹni tá ń wí ó dé Alhaji Àyàfọ́lọ́run ó dé
3: àmàkù àmójúbà o Alhaji Adébáyò àpènà Àyàfọ́lọ́run wọ̀lú.

ìjọ gbọdọ̀ fight calling for all those ministries wípé sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School Alubua Bashọnu Road ìdí àpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́.

Kajoki.

0: olifẹ mi juna iwọ nikan ni mo nifẹ ninu aye aya mi aya ọkọ mi woju ni wo ma ṣe fi mi silẹ ma ṣe fi mi silẹ tori ẹmi mi wa lọwọ rẹ ti ẹ lọwọ mi olufẹ mi turaka ṣonifẹ mi julọ iwọ nikan ni mo nifẹ ninu aye
1: ẹ ma wo èmi tèmi.

0: kọ́ afẹ́rẹ́ yìí. Ó ní wẹ́dà yìí ṣe ń tutù lọ́dọ̀ títí. Ṣó ń bá mu lọ́dọ̀ títí. Ó kí ń kàbọ̀ sórí ètò ní tèmi lálẹ́ yìí. Ètò fáwọn olólùfẹ́. Ètò fáwọn olólùfẹ́. Ètò fẹ́yìn olólùfẹ́. Ètò ilé ìtò yẹ pé a gbé kalẹ̀ fún gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin olólùfẹ́ méjì. Láàrin bọ́bọ̀ yẹn àti bébì yẹn. Láàrin dádì yẹn àti mọ́mì yẹn. Báwo la ṣe lè ṣe tó yẹ pé ìfẹ́ yẹn kò ní wọ́ síbì kan ju ibì kan lọ. Báwo la ṣe lè gbé ayé pẹ̀lú ìfẹ́. Ìfẹ́ ṣe. Àwọn aṣẹ́ra wa náà ni ṣùgbọ́n báwo la ṣe lè mánéèjì ara wa.
1: Ibo lady, baby give am akwo.
0: Báwo ni wẹ́dà lọ́dọ̀ titi yín?

0: lálẹ́ yìí kí la fẹ́ gbé yẹ̀wò lórí ètò yìí ẹ mọ̀ pa ní abala mẹ́ta lórí ètò yìí abala alákọ̀ọ́kọ́ mo ti rán àwọn èèyàn lórí facebook ẹ máa lọ síbẹ̀ lórí facebook ẹ lọ wò mí bẹ́ẹ̀ lórí lágelo fm 96.7 tó bá jẹ́ pé yín wà lórí facebook ẹ fẹ́ lọ gbọ́ mi ẹ máa lọ sí radio garden kẹ lọ download àbí tẹ́ ẹ bá ní ìbára type lágelo fm síbẹ̀ bí yòówù tẹ́lẹ̀ wà lágbàáyé orílẹ̀-èdè amẹ́ríkà ni germany ni japan ni sweden ni holland níbo lẹ́yìn tí ń gbọ́ báyìí finland yòówù tẹ́ láǹfààní àti wà kí ló ń já rẹ̀rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí wọ́n yìí tẹ́jẹ́ pẹ́ tí ń fọ́lò wà lórí facebook mi ti máa rí bánà tòní malis la fẹ́ gbé yẹ̀wò lẹ́yìn bó pè ní malis ẹnìkan ní kí malis
1: báyìí
0: ní ìyẹn ó dì mẹ́rin yẹ̀yàn ló dì malis nínú láàrin olólùfẹ́ méjì mo ṣẹ́ mi mo ṣẹ́ ẹnà máa gbéyẹ̀wò ni àgbà mi ìfẹ́ a wá wọnú ara wọn lálẹ́ yìí pẹ̀lú let's celebrate ourselves ló ṣe máa wọnú ara wọn lálẹ́ yìí nìyẹn ó ti yé yín lálẹ́ yìí mo fẹ́ báwọn kan pè lálẹ́ lórí ètò yìí ṣùgbọ́n kí ni reading tí mo fẹ́ fi pè àwọn kan fẹ́ wọnú ẹ̀ lálẹ́ yìí malis eyan odi láàrin olólùfẹ́ méjì ṣẹ́yìn tí gbọ́n pa tó ń ṣẹlẹ̀ ó ti di trending báyìí lẹ́yìn tẹ́ wà lórí social media wọ́n ti fi kíní wọ́n ti fi sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ti sọ̀rọ̀ oríṣiríṣi àwọn marriage expert òjijì oríṣiríṣi àwọn relationship expert mo dẹ̀ máa ń sọ ọkọ fún wa lórí ètò yìí ẹni tí n kò bá tí ì ṣẹlẹ̀ sí ó ní

ẹ̀yin ò lẹ ti dojúkọ ru nǹkan báyìí rí tó jẹ́ pé tẹ bá ti wà pẹ̀lú èèyàn báyìí máa rí pé àìní yìí no 3 months kò ní bá yín sọ̀rọ̀ a máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ǹjọ́ yẹ kí Malice gan ó ti ẹ̀ wà láàrin olólùfẹ́ méjì àbí ẹ ká communicate ká bára wa sọ̀rọ̀ àbí ẹ ká sọnù wa jáde nǹkan mi ò fẹ́ mi ò fẹ́ ní òun ò láìkí ẹ ní àdẹ parí ẹ síbẹ̀ wọ́n yẹ pé ọjọ́ méjì mẹ́ta ló fi gbóná kó gbóná bẹ́ẹ̀ àbí àwọn tó yẹ pé wọ́n á kàn ra calm down báyìí kò sí wàhálà àdẹ̀ra wọlé mo ti fòye owó oúnjẹ yín sínú àkáǹtì yín mo ti fi owó oúnjẹ sórí tébù ó dàbọ̀ kí la ṣe fún yín ṣé o ṣe nǹkan fún mi ni o ò ṣe nǹkan kan náà hello o lè má dáhùn láàrin láàrin wákàtí márùn-ún a lọ sójú ọjà báyìí tí n bá ti padà dé ẹyin wo lẹ wà nínú ẹ lọwọ báyìí yín tẹ bá wà nínú ẹ mo fẹ bá yín pè lọwọ lálẹ yìí fẹ kọ lálẹ yìí fẹ ṣe nǹkan kan lórí ètò yìí lálẹ yìí fẹ ká sọọfù nǹkan kan lórí ètò yìí lálẹ yìí.

0: àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi ṣe nìkankan yín o. Orúkọ tèmi ni bàbá Eégún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣíjù a máa ṣàkóbá.

0: kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ní láfọ́jú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ kankan mọ́. Ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bá wọn lójú ni àbí ọfà fòtá ló bá wọn lójú àbí ọfà bàbà ló bá ẹ lójú. Tó ò fi rìnà mọ́ péra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń sọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ̀bọ̀ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀ rálẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Eégún. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ mọ̀tọ̀kọ nínú ilé yín o. Èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe nínú àìsàn ojú tó ń yọ ẹlẹ́nu gbé ràǹdílẹ̀ wá yọjú sí bàbá Eégún olóòtú ojú. Àìsàn níbo ni mọ́ra kí n fa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o. Ẹ ń délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín ọgbà. O sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7. Onítèmi lẹ́tọ̀. Onítèmi pẹ̀lú Màtíní.

káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Orí ètò orí tèmi náà lẹ ṣe wà. Pẹ̀lú pàdé yín Martini ọmọọba. Ẹ̀ka tó lọ sójú ọjà lẹ́ẹ̀kan láwọn nǹkan tí mo ní pé ká yẹ̀ wò. Lẹ́yìn tó jẹ́ pé à ń yẹ̀wò náà ni Mali's. Èèyàn ó dì. Wọ́n á rí i pé àwọn kan wà tẹ́ pé expert ni wọ́n nínú ẹ̀. Ẹ rí i pé mo sọ pé story tó ṣẹlẹ̀ yẹn mi ò fẹ́ ká wọnú story yẹn ká máa sọ pé nìkan ló jàre ẹnìkan ló jẹ̀bi. Orí story yẹn ni pé arákùnrin kan wà nígbà tí ọkọ ẹ̀ tí arábìnrin tó wà ẹ̀ nígbà tọkọ tó fẹ́ tí wọ́n jọ fẹ́ra wọn. Bẹ́ẹ̀ wọ́n ti hàn di ọ̀dà ó ṣẹlẹ̀ tó yẹ kán jọ yanjú ẹ̀. Arákùnrin yẹn wá wò pé best way tóun lè fi deal pẹ̀lú ẹ̀ pé láti má communicate rárá. Ilé tí mo pè ní pé káyàn máa yan odi odi yíyàn. Wọ́n wà tẹ́lẹ̀ pé wọ́n dẹ̀ good nínú ẹ̀. Àwọn kan tún máa ń gbé débi iṣẹ́. Kí ni mo fi máa kí o lè má kí fọ́dún mẹ́wàá. But now ó jọ ń ṣẹlẹ̀ láàrin ẹni tó dọpẹ́ra wọn ní olólùfẹ́. Fẹ́ra brief fún yín ni o. Ṣẹ́yìn náà ti gbọ́ story yẹn. Ẹ̀yin tẹ́ bá ti gbọ́ story yẹn lórí Facebook. Ẹ lọ sórí Facebook. Ẹ kí n sọ pé yes, mo fẹ́ mọ̀ bí ẹ ti gbọ́ story yẹn. Ọmọ ẹ pẹ́ ẹ ti gbọ́ lórí Lágelú FM 96.7. Ẹ kàn sọ pé yes, a ti yé mi.

0: wọn ni yes. Okay. Mo ran comment yin mo n bo wa ka comment yin le kokan. Comment yin ni pe ti wa ni class se ki mo pe ti wa ni class bayi. Oloni bayi a fe jo soro ni. Mo pe ta se ma nse eto e o dabi community ni. A jo ma soro ma po out mind wa. Lala ibu eni keni. Okay, ki ma so story yen bo. Oni arakunrin ara tarabirin se lo nfe ra won yen, won ba ra won soro ni ile. E mo anti e no eyan ni won. O ma ni boya ohun na, o na o pe ah. Ta lo le ma ba soro. E de mo pe gogun se pe eyan ma ru lokan pe mo fe ba eyan soro. Ni lezi o da feyin to ba ti experience e ri. E o wa lonely. E o da wa ki eyan ma rin eyan share mind pelu. Marion ti so pe ah bibi omo nkan to sele nbi ise loni ni abere ni shop wa loni abere nkan to sele ni gbo ko gbo ko sa ma mi ri ba pe e de pe awon obirin won like kini e gan e sha to ma fe po out mind fun yin olopo wa te pa jokunrin bi o ti rewa we are tired you know I don't want to even listen we can find time aburi sugar ti won wa de bayi ti won de nbi ise bayi ti won gbe awon eru yen de am ve mo ko ni ha se fe pa mi ni o na ni now story ba me wa so se so story story ba be oko mi ibi to ma sun lo si niyan but at least o listen o gbo awon ile yo se be arakunrin yen o se be pa o pa arabirin yen ti ibi ti won se so story story yen ti wa all over now ma yen na fe nu ara e so wipe to ni o ma yan odi o le yan odi pelu ah okay na o ni arakunrin to nkorin yin ohun mo tan se n bayan ko wa won good si yen fe so ile ifun yin lale ifawa ta je okunrin e le pe mo tin face awon okunrin these days e le pe mo face okunrin nikan okunrin na jade nbe sugbon mo ri clearly na pe okunrin na lawon bi kan tawa na ti ma n ti ma n koku se ran ti last week eto ta se ni ose to koja ibi ti a ti gbe ikan lara awon agbohun safefe ni ikanni to je okunrin ara won oro ta jo o wa conversational o se awon to pe mi leyin show yen po gan ni san martini mo like nkan te se ah no ko wa conversational okunrin na ni nkan to n boda wa lokan so bayi o ti wa sele bayi now arakunrin e wole ntiti e ohun attend say how are you doing no da loan die pe to ma fe bayan so lo a lo sori phone e are you there da loan elomi o bere ko yawe o jiri ko ni abawo night yin wa ni jiba bedroom ni from bedroom bayi o ti ya kuro e mo ti kuro le o owo ijo kan yawe o ti e not every day na ni nkan e ya ta poko ti e koja o kan ti ah I like your dress ashe ma fine ba ah ah o ma fit e o fit e lasan yen o boost morale most of all you don't even care ti nonchalant attitude ti man wole die die niyan poko apo ni won wa nonchalant lelele okay fast forward o wa sele won ti jo go out o ti di pe won ti e tin won ti yan lala lala ori e nbe yen o wiliye mo ri nkan to se e ti ni nkan ti wiliye nse won alala pula ko ma n du awon okunrin awon obirin ma si n ho didu awon okunrin lo ah okunrin mi a ni ara ohun le ah ẹsọ ọkùnrin ilé ìṣe ni kó jẹ́ kó mọ̀ pé òun ti lẹ́lòmí ẹlòmí ẹ̀ òun ti máa ń ọtí alálàpù lálá ọdún ọkùnrin ó gbóná mẹ́wàá ẹ̀ tí rẹ̀ bá ṣobìnrin wá ní àníṣòro pàpáwọn ọkùnrin ni àwọn máa gbà fúnra wa náà ni àwọn máníjà ara wa náà ni. So now ọ̀rọ̀ yẹn ti wá jáde báyìí nígbà tọ́rọ̀ yẹn jáde tán tí mo fẹ́ fàyà gbọ̀ngàn lélẹ̀ mo wá rí tí àwọn èèyàn ṣe wá ń kọ́mẹ́ǹtì àwọn tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa ń wò bí nǹkan tí kò dáa sí pé ìyàwó oníyàwó tí wàá rí táwọn generation yìí ti kí ni bí wọn bá slack ń pa ìyàwó ìyàwó mọ nǹkan kan o ẹyin ọkùnrin tẹ́ ń gbọ́ mi ẹ ti gbọ́ ṣé mo táwọn single ladies ṣe máa ń ṣe nígbà yẹn àwọn side chick tó ṣe máa ń ṣe fún àwọn ọkùnrin nígbà yẹn. Àtẹ̀yàn bá fi ọkọ ẹ̀ ṣeré a máa gbà o.
1: Lẹ́gàn bá ń tàn ẹ́ kó má.
0: ṣe mọ̀ pé ẹ̀tẹ̀ ti pẹ́ dáadáa tó máa sọ pé tí wọ́n bá fi ọkọ̀ ẹ̀ ṣeré àwọn máa gbá o ọ̀rọ̀ tó ti máa change báyìí o ọ̀rọ̀ tó ti change o ọ̀tí ní tẹ̀ bá fi aya rẹ̀ ṣeré meanwhile tó bá wá fi aya ẹ̀ ṣeré pé òun tó bá sọ pé wọ́n pátì àwa kan máa fún látẹ̀ǹṣàn ẹ̀ ti gbọ́dé bẹ̀ ẹ̀yin tí ẹ wá lágbára mo jókòó fún bíi abi few hours àti mo ní time lọ́wọ́ alẹ́ mo ka àwọn comment yẹn mo wo different different àwọn pages mo rí pé time tá a wà ti change tán wọ́n ní ti kinní bá wọ́n ní kinní kan ló la yé kájọ máa kọ́ fún ẹ̀wọ́ tó yẹ pé bíi ìyàwó ẹ̀ onífẹ́ẹ̀ mo fi fẹ́ do ẹli máa ní misunderstanding ẹjọ ẹ yọ sọ ẹ má dira yín sínú gbogbo tí ń dira wọn sínú làwọn eléyìí ti ń wọlé torí tí lóyúnẹ̀tì bá pọ̀ jù náà ó máa ń bè lónà wọ́n jáde òun lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n enjoy òun rí yàn bá sọ̀rọ̀ torí pé ó ti wà around there life ẹ ti revolve around there òun pẹ̀ tó ń love ni ò bá òun sọ̀rọ̀ yìí ìwọ́dẹ̀ ń ṣe confidently ó ń ṣẹlẹ̀ sọkùnrin ń ṣẹlẹ̀ sóbìnrin o obìnrin mi náà báyìí áyún òdì yẹn o ló máa fún ọkùnrin yẹn chance láti look for option so lálẹ́ yìí mo fẹ́ kájọ ní nǹkan kan papọ̀ lálẹ́ yìí ìwọ wo ló jẹ́ pé tó ṣe wà ẹ́ ìwà àti olólùfẹ́ o lè sọ confidently pé ẹ jọ sọ̀rọ̀ ẹ kàn jọ wà nínú ilé ni ọ̀rọ̀ kan kókó páyín pọ̀ lẹ́yìn common talk ṣé wọ́n ti gbóúnjẹ sórí náà ké ẹ ṣe o ó dábọ o jẹ pé ẹjọ yan odi yẹn lálẹ mo fẹ ká fòpin sí pé nǹkan tó bàjẹ wọn ní pẹ títí nǹkan wọn fẹ bẹrẹ báyìí á bẹrẹ kékeré ni níta a máa fẹ jú tó bá wà àwọn ogun tó máa ń ṣẹlẹ káàkiri àgbáyé yẹn lórílẹèdè israel lórílẹèdè iraq tẹ bá gbọ àwọn nǹkan tó ṣẹlẹ ok for example lórílẹèdè ukraine àti orílẹèdè russia dalẹ̀ tẹ bá gbọ́ òbítíbitì àwọn ẹ̀mí tó ti lọ tẹ bá gbọ́ àwọn lives àwọn innocent souls tó ti lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí ẹ máa lanu báyìí pé ah ah so báyìí lálẹ́ yìí fẹ́ kẹ́ ẹ pè wọlé báyìí lálẹ́ yìí síbẹ̀ ni màá ti wọ let's celebrate ourselves ìwọ wo ló mọ̀ pé wà àti olólùfẹ́ ẹjọ́ ní misunderstanding àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ara mo ti ẹ̀fẹ́ ah mo ti ṣẹ́ àwọn nǹkan ló ṣẹ́ ọ̀gbọ̀n tó yẹ pé ẹ sọ̀rọ̀ ẹ ti jọ yun ẹ ti jọ ń kọ ẹ̀yìn àwọn opportunista ẹ̀kan nìkan máa kọ orí báyìí ẹnìkan máa kọ orí báyìí ẹlòmíì máa sùn sórí rug ẹlòmíì máa sùn sórí bed ẹlòmíì máa sùn sórí couch ẹ̀sìn ti rún kò sunú yàrá mọ́ ego ti wá wọlé ta ló ọkọ máa bẹ̀bẹ̀ mi ò ní bẹ̀ ọlọ́run náà ò ní bẹ̀ mo tẹ̀ ti máa ń bẹ̀ láti jọ ẹ̀ a máa la gidi ni ṣé mo tó ṣe ń pẹ́ sí yẹn ni kíní àwọn máa le sí later a máa wà very difficult láti parí ẹ̀ ìyàpọ̀ ti ń pẹ́ ó ti ń gbọ́n sí wọ́n sọ̀rọ̀ bá ti pẹ́ ńlẹ̀ ó máa ń gbọ́n ni ẹ̀yin wo lẹ̀ wò lálẹ́ pé ẹ wo jẹ́ ká stop kíní yìí mo kàn fi àwọn ti chicken yẹn mo fi ṣe

0: waiting, but I ain't come for.
1: Lori Facebook is a lot of time on Facebook into my cousin. Ẹmọ kẹta ṣe ń ṣètò yìí, à ń ṣe both left and right ni. Àá lórí Facebook báyìí, mo rí Mickey ọmọ ìbílẹ̀ Fẹ́mi Oluwale, Madam Folake Fadúgbàgbé, mama náà wà ń bẹ̀, personal person, Azan Muftal, wọ́n ní good evening ta, ìsàdúgbò títí yín Idris Lawal, ọ̀n bàbá àfẹ́, bàbá àfẹ́ lẹ́yìn àbí. Adamadeni Ike Ogunleye, well done, welcome on the show. Eyin wo le do pe don fa lowo bayi 0912370 8675. Abi boya yin wa ninu e lowo bayi to je pe yan to lulu fe yin bayi. It's cuz I know. Ti pe to ti ba yin soro. Ba o le se feel. Lo sele. She ready ka pari e. Ya pe odi yen ti su eyin gan pe ma wa nle pelu eyan to ma yin odi pelu eyan bayi 0912370 8675. Number ti lo kere ni plus 2348142491006. Odi yen keep Malis. Ẹn jára wọn. Ẹ ká parí ẹ, ẹ ká parí ẹ. Hello.
2: Hello, Eka Lesa.
1: Hello, Eka Lesa.
2: Àfíṣe ni sà, àfíṣe.
1: Yes, sir. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè yìí? Àbẹ́ ẹ̀fẹ̀ dárúkọ yín. Ṣé ẹ̀fẹ̀ dárúkọ yín? Oyè má dárúkọ yín. Oya, oya ẹ̀dẹ́ ká lọ.
2: Orúkọ ìyàwó mi láti ibi náà.
1: Láti bo.
2: Láti Yana Church.
1: Ok, kí ló ṣẹlẹ̀?
2: Àti ọmọ kan tó kí mo kọ́ ọkọ lè dé dé.
1: Ọmọ kan tó ṣẹlẹ̀. Lọ lóòdì káàdì. Tẹ tún láǹfààní àti kàn ti wọlé. 0912370 8675. Ó ti sun yín pé kí lè báyìí.
2: Hello.
1: Hello, sir.
2: Obìnrin ni Oláìsàn Ọ̀yọ́ ni mo ti ń pè.
1: Láti Ọ̀yọ́. Ṣẹ́yìn wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni.
2: Ní àsínú rẹ̀, sórí nígbà tá a wà lọ́dọ̀, kí ọkùnrin fọwọ́ kan yàn. Bẹ̀bà ní ọ̀rẹ́ mi ẹ̀dá fún ọdún ńlá. Ọkọ mi lè yẹ di ọdún mẹ́ta.
1: Ọdún mẹ́ta.
2: Ó ti ṣe pátápátá ẹsẹ̀ ẹtíṣẹ́.
1: Ọdún mẹ́ta ni wọ́n fi payín tì.
2: Ọlọ́run o.
1: Láyìn ọdún mẹ́ta yẹn, tẹ́ bá wá ń bẹ̀ wọ́n nǹkan pé kán mọ́ bìnrin àbẹ́yàn kì í bẹ̀ wọ́n.
2: Èmi máa ń wò ni o. Èmi máa ń wò ni
1: o. Èyí náà lọ bẹ̀ wọ́n, èyí náà wá ń wò wọ́n, èyí náà yín odi ni, ẹjọ́ yín odi ni.
2: Èmi máa ń wò.
1: Ẹjọ́ yín odi ni, ẹjọ́ yín odi ni yẹn.
2: Ọlá
1: ṣe ní ìyá bí. Ẹjọ́ yín. Ẹjọ́ yín. Ẹjọ́ yín. Ẹjọ́ yín. Ẹjọ́ yín. Tẹ́nìkejì náà ń bínú ẹjọ́ yín odi ni o ti wá di pé àdéka wu ẹni tí odi rẹ̀ le jù ẹ ti jọ ń fojì ó gba dìgírì sẹ́yìn náà ti bẹ̀rẹ̀ wọn rí ṣó ti rẹ̀yìn rí. Àbí báwo ni ẹ ti di competition nígbà tẹ́nìkan máa yòdì fọ́dún mẹ́ta at least láàrin 3 years yẹn kẹ́nìkan ti ẹ̀ súnmọ́ pé kí ló ń ṣe ẹ́ ẹ̀yẹ́ kó tó 3 years gan 3 years báwo. Hello. Ẹ̀sùn kò mí rẹ́díò yín. Àwọn èèyàn fẹ́ẹ́ sọ inú wọn jáde. Sẹ́yìn wà nínú ẹ̀ lọ́wọ́ báyìí. Ẹ wà pẹ̀lú ẹni tó jẹ́ pẹ́jọ nífẹ̀ẹ́ ara yín bí a nítorí misunderstanding kan. Mọ̀tẹ́ kékeré náà o. Misunderstanding ṣá wà. Next thing ni pé kún kálukú para wọn tì. Ọlọ́dún mẹ́ta yẹn náà. Eléyìí ti ju King lọ. Ètì yín kú tó dín. Hello.
2: Hello sir, mi mú pé padà má bí.
1: Okay sir.
2: Láti bí week gba ìyàwó mi ti bẹ̀rẹ̀ misunderstanding.
1: Láti bí week náà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní misunderstanding ọ̀tọ̀ ní pé kán máa sọ̀rọ̀ sí yín.
2: Àìsàn ọ̀rọ̀ pàṣípà láti bá ṣeré tuntun kan mọ́ mi ni.
1: Ẹ̀ǹtẹ̀ láti bá wọn ṣeré ẹ tún juwọ́ yẹn sí wọn àwọn náà ò dá yín lóhùn padà. Ẹ ń sọ fún wọn pé kí ni mo ṣe àbẹ́yìn náà kàn ń juwọ́ pé ẹ ń lọ ọkùnrin pé ṣó ò ní gbọ́ ni. Orúkọ mi ni Martini Salau láti Lágbélú FM Nìbàdàn.
3: Ẹ
1: kalẹ̀ ma, inú mi dùn láti bí ayín sọ̀rọ̀ lálẹ́ yìí o. Olúlùfẹ́ yìí ọlọ́run ṣeun. Voice ní dẹ̀ wà kù yìí, voice yín kù dáadáa náà. Kí ló wá ṣẹlẹ̀? Voice yín kù dáadáa. Mọ̀ káwọn ló máa ṣẹ̀yìn o. Àbí wọ́n ní pé ẹ pa wọ́n tìpẹ́ báwọn yóòdì nínú ilé, ṣó yẹ kó rí bẹ́ẹ̀.
3: Ó máa nídìí.
1: Àná mọ̀ káwọn ló máa ṣẹ̀yìn, wọ́n ṣẹ̀yìn ni.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣé nǹkan tán ṣe fún yẹn ṣe lè sọ fún mi? Àbí kí ìṣòro rẹ̀ afẹ́fẹ́?
3: Kò sí nǹkan tí mi lè sọ.
1: Òyà kí ná ṣe fún yín?
3: Ẹ mọ̀, èèyàn máa ń understand pé yóò bá tiẹ̀ lówó lọ́wọ́.
1: Ok.
3: Okay. Mo ní oṣuwa fẹ́ máa lo
1: strong get pé kò sí lọ́wọ́ mi, o tún wá tún lo pé lo bẹ́ẹ̀ ni o fẹ́ máa lo.
3: Bẹ́ẹ̀ni.
1: O dẹ̀ ń ka yín lára.
3: Bẹ́ẹ̀ni.
1: Wáyé tẹ́wàá pé wọ́n kẹ́ sọ fún wọn pé nǹkan tó ń ṣe yìí tí ò bá sówó jẹ́ ká mọ̀ pé kò sówó mọ́ làgídí ṣe ti bá wọn sọ́rí wọ́n náà wọ́n tẹ́ pé wọ́n jókòó báyìí.
3: Ẹ wo ìwà wọn nìyẹn. Ó di ẹ̀gbẹ́ oúnjẹ ló kọ́ mi ní ìmọ̀ tẹ́lẹ̀.
1: Àwọn ló kọ yín.
3: Olúkọ mi
1: ló bá tán àwọn náà tí èyí àwọn náà tí èyí tán tẹ́yàn ṣe ń yan odì ló bá tán èyí gan tó ti wá fẹ́ di ọ̀gá báyìí. Nígbà tí wọn náà ti
3: jẹ́ ká wà láyé social media.
1: Ẹ náà wà fọ́lù social media. Ẹ̀kọ́ tá ti ń lọ social media jù mí ni kẹ́ má lọ síbẹ̀ o. Bọ̀ tẹ bá ti ń gbé attention yín kò lọ́dọ̀ wọn tẹ lọ ń focus attention yín síbẹ̀ yẹn ẹ ti ń pa wọ́n tì nìyẹn. Tó bá di time kan tó wá time tó yẹ kẹ́ ẹ padà ẹ nílé padà mọ́ mind yín àti kú òǹbẹ́ nìyẹn.
3: Mind mi kẹ̀ fi kú òǹbẹ́.
1: Lọ́dọ̀ kọ yín ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ náà. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ṣe gbọ́. Téèyàn bá jà tí a bá parí ẹ̀ ń sìn ṣé ìjọ́ ò lẹ́tùn jà mí? Ṣe gbọ́. Ṣó ti tán báyìí? Ṣé kí n sọ pé ó ti tán báyìí? Kele ti ọkọ lọna kele ọkọ lọ kẹ ọkọ bẹrẹ sin sọrọ again o dẹ pe awọn naa ni ṣe bẹẹ mọ kele ọkọ lọna ọkọ break ẹ na o ti n pẹju ẹ fi social media silẹ ṣe gbọ ẹ bá ń gbé fóun fún wọn bọdá wọn lẹyìn ni coach wọn lẹyìn gangan lẹ kọ àwọn tán ṣe ń yan odi wọn lẹyìn gangan prof nínú odi ẹ tún wá pàdé emeritus. Lóòótọ́ amọ̀tí gbòòrò ṣe yí lóòótọ́ bọ̀ tí kò bá sí ẹ ní ẹ fìfẹ́ bá wọn sọ mọ̀ pé lóòótọ́ ara nǹkan ọkùnrin nísìnyí tá a wà ara nǹkan wá gan ṣe understand ìṣáàlì ní ẹkọ́nọ́mì tá a wà yìí so bẹ̀rẹ̀ ọ́n máa calm down náà ni gbàmí nǹkan èèyàn ti kanra tán kí ẹ̀ tó wò pé ṣé nǹkan tí mo kanra fún nǹkan ṣó necessary báyìí because normally n tó yẹ kọ́kùnrin ṣe ni ògbọ́n tí o bá ti sí ìwà máa di kanra ìta àná kan tó ti tán ni. Ṣé tán ṣe àwọn náà ṣe yìí náà kọ́ ọ̀sẹ̀ fún ni. So ẹ jẹ́ calm down. Ó yẹ mú ọ kẹ ẹ fà wọ́n mọ́ra. Ẹ wá orí wọn mọ́ra. Ṣé ẹ ti wá orí wọn mọ́ra?
2: Mo ti wà.
1: Ó yẹ kí ìsìn wọn fẹnu kò wọ́n lẹ́nu ẹ ṣá wọn jẹ.
2: Ó yá
1: gbẹ́nu wá. Gbẹ́nu wá. All right now, ó dàrọ̀.
2: All
1: right, one love, yeah.
4: Òní tèmi pẹ̀lú Martini ọmọ ọba. Lágbèlú FM 96.7.

0: me.
1: Yes.
0: You find the way you she go, say mom lost in Pathfinder College.
1: She really, my dear.
0: It's a door why I can't neck what it jade. But she will pass any more pass.
1: Wow, you don't need your lily key. I jeppy, I'm not too many.
0: Yes, daddy.
2: Pathfinder, please
3: don't. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóró. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
4: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
3: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
5: Lagilu FM 96.7
6: Onítèmi lẹ́tọ̀ọ́ Onítèmi pẹ̀lú Martini ọmọ ọba.

0: Eka abo pada lati eka ipolowo oja. Ori eto ni temi na le se wa ni kan ti lagelu 96.7 pelu padi Martini Salao. Omoba. Ka share. E ti gbo ipolowo yen. Ipe fẹ́ pin 50 million naira ká ṣe ẹ̀fẹ́ pin 50 million wàásù fún ti ilé yá wọ́n bá ṣe wá ń ta báyìí lórí ètò yìí ó jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ látọjọ́ sunday wọjọ́ friday tẹ̀bá ta báyìí lónìí ó lè jẹ́ 20,000 naira náà ó bá tún wá ti jẹ́ friday lórí jackpot gangan ìyẹn lè jẹ́ bóyá bí 50, 100, 200, 500 ti ká ṣe bá ṣe pin ni ìdẹ́gbẹ̀gbẹ̀ owó ẹ lọ tá báyìí pẹ̀lú *347**1004*2#. ẹnìkan ní ẹnu mi yá *347*1004*2#. Àbíkẹ́ lọ sórí website wọn www.cashier.ng. Wọ́n ti di bí 11:15 kakọ mu alákọ̀ọ́kọ́. Tó gbọ́ ìyẹ̀rọ tábà yẹn. Ẹ̀kẹ́ mísítà ọ̀rọ̀ ẹ̀ tó kéèyàn mísítà lóòótọ́. Kí lẹ fẹ́ ká ṣe fún yín báyìí? Ó yá 09123708675. Ẹ̀yin wo lẹ́wà pẹ̀lú olólùfẹ́ yín báyìí? Tó dẹ́ pé ẹjọ́ ní misunderstanding ẹ̀dẹ̀ ń tẹ̀ láti bẹ̀. Ó ṣàyìn odì náà ni. Ẹ̀dẹ̀ tó wò pé ẹ̀wò ti sú ẹ̀yìn o. Hello, ta ló tún wà ń bẹ̀? Hello.
1: Ẹ kalẹ̀.
0: Yes.
1: Alade Lukman Afran Kamiye.
0: Ẹ dárúkọ ti
1: yín. Ẹ ṣe ẹkọ àtúnṣe o.
0: Ṣẹ́yìn lẹ pè wọlé lẹ́ẹ̀kan ni.
1: À ń kí yín ní ọmọ ọba.
0: Ẹ ṣeun. Thank you. Ẹ̀kẹ́ Ọláhùn fẹ́ kí wa ni. Ṣàkọrò fún bẹ́ẹ̀ ṣàwọn la pè lẹ́ẹ̀kan ni. Àwọn kan òwe ni wọ́n dùn. Inú wọn dùn pé àbẹ́rẹ̀ náà. 09123708675. Inú wọn dùn ni. Ẹni tọ́rọ̀ yẹn ṣe yanjú àbí ọ̀rọ̀ náà ni ìyẹn ti lọ. Àní kò yẹ ká máa na a máa kọlura wa. Ó yẹ kí èèyàn ti ní máìndì pé a máa kọlura wa. Láti wá kọlura yín kẹ́ gbọ́ra yín. Lálóòótọ́ ó lè rí bákan lára. Ìgbẹ́jẹ́ ká tètè máa rò pé ká tètè parí kinní ìṣe kò gbọ́dọ̀ máa pẹ́sẹ̀. 09123708675. Àbẹ́yìn ní ìrírí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ kó bí ẹ̀yẹ̀ wọ̀n ti ẹ̀ sí pẹ̀lú yín. Ẹ ti wò pé ọmọ Mr. Martini kíní yìí ò dá o. Àbẹ́yìn lẹ̀dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ti wá realize pé ó dẹ̀bi kíní yìí ò dá. Ìyẹn ò di pẹ̀lú olólùfẹ́ ni. Keeping Malice. Ká máa lè sọ̀rọ̀ jáde pé nǹkan báyìí àní kí ni mo ṣe fún àlóò ṣe nǹkan kan sẹ́ ò ṣe nǹkan kan. Ilé ẹ̀ máa ń pa ẹlòmíì sára. Kí ni mo ṣe fárákùnrin yìí? Kí ni mo ṣe fárábìnrin yìí? Ẹ̀wọ́n ló ẹ̀gbọ́n yẹn ń sìn tó pè wọ́n nílẹ̀ kan yẹn. Ó ti sú ẹ̀gbọ́n yẹn. Kò tẹ̀ wọ́n kó wọ́n láwọn náà kó àwọn. Ṣé ti rí ọ̀rọ̀ yẹn pé ẹnìkan náà ló máa ń bẹ̀rẹ̀? Ẹnìkan wá máa tíì nẹni kejì. Létà tó ń kú yìí náà bá wá wò pé kò tí ó ti sú ọkú yìí. Kò sí bòbá ọkú yìí sí ní tó ṣe wà nínú ọkú yìí náà. Ojú ti rọ̀. Ọkú yìí ti wá wò pé bíbí mi kí ló ṣẹlẹ̀ sún mọ́ mi. Bíbí wò pé wọ̀. Kò sí ní tó jọ́ ṣe bá ń jà lọ́wọ́. Ó máa ń ṣẹlẹ̀ láwọn táìmù míì. Ẹ̀rí kí n lọ sórí Facebook báyìí. Kabir Adéremi ni ọ̀rẹ́ mi Mr. Martini ni ẹ̀kú ètò. Wọ́n ní iṣẹ́ Ọlọ́run yóò de ìyànjú yín náà ládé àmì láti bá Bálárò Academy Olómi Ìbàdàn. Gbogbo olómi ń kọ̀ olóǹde ayégún. Ọlọ́run kẹ́mi 1 2 3 4 5 6 7 àwọn Ori Kecha Midex. Oni good evening, eku eto lati Lagos State. Ati ilu Eko niye. Wa Romi sa legbe legbe. Yo babu sa ribide mi oni commissioner ati atia. Oni lo ti bada. Omo ba fashina. Ewa, wani well done sa. Ko ni lagelu oni jona ame. Ije yin ti e ti ni iru ru eri kiki nkan pa yin ti ko pa yin ti e ke share experience yin la le ko to di pe mo ko la bala yi ko meji mo fe gba abi boya yin wo pe Mr. Martinez je ba mi pe olulufe mi ati nja ba mi pin la le ejo o ti ma mi yodi mo le nikan to so fun mi ngba ta nsoro o ni pe won ti pa won ti ri fun osu mefa ri to ye pe to ba ti soro bayi leyin awon kan to won beere o de nse leyin e ko soro mo mo ni ye je en fun won en bill won lo o lo ti ma won kan to fe se okay wa won kan bayi lo ni ide o ti mo ko moto won lele owo nje lele leyin e ko soro wow orisirisi ma ni wa o osu kini osu keji osu keta osu kerin osu karun osu kefa hello pe yi mo njara won okay je ka lo number mejeji fi number ti le okere sile number ti le okere ni +234 8142 49100

Bọ́lá Jẹ́kí ń bẹ̀rẹ̀ sí ní gbé kọ́ báyìí. Ó di yíyàn kí lẹ rí sí. Ṣẹ́yìn wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́yìn wò pé ó jẹ́ two ó jẹ́ ọ̀nà kan gbòógì láti fi báyàn wé láti fi bá olólùfẹ́ nígbà tí màá bá sọ ti máa pátì nígbà tí máa pátì oríire ó pè bẹ́yìn dẹ̀ rò bẹ́ẹ̀ pé nígbà tí máa pátì yóò mi ní jẹun rẹ̀ mi ní wọ yàrá ẹ̀ mi ní súnmọ́ mi ní bá sọ̀rọ̀ àwọn kiní dẹ̀ ni tó bá ti wá yá tó bá ti wá gbọ́n á máa di oṣù kiní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin. Ẹnìkan ti ń sọ lẹ́ẹ̀kan ni I don't care àwọn tó wà ń ta ò bá mú I don't care. Ó máa ń dùn láti sọ ń tàìmí ẹ̀ ó máa ń dùn láti sọ.

0: ni o ma ndun lati so ipe no mi o ni tasi rara eni to send message si mi lori WhatsApp. Oh, Mr. Martini, I cannot call on the show because people knows my voice too well. Okay. Oni awon ati ololufe awon awon ti yin ode odun kan ri. Ti awon de don gbe inu ile kan na. Later I separated my bed. I went to my room. Oni gradually, I wasn't coming home again. Oni gradually, I come once a month later. Oni if not for the intervention of God and our pastor, Oni my marriage will have crashed by now. This is a very sensitive topic. Malice, the killer of many homes. Eseun gani. Beni, iyin odi man pa a man pa ile ni a pa ton te ni mo pe o ti pa. 091-23-708-675 Only I'm searching for love. That's our King Sunny Ade. Oh, the tire. Oh, yeah, I didn't know.
1: To get her, oh, mama, she's far away.
0: Hello? Hello? Eka Lesa. Ah, network you want to break you. Hello? Ah, epe pada, bo yi da da o. Ya ke sukru mbi te wa. Eh, tori ke to lan fani ati wole e try ni. Tu mula pa bi. Awa ko wa, ton e po out, tu mai di onwe so oro, konwe so ero, ngba o konwa jade. Mr. Martini, ah, nto ju mi ti ri, kule kama nye o di. It's not a very good thing. Ma fa lo juju. Fe ma fa agun ju. Fe ke yon da si ke jo ka jo so. Hello?
2: Hello. Eka Alesa.
0: Eka Alesa.
2: Yes, sir. Eko atare sa ero kweto.
0: Olo ron kwe ito e?
2: Yes, sir. Eko. Eya wo mi ni mo fe ke ba mi pe.
0: Okay. So wa legbe yini?
2: Ko si legbe mi. E pe ọdọ mọ mi rẹ ló ń gbé.
0: Ìyàwó yín ń gbé.
2: Girlfriend mi, ọ̀ fẹ́sọ́ náà ní sá.
0: Ẹni sòrò.
2: Ẹlọ́sà.
0: Ṣèmọ̀rí orí ètò tẹ wà yìí. Ètò ìfẹ́ ni. So,
2: ìfẹ́ mi náà.
0: Ẹni sòrò ètò ìfẹ́ lẹ́tọ̀ yìí. So, gbogbo ọ̀rọ̀ yẹn ó nítumọ̀. Ìyàtọ̀ wà nínú ìyàwó. Àfẹ́sọ́ náà. Ṣe understand abọ́mọ tẹ́ ṣe pa àfẹ́sọ́nà yẹn tí ń fẹ́ra tó bí ọdún mélòó.
2: A ti ń lọ ọdún kan àbọ̀ báyìí.
0: Ṣé wàá yan odi ni àbí ó yan odi sí yín abẹ́ ń jà?
2: A ní small mr. Kandi ni.
0: Okay.
2: Tó mú afẹ́fẹ́ bá mi pé èyí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an.
0: Kí n bá yín pé.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Okay. Ṣó ń bá yín sọ̀rọ̀ àbí kò bá yín sọ̀rọ̀?
2: Ayì jọ sọ̀rọ̀ ní ẹ̀sán yìí.
0: Ẹ sì jọ sọ̀rọ̀ lọ́sàn yìí. Ẹ jà nìyẹn, kò sí jà nìyẹn. Ẹ̀lò. Ká tó pè, a máa mọ nǹkan tá a fẹ́ pè fún. A kò kí ń pè lórí ètò yìí. Ẹ̀yin àti ẹ̀ sọ̀rọ̀ lọ́sàn yìí. Ṣó bá yín sọ̀rọ̀ dáadáa? Abẹ́ kan ò pẹ́ ẹ̀ṣẹ́, abẹ́ ẹ̀ṣẹ́. Ẹwẹ́ àwọn òpù náà ṣùgbọ́n ìlẹ̀ pè wọlé. Ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀.
2: Kò bá mi sọ̀rọ̀ bí alára náà.
0: Kò bá yín sọ̀rọ̀ bí alára. Ṣé ẹ bèrè lọ́wọ́ ìbíkí lẹ ṣe fún? Ṣé ẹ bèrè lọ́wọ́ ìbíkí lẹ ṣe fún? Àbẹ́yìn ò bèrè.
2: Mi ò bèrè lọ́wọ́ rẹ.
0: Ah, ẹ bèrè kí ó dẹ̀ rí bèrè.
2: Ìgbà tí mo ti tó ti ń ohun tí ò dánilóhùn bí.
0: Ẹ̀yin lagidi. Ẹ̀yin lagidi. Ẹ wá wò pé kẹ́ ẹ rán mi lọ.

0: ṣe kẹ̀dẹ̀ máa ṣe mọ̀ nọ́mà irú èmi nísìn nǹkan tẹ́mi ń lò nù lè tèmi nìyẹn mi ò kì í retí ẹ̀ so tó bá dẹ̀ wá ṣe déédé ni bí ò bá ṣe ẹ̀kàrọ̀ ẹ̀kàrọ̀ o tó parí náà nìyẹn ṣe mọ̀ bí mo wá ń sọ ohun bọ̀ tó wá rí pé àríṣe kò yẹ kó ti yí padà yìí tóun tẹnumọ́ lọ ní bí òkè lọ bá mọ̀mọ́dù àmọ̀ kò tó lè lọ bá kí mọ̀mọ́dù náà lọ bó ké nà ún àbúṣe alẹ tó bá
1: wọn
0: tó rẹ kún ètò ọlọ́ọ̀ni padà káyé
1: ẹṣẹ̀ thank you for contribution. Mo like contribution àwọn sọ máa yẹn náà sọ ṣáìdì títí wọn àwọn ló tún jọun tó ṣẹlẹ̀ gangan ní ṣáìdì ọ̀dọ̀ àwọn lónìí. Mo mọ̀ lo story yẹn nítorí pé n tó ń trend ni lórí ètò ìyàwó lè wá jókòó ká máa sọ pé kí ló wá fà á tí kinní kan ètò yóò kì í ṣe ètò tó wà structured ni ṣùgbọ́n wọ́n á lè lò ó gẹ́gẹ́ bí illustration ká lò ó ká lo scenario tó ṣẹlẹ̀ yẹn ká fi kálẹ̀ níbẹ̀ torí pé irú ẹ̀ ó ń ṣẹlẹ̀ báyìí ó ń ṣẹlẹ̀ láyé mi ò ní bá sọ̀rọ̀ àwọn kan tó wà àwọn èèyàn lè ṣe sọ́ọ̀rì ti wọn sọ́ọ̀rì ni mo ti yà mo ti sọ́ọ̀rì lára àwọn ètò kan tí mo ṣe learn to say sorry. Hello.
2: Ẹ̀lú ẹ̀ka lẹ́.
1: Learn to say I'm sorry. Hello.
2: Ẹ̀lú ẹ̀ka lẹ́.
1: Ẹ̀ka lẹ́ sà o.
2: Àpáta rọ o.
1: Yes sir.
2: Yes sir, mo ní ìṣẹ̀lẹ̀ nínú ilé ọ̀dọ̀ tèmi gbé lọ́wọ́lọ́wọ́.
1: Ó ń ṣẹlẹ̀ yín lẹ́yìn òdì àbí.
2: Èmi kọ́ àwọn náà máa ń yan.
1: Àwọn
2: wo sẹ̀sì mọ̀ pé ẹni tó gbọ́n ló máa ń kọ ẹni tó
1: gbọ́n. Ẹ mọ́ sọ oko ọ̀rọ̀ ẹ mọ́ sọ ọ́
2: ẹtí sọ ẹni tó gbọ́n inú máa ń kọ
1: ẹtí sọ oko
2: ẹtí ò bá gbọ́n ẹni tó gbọ́n ní tó bá kọ́ yẹn nìyí sẹ̀ pé ìwà tẹ́yìn ò fẹ́ wú tẹ̀lé yìí ó máa wù.
1: Ẹ̀ló mò ń gbọ́ yín sà. Ìwà tó
2: gbọ́ wà lẹ́yìn bá wú tẹ̀lé wọ́n gbọ́n yẹn
1: tẹ́yìn máa wù. Ẹ ìyàwó yìnyẹn ń wà lẹ́gbẹ̀ẹ́ yẹn àbí.
2: Ẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bẹ nínú ilé náà.
1: Mo ti rí pé ń shoot ni. Ẹ mọ̀ wá shoot.
2: Ẹ mọ̀ ẹni sòrò. Ti bá rí díò da ti máa sọ nìyí wọn á kàn máa wò yẹn bí aláṣejù bí abéèyàn tó dúkú. Bẹ́ẹ̀ tẹ́ bí bá jà gan ni máa ń pè tèmi jù.
1: Bẹ́ẹ̀ tẹ́
2: kò ní ráyè nínú mi.
1: Kí ló dé ẹyin lẹ́yìn òdì báyìí ẹyin gẹ́gẹ́ lẹ́yìn òdì
2: báyìí. Kò ní ráyè rínú mi rárá tọ.
1: Ẹ ti bẹ̀rẹ̀ òdì yíyàn nìyẹn.
2: Ẹ ti bẹ̀rẹ̀ rínú ẹ̀ rárá ó jẹ́ dínú gan.
1: Wọ́n di inú ẹrù bẹ́ẹ̀.
2: Wà ní mo mọ̀ tí bá jọ ń gbé
1: mi tí mo mọ̀ dáadáa. Ṣẹ́yìn ti jẹ́ kán mọ̀ pé ó dínú.
2: Àìmọye ìgbà mo ní gbẹ̀gbẹ̀ náà mọ̀ fún rẹ̀ pọ̀ ń dínú.
1: Ok ṣé báyìí wá ní ṣé ẹ̀yin méjèèjì báyìí wọn ò bá yín sọ̀rọ̀ ọ̀nà ilé ni àbí kí ló wá ṣẹlẹ̀ báyìí.
2: Ìwà tí bá ti wù ìwà tí mi náà bá ti wù sí tí ò bá ti da báyìí yóò máa bínú ni.
1: kò sẹ́ni tó rínú kò sẹ́ni tó máa rí. Ẹ̀lú sà wọn ní kò sẹ́ni tó rínú tí ò ní bí. Yorùbá tó wá sọ̀rọ̀ náà tó lọ wọ́n ní ọmọ àlè kí èèyàn ni wọ́n bẹ̀ tí kò ní gbà. So ìtumọ̀ ni pé kò sẹ́ni tí ò kì í bínú. Òní ṣe ti wá bẹ̀ wọ́n.
2: Àwọn ilé ìfi sọ́ọ̀rì ti wọ́n. Nǹkan tó dà láwọn tó ń ṣe ni àwọn máa ń lò.
1: Ẹni sòrò èmi lẹ pè báyìí òkò lẹ ń sọ. Òkò lẹ ń sọ ẹ ti ń sọ̀kò.
2: Ó lè sọ̀kò.
1: Ẹ sọ.
2: Ìkọ̀ aláìlè sọ̀kò.
1: Òkò ó jọ òkò. Ó jọ òkò. So báyìí sìn ẹ fẹ́ kí ọ̀rọ̀ yẹn kí ó tán kí everybody kẹ́ padà sí normal.
2: Bó bá wù.
1: Kò tí ì wẹ̀ yín náà nìyẹn. Ẹ ti
2: rí
1: ìgbéraga ti ń wọlé. Ìgbéraga ti ń
2: wọlé.
1: Ala amọ̀pẹ́yìn òkè ń bínú. Amọ̀pẹ́yìn ni àdàbà. Ẹ̀yin ni àdàbà. Ara ẹ̀ gọ̀ yín làdàbà. Ẹ̀rọ pé máa ń sọ̀rọ̀ kan wọ́n ní kẹ́nìkan jẹ́ àgùntàn kẹ́nìkan jẹ́ ewúrẹ́. Ẹgbà ń sìn pé ẹ̀yin ni àgùntàn àti gbé àgùntàn fún yín. Ó yá ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ̀yin làgùntàn. So báyìí kò sí ewúrẹ́ o. Tọ́mọ ẹ̀kọ́ máa ń rọ̀ pé nìkan lè wúrẹ́ o. So àwọn àti ọ̀pẹ́yìn ni àgùntàn. Ó yá báyìí ṣẹ́yìn fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀kọ́ tán.
2: Èmi bá gbọ́dọ̀ òun náà máa gbógbó gba ẹ̀mí o. Mi ò fi bẹ́ẹ̀ pé báyà pé ká máa jà. Òun náà máa ń lọ rẹ̀ tèmi
1: nínú rẹ̀. Bọ̀báyìí.
2: Kódà mi ò di lọ́nà pé bá yàn sọ́rọ̀ fúyà wẹ̀.
1: Bọ̀ láàrin
2: mi àti. Àbí
1: bí yàn ṣe mọ.
2: Mi
1: ò lọ́rẹ̀ ọmọ mi ìyàwó mi lọ́rẹ̀ mi nù. Sà, mo understand ní pẹ̀lú love family yín dáadáa. a love when they love our money, which is very good. But by a thing will pay you running it won't go. Say every time I'm a Benny, I be a thing will be. You will calm down. Calm down. Bye. If I call you, turn Abby, everything paddle. Everything paddle. See, no man. But they like your contour so. Only one love you. Inte bag boring da da. You want on so yeh. Inte me di bam mo di bam mo begen gan. Nipe I want love you. I want to love our Oma one, which is the number one thing. Kusi in kato to yeh ju. Kye on so pe mo ni fe ya wo mi atoma. Yoku kere. Ki mo so. O kere. Mo de on pe lo to o possible kama share our kusi. I don't be no ni. I'm a gun rawa. I want attend wo yeh ja o. Kusen to perfect yo gba won te nwo yen ile keji ile keta everybody na ni nkan ta fin sera wa se mo
3: ben
1: eh ton se wa so nse ge bi okunrin sin bi pe awon fe ki oro itan e jo mo fe ko tan be eh mo fe ko tan be to ba tan odun lo ti de ise lesin christiani ni abi muslim hello
3: Hello.
1: Shelesin Christiani ni yan bi elesin Muslimi.
3: Muslim.
1: Ah, ile ya lo tun tin bo yi. Ile ya tin bo. Eh? Ni be ka gbe oro yen wonu ile ya ki o gbe tan kara chuka ka konura wa ka soro ka sefe. Kosi na a tun ja mi. Te ba wa di ile mu sin te wa di mu kokokoko je ola to fe ja mi. Se gbo. Mo kan won na se yin o abi.
3: Kila gaga.
1: Awon na se yin o. Mo mo kan won na se yin bayen o. Abi. Hello ma.
3: Hello.
1: Mo la won na se yin bayen mo kan won na se yin tan munu bi yin.
3: Won a se mi.
1: Won a se yin. Ah.
3: Be.
1: Won de so pe ba won se re eturaka pe kan sa o dadi na ni. Only ba won yin odi. Eh ba won yin odi.
3: Be.
1: Ah, e sure. Pe te yin se gan tin je ki mo be o pe ah eyin odi.
3: Ba mi ba won yin odi. Ton be na gan wa ti ninja. Ton ba jade, ton ba de ti won ba. Se dara le mi no fi ma ra nduro pe pa yin to be o ba so lo ma mu.
1: Lo ma mu nu bi won era du loro wo yin lowo kan. E wa je ko ton bayi. Awon na ti wa, awon na ti ba yin soro, won ti de pe awon na o ti so awon na. Eyin na de ko tan ba yen so awon na ti fe se dada si yin bayi. O ye yin na wa se dada si won pada. Je get e.
3: O
1: ye ba nsumo won. E ba nsumo won. E ba nsumo won. Se ti sumo won bayi.
3: Yeah.
1: Ti si be.
3: Mo ti wa lodo
1: won. O ye ba mi gbe fun fun won. Hello, egbon.
0: Hello
1: sir. Oye fa nkan yin mora. Awon na won so pe o ti tan. Won leyin na ma leju. Leyin na leju. Eyin na ma e ma leju.
0: E ma je.
1: E ma je. Baba. Ati wa mo bayi. E mo soro lo titi. E bu fa nkan yin mora. E me ka tun mo pada se gigi seyin.
0: Ko ti wa la ja.
1: E fa. Oye fa won mora, e fa won mora.
0: Ko si wa la sir.
1: E se ko si wa la ko. Won le fa won fe confirm nkan ni o si wa la. Yeah, and then sakarati na po, sakarati na po. Babai, babai, babai, babai, babai. Oye, fankan ya, oye, fankan ya.
0: Oye,
1: oye, oye, oye, oye, oye, fankan imora, oye, fore imora.
0: Oye, oye,
1: oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye, oye,
0: oye,
1: oye, oye, oye, oye, oye, oye, oye, Hello, hello, hello, ma. So ti fine, mora.
3: Yes.
1: Eyin e sumo won fe nu ko won lenu. E be nu ko.
3: Awon na mo wa.
1: O ye gbe nu ko won lenu, e sa won je. E tun fun be niyan. Eh? O daro. All right. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, y

0: lè ṣe gbọ ẹ̀tàn lórí ètò yìí. Ó di mélòó báyìí, ó di méjì àbí. Ká para wa mọ́ra. Ọlọ́run máa bá wa sọ́ọ̀bù ẹ̀. Iye tá a bá lè sọ́ọ̀bù lórí ètò yìí lálẹ́ yìí. Ẹ jẹ́ ká lọ mú káàṣì ẹ̀. Ká tún padà wá. Tí bá tún ti padà dé, máa tún mú fámìlì kan sí. Lẹ́yìn fẹ́ ṣíà experience títí yín. Nípa bóyá tẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ̀ ń fèsì lọ́wọ́ báyìí nípa yíyan òdìbí kan payín tì. Wọ́n bá yín sọ̀rọ̀ kẹ́ ti wá wà lólì kó ti dàbí pẹ́yìn nìkan. Bàbá yẹn tó ṣe wà yẹn ó ti sú bàbá tó pè tán yẹn. Náà mọ àwọn náà lọ́rẹ́ mi. Ó ti sú bàbá yẹn. Wọ́n ẹni yẹn tó bá lọ ibiṣẹ́ téèyàn bá lọ ṣe felefèlé tó bá kanra mọ́ yẹn. Ẹ̀dẹ̀ bá rí yẹn lọ́wọ́ fún ara ń lọ kálukú ní titi ẹ̀ lára o. Ayé ká lọ mú káàṣì ẹ̀ báyìí. Pharmacist Ayo Bami wọ́n ní ọ̀nà ẹ̀dọ̀ ní Malaysia's bad yóò wọ́n á rẹ́rìn. Wọ́n rẹ́rìn sí tó ṣẹlẹ̀ inú wọ́n dùn ni. Ayọ̀ wọ́n kún. Bẹ́ẹ̀ inú àwọn kò dùn rí. Wọ́n wá dé pé à ń ṣètò nsìn tí bíbí ìyàwó ṣe pínyà. Ta ṣe máa kọ́ sí tí ìgbéyàwó máa pínyà nínú àwọn ká máa dùn. Wáyé dídùn tí o kì í dùn sí nǹkan gidi. Tí wọ́n pín sì mo ṣe lálẹ́ pé òkè fẹ́ ṣe àwọn kankan jẹ́ pé àwọn márèjì ó fi pínyà. Inú rẹ̀ máa dùn yóò ní wọ́n ti àbí. Ṣùgbọ́n tó dé pé lálẹ́ a fẹ́ pè báyìí fún àwọn tó jẹ́ pé wọ́n ń jà. Pé kí wọ́n padà ní ti odò torí pé wọ́n náà ò ní ẹni olólùfẹ́ kankan. Láìvì kámà ni ó bá ń rere sí ìyàn rẹ̀ á bá wọn náà. Ẹ ti ń ro ibi bákan náà ibi ló máa bá yàn o. Òsì inú àwọn fámìlì yẹn ṣe ń dúdé kí ní tiẹ̀ náà máa dùn. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn náà fi gbéra wọn sílé. Wọ́n ti bímọ fúnra wọn. Wọ́n yapa ní ìsìn ọmọ àwọn ọmọ yẹn gan. Kásàbà mánéjì ẹ̀ lọ. Kásàbà mánéjì ara wa ilé ìṣe yá tún mánéjì. Manage marriage is about manage. Managing. Yeah, it's not easy. No, too easy. Ẹ wá! Ṣùgbọ́n ó láwọn kan jẹ́ pé nǹkan tó nǹkan kékeré báyìí ní tẹlòmí. Tó fi fẹ́ pínyà nǹkan kékeré. Mo gbádùn orin. Wọ́n ní ká yapa olólùfẹ́.
1: Mọ́mí jọ̀wọ́.
0: Olùfẹ́ má jẹ́ ká yapa.
1: Torí ọmọ yín la ṣe ń bẹ.
0: 09123708675. Wọ́n ní kí n mú kan sí kí n tó lọ sórí káàṣì ẹ̀. Ẹ lọ ta káàṣì ẹ̀ báyìí *347*1004*2#. Wọ́n ní kí n mú ìpè kan sí kí n tó lọ. Mo káàṣì ẹ̀. Àwọn tá a yanjú yẹn ń dùn máwọn kan. Wọ́n ń dùn.
1: Torí tá a bá yá àgbà.
0: Nọ́mbà tilẹ̀ òkèèrè ni +23481424910006. 09123708675. Nọ́mbà tó wọnú ilé agbára. Báyìí. Ẹyin wo le wà pẹ̀lú olólùfẹ́ yín báyìí tó ti wà lọ́kàn yín pé wò dé ká ti ẹ̀ parí ẹ̀ lálẹ́ yìí ó ti sú mi. Sometimes tí èèyàn bá parí ìjà ó máa ń jẹ́ kí èèyàn lè focus orí nǹkan míì. Ọkàn ń lọ síbòmíì. Ẹ máa channel energy sórí kinní yẹn ojú kan nìyẹn wà. Hello.
2: Hello.
0: Hello.
2: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ ẹ sunkún mi rédíò yín kó má kọ́ ọ̀tí ẹ o.
2: Ẹ kú òkú.
0: Ọlọ́run kú ètò ẹ̀.
2: O da inú mi dùn gan o, mo fẹ́.
0: Inú yín dùn gan.
2: Ẹ kú àtúnṣe.
0: Ọlọ́run ló kú àtúnṣe o. Inú yín
2: dùn. Ọlọ́run ó sùn látọ̀nà sí yín náà ṣe.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run, ẹ ṣeun gan ni.
2: Mo kàn ní ìpàdúrà fún yín náà.
0: Ẹ ṣeun gan ni, thank you very much. Ẹ ṣeun. Àdúrà yín náà la need. Àdúrà yín náà la need. Àdúrà yín náà need. Àdúrà yín náà need. Dẹ́ka tó mú ẹnìkan sí àyè fẹ́ mú fámìlì kan sí. Fẹ́ mú ẹnìkan sí. Mo tó di pé mo lọ sí káàṣì ẹ̀. Fẹ́ mú fámìlì kan sí. Fẹ́ mú kámi fámìlì kan sí. Hello. Hello.
2: Ẹ kalẹ̀
0: o.
2: Ìyá Ayọ̀mídé ni mo láti
0: ọ̀nà Ìyá Ayọ̀mídé. Ìyá Ayọ̀mídé ẹ ti dárúkọ yín báyìí. Ìyá Ayọ̀mídé se fe ka ba yin
2: lati mo ti ti e ti se ni mi gun
0: inu ti yin na tun dun
2: Oh.

0: torí topic alẹ́ yìí mo sì láǹfààní àti wọbẹ̀ yìí lọ láti máa keep malice mo fẹ́ ṣe ẹ̀kan lálẹ́ mo fẹ́ ká ṣe ẹ̀kan lálẹ́ ẹlòmíì wà tó yẹ pé kò láǹfààní lálẹ́ láti láǹfààní àti pè mo ti ráhùn messages kan lórí whatsapp mi ẹ mọ nǹkan tẹ máa ṣe lálẹ́ yìí. Ẹ bọ́ ọkọ̀ tí ẹ máa ṣe láìlẹ̀ fún mi tó bá jẹ́ pé ó ní ẹnìkan nílé tó jẹ́ pé bóyá ẹ̀yìn àti ẹjọ́ wà àbí olólùfẹ́ yín gangan bí a kò sí lára ni kò sí nítòsí ọ̀yọ́ ẹ mú fóònù yín báyìí lálẹ́ yìí ẹ send the text message kan sí ẹ send the text message yẹn sí ẹ jẹ́ kó mọ̀ kẹ appreciate ẹ lóòótọ́ ẹni máa já ọ ṣùgbọ́n ti tún lọ́kàn yín ẹ express the love tẹ ní sí. Ẹ gbìyànjú ẹ wò olùjẹ́pò náà tiẹ̀ ti ń retí ẹ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ nígbà mí ni pé ẹlòmíì máa ń dúró pé àtàwọn máa kọ́kọ́ ṣì máa kọ́ lọ bà náà ni lọ bá o òun náà máa dúró ọmọ ní àhà kó wá bá mi òun náà máa ní ẹnú mi ní wá bá ẹ mo lè wá bá ẹ ó yẹ wá bá mi. Ẹ dé kí n gbéra báyìí. Hello. Hello.
1: Ẹjọ́ kan mọ́ gba tẹkùn, mọ́ gba tẹkùn létí.
0: Wọ́n kíra wọn ni ọ̀dọ̀ wa kọ́ o. Ẹ dé kí n sáré lọ báyìí pàápàá sórí ti káṣí ẹ̀.

jẹ́ kí yí ká ṣe ẹ̀ báyìí kí ọkọ̀ múta lákọ̀ọ́kọ́ báyìí fún tàlẹ́ yìí. Kọ̀mpútà yẹn ti yí oyí oyí rúbúrúbú. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní àti jẹ lálẹ́ yìí. Ẹ mọ́ lose ó pọ̀jọ́ Friday ẹ dúró ti rédíò yín láti àárọ̀ kùtùkùtù. Ṣára glue mọ́ rédíò yín. Orí pé ọjọ́ yẹn òjò owó máa ń rọ̀ gbogbo káàṣì ẹ̀ta àti play látọjọ́ Sunday gbogbo àwọn kó sínú box kan á wá yí electronically ni òkè ṣe ń pa owó kọ̀mpútà ló máa ń yí. Tó bá ti wá yí báyìí o lè fún yín lówó gbẹ́gbẹ̀ngbẹ̀. Ọdún tó wá ṣe kan tẹ bá play slot márùn-ún. Bá play márùn-ún tẹ ṣe wáyé. Ilé ìpapọ̀ ní o slot márùn-ún. A fún yín 50 slot. Lọ́dọ̀dọ̀ pé ó ti yàtọ̀ síra wọn. Ṣé bá play márùn-ún pọ̀ lẹ́ẹ̀kan náà. Ilé kí n fún yín ìṣẹ́jú kan kẹ sáré ṣe yẹn gbà yẹn. Ilé fún yín ìṣẹ́jú kan kẹ sáré ṣe yẹn. Ilé sáré ṣe 1 minute ní o.

0: sita iyawo iyawo kokoro mi da o tori owo o fi mi na
1: hello
2: esun
1: ko mbi radio yin o ka le gbon yin o afa lo yi ka se bayi hello
2: o ma fun mi se
1: ami olorun
2: mi mo fe mi fe si idunmu mi on la le mi be fe dupe lowo na
1: okay
2: pelu emi ati ololufe mi o se awon ohun awon iwa kan ti o dun mi mo de fe wo na o ti mi ati pe bo ba adi ọ̀sẹ̀ yìí náà ni mo ṣàfẹ̀hónú
1: ẹfẹ̀hónú ẹ sọ nǹkan tó wà lọ́kàn yín jáde.
2: Ìsòpínyàn mi.
1: Very good.
2: Dédé lọ́dé di pé o kàn wó mi báyìí ní ìfẹ́ mọ́. Ṣífẹ́ lọ́kàn rárá rárá tí kì í sọ fún. O tọ́ mo mọ̀ pé ìfẹ́ ni torí ń sọ rẹ̀ mo dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni mo wà sí wọn ó wù.
1: O dun mi.
0: Lọ́lá ìlú kọ́ bọ̀ lápò, ìyàwó ìyàwó.
1: Tẹ̀bá láǹfààní àti pé o, kẹ́ ẹ pè padà.
0: Bí owó o fi nílẹ̀
1: sí. Lọ́pọ̀ ní káàdì wọ́n tán nìyẹn. Àwọn ẹ̀yà náà tán lórí fún wọn something. Ṣùgbọ́n mi á dùn tẹ̀bá yẹn láǹfààní àti pè padà. Ó yá mo fẹ́ lọ yí káàṣẹ́ ẹ̀ báyìí.
0: Obeshe unishe no. O pada wale o.
1: Wala baraba.
0: Tapo.

0: lálẹ́ yìí mo ní lẹ́tà kan tí mo fẹ́ kà lálẹ́ yìí o.
1: Orin ń kò sùn mí sún mọ́ bí.
0: Kí n tó wọnú Rómí and Juliet lọ. Tó ká fi ọ̀rọ̀ yẹn tì sójú kan nípa àwọn tó pè wọ́n nílẹ̀ kan yẹn inú mi dùn torí pé inú yín náà dùn. Pé n tẹ́ bá olólùfẹ́ yín sọ àwọn communicate pẹ̀lú ẹ̀ àwọn pour out mind àwọn fún yálà táwọn fi máa dè sínú.

0: bá ṣe nǹkan tí obìnrin bá ṣe nǹkan tí ètò ọkùnrin lọ́rùn ọkùnrin á bá wí á ní kó change ọkùnrin bẹ̀ gbọ́dọ̀ change nítorí ọba tí ọkùnrin ní kápá láti bá wí jù bẹ́ẹ̀ lọ ìzáídà kò fẹ́ jẹ́ sàwọn òbí ọ̀rọ̀ kó lè síta ọ̀rọ̀ kó dìjà bọ̀ àwọ ọkùnrin á lọ́pṣàn á máa lò ó bẹ́ẹ̀ náà ni á dẹ̀ máa fi sínú bí ọ̀rọ̀ ọ̀hún tó ń gbé ní ẹlẹ́dẹ̀ tí ó sì máa jẹ́ nǹkan.
1: A máa dùn yín torí pé ẹ mọ ẹ kò sí ẹni tẹ́ fẹ́fẹ́ jọ wọn sùn.
0: Tò gbogbo àwọn tí wọ́n sọ pé ó lágídí ó ṣe yẹn nǹkan kan wà níbẹ̀ tí wọ́n ń ṣe tó ń tún bí
1: obìnrin wọn.
0: Nǹkan tó ṣe
1: ẹ ṣeun gan.
0: Ṣe ọlọ́dà pẹ̀lú.
1: Thank you. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun gan
0: ni.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ó dàrọ̀. Ó lẹ́kì nǹkan tí arábìnrin tí wọ́n pè tán yìí tí wọ́n sọ. Wọ́n sọ̀rọ̀ nǹkan tó ń pè ní conversation nìyẹn. Wọ́n sọ̀rọ̀ láti aspect wọn. Bá ń pàtẹ́wọ́ fún wọn bẹ̀rẹ̀ wìlì. Bá ń pàtẹ́wọ́ fún wọn. Àwọn kan wà tẹ́lẹ̀ pé láti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ tán ṣe máa ń sọ̀rọ̀ jáde. Nǹkan tá à ń ṣe tọkùnrin ṣe fún wọn yẹn ń dùn wọn wọn ń pa ilé ẹjọ wọn ń dùn wọn wọn lè sọrọ ìjọba something náà kò change àwọn máa keep distance yẹn a máa wà wọn ṣùgbọ́n tí changes bá ti ń wà nínú nǹkan tẹ́ pé sọwákù sọwọ́ ẹ̀yìn obìnrin náà èyí tí arábìnrin tí wọn ò bá sọ̀rọ̀ jáde ṣe àpò sometimes wà tẹ́ pípa míì ẹ lè sọ àpẹẹrẹ kan fún yín. Arákùnrin kan tó pè mí during time kan ó ní ṣe mo rántí nsìn tí mo ṣe ń ṣe ètò lọ́wọ́ bàtí mò ń prep fún ètò ẹ̀gan mi ò rántí bàtí mo wá rántí nsìn yìí kọ́ mi ò ní àfẹ́ rántí.

0: ṣe mọ̀ pé sometimes wà tẹ́ pé tí èèyàn bá ń ṣe nǹkan gbà mí arákùnrin nígbà tí kó tó marry ọ̀rẹ́ marriage wọn ti wọ bí abẹ nígbà yẹn bí 8 years àti máa wọ bí 10 báyìí arákùnrin yẹn fẹ́ràn ìrìn alẹ́ wà ní kò ní iṣẹ́ àkọyẹ àbìkan àtàwọ̀rẹ́ ẹ̀ àfihàn wind off kó tó di pé lọ sílé. Arábìnrin ẹ̀dẹ̀ yìí ti rìn alẹ́ gan tiẹ̀. Ṣùgbọ́n fún bí ọdún bíi mẹ́rin ṣe arábìnrin yóò sọ pé òun nífẹ̀ẹ́. Ó kàn máa ń gbé sínú bọ̀ kò kò rí lè mọ̀. Hello.
1: Ẹ
0: kalẹ̀. Hello. Mi n gbọ́. Hello.
1: Hello sir.
0: À ń gbọ́ yín báyìí.
1: Kí ni ọkùnrin tí ìyá máa fọ nǹkan tó ṣe tó ń dùnyàn? Tó ti ṣe bíi pé ẹ̀gbọ́.
0: Tí ò ní ṣe bẹ́ẹ̀ kó ń gbọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Pé nǹkan báyìí dùn mí. Kò dẹ̀ sí changes náà. Alẹ́ dùn mí kẹ́ á dùn mọ́ mi tẹ́ bá lè sún kúrò bí tẹ́ bá dáadáa ká lè jọ sọ̀rọ̀ dáadáa o. Hello. Tẹ́ bá lè láǹfààní àti wọlé. Ṣùgbọ́n mo pick point kan nínú nǹkan tó ń sọ. Ṣé báwo wá tún ní tọkùnrin tó yẹ pé èèyàn bá sọ̀rọ̀? That is it. Ó ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn láǹfààní àti pè padà. Late night yìí ó lo bí ọdún bíi mẹ́rin nípa bẹ̀rẹ̀ ìyá kan máa fajúro ó máa ní misunderstanding lónìí ọ̀la misunderstanding. Ọjọ́ tí àbúrò yẹn pè mí tí mo láǹfààní àti pè lólùfẹ́ mú kàn láǹfààní àti pè náà ni. Nǹkan bá bàbá jẹ́ ọmọ fẹ́rẹ́ wọ́n ní ṣe mọ̀ pé ìrìn alẹ́ yẹn máa ń dun àwọn gan. Jẹ́ tẹ́kùn yẹn ọ̀há bàdó èèyàn sínú ilé ni. Ẹni òde sọ fún mi rí. Ó ní ẹ kó rí pé tó bá ti dé náà mi ní mi ò kì í dùn mi ò kì í bá ẹ ṣeré. That is aranta sọ ní ẹyin ìjẹjọ nìyẹn. Studying your environment. Be observant. Tí bá ṣe kinní iṣẹ́ ni nífẹ̀ẹ́. Yorùbá parí ọ̀rọ̀ kan. Yorùbá wọ́n ní mọ̀ wà fún níwà. Ẹjẹ́ jọ̀rẹ́ àbí mọ̀rẹ́ jọ̀rẹ́ àbí. Wọ́n tí ẹ bá ti mọ̀ wà fún níwà báyìí. Ọ̀rẹ́ wa fi gún. Ọ̀rẹ́ mi ò nífẹ̀ẹ́ kó máa ṣe báyìí o. Ọ̀rẹ́ mi ò nífẹ̀ẹ́ kó máa jẹlá. Wàá gbé láfọ̀ rẹ̀. Tó ti mọ̀ pé ó ti ọ̀rẹ́ tí ọ̀rẹ́ yóò wò pé ó fẹ́ fún mi ń wọ́jẹ ni. Ẹ̀sẹ̀ bá ti ráwọn kan tó bá understand ara dáadáa wọ́n ti mọ̀ pé tó ń fẹ́ nínú fùfù ni. Ó ní àwọn kọ́pù kan ti mọ interview time kan wọ́n ti wọ́ bí á bí 45 years. 45 báyìí gbáyé 42 ni wọ́n. Dádì àmọ̀ mi nírò sí. Wọ́n wá sórí ètò ìgbà yẹn. Fún èyí tẹ bá ń fọ́lé ètò yìí. Ìjọ yẹn mo pick àwọn ọ̀rọ̀ kan nínú nǹkan sọ. Wọ́n ní nǹkan tó help àwọn. Mo máa ń sọ fún yín ẹ mọ nǹkan tó fọ́ ni. Kí tó padà sínú ọ̀rọ̀ ẹ̀yìn tó yà kúrò mí ẹ̀. Ẹnìkan wà tó yẹ pé ọlọ́run ti bá ṣe àwọn òbí ẹ̀ wọ́n ti jọ wà nínú márèèjì wọ́n ti wọ́ bí á bí 47 years. Wọ́n ti wà nínú ìgbéyàwó. Fúnra wọn náà ni wọ́n sọ. Àwọn tó wá ń wá ẹni tí ó mọ̀ fún wọn ní marriage experience. Lọ sódà àwọn tó wà lórí yíyọ àwọn tó wà lórí social media. Àwọn tó yẹ pé perfect example ni pé ẹni tó wà ń tò sí èèyàn gbà mí èèyàn kì í mọ rírì ẹ̀ èèyàn kì í mọ ìwúlò ẹ̀. Back to nǹkan tí mò ń sọ ṣe ẹ̀ brief pé tí bó dáa yẹn ṣe stop ìrìn alẹ́ báyìí tí wọ́n reduce ẹ̀. Báyẹn di pé ń wọlé laago mẹ́jọ. Ẹ̀yìn ọ̀kẹ́gbẹ́ náà tó dùn náà yàbí kan ó ní kó má yàbí kankan kó máa wọlé lálẹ́ jù. Tó bá di weekend ó tẹ̀lé ṣe bẹ́ẹ̀ but not always ni wọ́n máa ń ṣílẹ̀kùn. Mo ń sọ̀rọ̀ everything náà lọ smoothly. Ẹlẹ́wọ̀n nǹkan tí ìwà ara kọ̀ sí yù nìyẹn.

onítèmi lẹ́tọ̀ ní ìkànnì ti lágẹ̀lú FM 96.7 ilé funfun bá láwọn fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn martini salao ọmọ ọba lórúkọ tèmi èmi náà ni kọmíṣánná àfẹ́yìn john prayer on the radio. Ọdẹ́dẹ́ ká ṣe báyìí mo fẹ́ lọ mú lẹ́tà àtàlẹ́ yìí. Lẹ́tà àtàlẹ́ yìí máa ń sọ fún wa má jẹ́ ká bú ẹnikẹ́ni o. Má jẹ́ ká bú ẹnikẹ́ni o. Orí ètò yìí a máa ń gbọ́ ni ká dẹ̀ fún wọn ní àmọ̀ràn. Gẹ́gẹ́ bí ìrírí tá a ti rí. Ẹni tó bá wà ní situation ò kí ń gbọ́n. That is why tí ọ̀pọ̀lọpọ̀ fi wò pé òkè ètò yìí àwọn ọlọ́gbọ́n àwọn olóye àwọn tó ní experience wider experience tí mind wọn open àwọn tí wọn open minded ó máa ń wà lórí ètò ní tèmi ó ní ọ̀pọ̀lọpọ̀ fi máa ń send letter àti text message or text message yẹn ládàá pè ní letter tàbí bóyá kí wọ́n fún ni wọlé. Ṣé wọ́n ti ti ìjẹjọ́ nípa ti arákùnrin tí wọ́n pè wọlé? Tí wọ́n express mind wọn nípa ìbejì ilé tó jẹ́ pé àwọn tí ṣe girlfriend náà ni wọ́n ṣe gbéyàwó pẹ̀lú ẹni yẹn ó jẹ́ ìgbé ọmọ ìbejì yẹn ó lọ gbé fún ẹlòmíì ó kúrò ní ilé tó fi sí. Ẹ̀wọ̀n naturally náà nígbà tí a sọ ní ìjẹjọ yẹn mo fẹ́ lọ síbẹ̀ díẹ̀ ni pé sometimes àwa náà máa wà selfish ìgbà mi nínú anything téèyàn bá ń ṣe make sure pé ò wà selfish máa rò pé ṣèṣe pé ìmọ̀ta ẹni nìkan wà ń bi tèmi báyìí téèyàn bá ti ń rò ó tún máa ń help èèyàn ṣèṣe pé ìmọ̀ra tara ẹni nìkan. Ok fine but that yẹn láwọn pè wọ́n ni pé wọ́n fi pé lady yẹn kọ́kọ́ ti lóyún fáwọn by mistake. Well, ó dẹ̀ gbé ọmọ àwọn ò tiẹ̀ fẹ́ àwọn fẹ́ gbà ó ṣàfi síbì kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọlọ́ba ń yẹ̀ wò bá mi 1 and 3 months ọmọ lọ́wọ́ ó àwọn send owó sí but ṣé owó náà lẹ́rìtìn ni ṣé mo táìmù tá a wà yìí generation tá a wà yìí ti yàtọ̀ tó bá ti gbé nǹkan ti tiẹ̀ tó gbé lẹ̀ tí mo ẹlẹ́jọ̀ bá ti wọgbà ó wọgbà ni. Ìgbà kan ni pé ṣe bó ti lóyún kò lè nísìnyí wọ́n ti ń gba ọmọ wọ́n á gba ọmọ tọmọ owó ìyá wọ́n á gba toyún toyún wọ́n á gba ìyá àtọmọ wọ́n á gbà á. Generation tá a wà yìí ti yàtọ̀ táìmù tá a wà yìí ti yàtọ̀ títí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó bá ti nífẹ̀ẹ́ dé kó máa bá ti tó ti mọ̀ pé apá ẹ̀ ò ká láti dé kó máa watch over it láti cater fún láti check over ní kó máa lọ. Now bọ̀dá yìí ò tiẹ̀ mọ̀ pé lady yẹn gan tiẹ̀ ti ní oyún mo kàn fẹ́ ṣe recap last week ni o nípa ìdí púpọ̀ mú lẹ́tà àtàlẹ́ yìí mo fẹ́ fi yẹn kájọ wo àwọn kankan tó ń ṣẹlẹ̀ ní táìmù tá a wà yìí gangan mo fẹ́ ká wo tó ń ṣẹlẹ̀ ní táìmù tá a wà yìí. Torí táìmù tá a wà yìí mo rí pé bọ̀dá yẹn wọ́n fi lady yẹn síbẹ̀ lady yẹn ti ń bá ẹlòmíì sọ̀rọ̀ pàápàá ó ti gbóyún wọn ó ti lọ bá bọ̀dá yẹn ó ti kẹ́rù kúrò nílé lọ bá ẹlòmíì ń ta ẹlòmíì tó lọ bá ń ta yẹn ìyẹn ti claim oyún títí ẹ̀ náà ti bàlé ó ti bàlé bí ẹ̀mí ló kan ó ti claim oyún ẹ̀ gbọ́ clause kan tó dé kí bọ̀dá yẹn mọ̀ wípé ó ti pé ó lóyún ìbejì twin torí mo rí wọ́n send scan yẹn sí mi ìbejì mo rọ́mọ méjì tó ń yà sínú fọ́tò yẹn ni pé wọ́n máa ń ṣòro kan fámílì àwọn bọ̀dá yẹn wọ́n máa ń jẹ àtẹ̀ pé àtẹ̀ ló máa jẹ fún 7 days ó kàn bá jẹ yóò bá jẹ nǹkan kan máa ṣẹlẹ̀ or something wọ́n ní dẹ̀ ọmọ aláàkọ́kọ́ tó bí yẹn bàtí kò fẹ́ jẹ́ things ó fẹ́ went south fún nǹkan fẹ́ yíwọ́ wọ́n ṣàtàrí ṣe tutù kan àbí nǹkan kan tún pẹ̀lú tún bẹ̀rẹ̀ sí ní jẹ́ padà torí nǹkan yẹn ló fi wá pé bọ̀dá yẹn pé kó jọ pé ṣé tí àwọn ìṣẹ̀ ẹ̀fọ́ ni ó tún pè ó tún sọ fún òun ti lóyún òun dẹ̀ ti gbé fẹ́lómi ẹ̀lómi dẹ̀ ti gbà o àyíjọ òkè táìmù tá a wà yìí ti yàtọ̀ sí táìmù ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti sọ ìta bá ń sọ̀rọ̀ ń pa táìmù love táìmù tá a wà yìí totally different
e ba lo nlo owo ti tele time ta wa e ma je bi a so fun ti aircraft ti change then the communication change ti space world in change ti automobile in change ni se yi ati la won moto to ba ti te no navigator wa ta wa navigate no o ti lo niyan afun ni gba koko si yen to ba ti drive lo wa park ni lo sa ile kini mo nlo si kini kan o ma juwe fun e nisin to ba ti be address wa put in ni wa de ade gbe de wa ju be e ti google map to strong yi wa everything is it changes then na relationship ati love change ta nta wa e mo gbe yen fun wa ka le mo ni o Ita ni ba n comment e ni se ma n se awon comment kan ma ko awon comment kan pe a comment join leni si so lo to a zoom pe awon kan yen right ṣugbọn to se n lo na la se ba ma tele to se n lo la se ba ma tele now won ti gbo mo lo bo dai o te so dai na nsin a di oro te kun wa lo ma won a lo ma lo si bi ale ejo ni won ma lo pe ya ko lo se dna Then he but I know to see me, ya woo me, ya won't ever fair gun gun. Ya can share by mistake, ni. To one law, or to long top, when it is. So, Lady Kukuru, time will tell why it's about the poor fanny, can see me come to party. And to move you to gun of egg be. Then she'll say, I talk when you are to be in or send to your silly. Ẹ dẹ́gẹ́ sáyẹ lọ mú lẹ́tà fún ta lẹ́yìn.

onítèmi pẹ̀lú màtẹ́mi ọmọ ọba.

0: letter yi e na le send si mi bo ti rin ba ti mo ri letter yen mo ko wo mo wo njo yen mo wa falls mo send message mo ni ejo e pe mi mo ma duro ni mo de pe mi pada e gbo ti letter yen se lo letter yen o dabi on te pe opoloko ma nfoju di ni o na lo sele ninu relationship yi daddy yen onku yen na ma gbo wa bayi onku yen ma gbo mi bayi on gbo mi bayi ai ni eni pe Mr. Martini on ni awon notice pe awon ori ring wedding ring awon mo lowo yawo awon awon tin to bi ose bi milo tawon tin ri pe ko se ri wedding ring mo lowo e odudun lo npo lo re ni to ban dana to nse gbo e ko si kankan den se nu le won se gbogbo e bo tan sare pe ah kilo sele wa jo kan la ma ba pe ah ibo lo fi wedding ring e si so sonu ni nigba ti awon ma da won lohun lo bi ko sonu mo lerin duro baba nu ma ko solid e bo ni she smiled Mr. Martini and said the ring didn't remove itself from my hand, love removed it first. Ọ̀rọ̀ ìtumọ̀ ẹ ni pé kìí ṣe pé ríǹgì yẹn ò ká yẹn ṣàdédé yọ ìfẹ́ ló yọ lọ́wọ́ àwọn ọ̀nínú bí àwọn pé àwọn fárígá. Láti ìgbà yẹn báyìí ìyàwó àwọn ti fi ríǹgì sọ́wọ́ ọ̀ní ó dẹ̀ ṣe ń ṣe bó ṣe ń ṣe lọ́nu ilé. Ó ń rẹ́rìn ó ń ṣe gbogbo ẹ̀ kò léjú ó ní ó ti wá sú àwọn báyìí torí pé gbogbo gbìyànjú àwọn pé ṣé ò ní wọ ríǹgì ó ní nǹkan tó tẹnumọ́ náà ń rẹ́rìn náà ni pé ìfẹ́ ti yọ wọ́n ní kí ni àwọn lè ṣe. Oh God, since they happen 09123708675 ẹjọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ fún wọn lá advice àwọn tó ní experience dáadáa kíni náà tó fún wọn ní àmọ́ràn ọ máa ń fún yàn ni síwájú náà kàkí níyẹn ẹ̀rọ nǹkan tó fọ́ ní ìjùmọ̀ bẹ́ẹ̀ ni pé káléèyàn ti ẹ̀ ń bínú sìn àbẹ́yàn ń ṣe àwọn àtítí èdè kan ẹ̀yàn ò pé a ìjọba ó ń ṣe normal ó máa ọmọ lọ skúù ó dírẹ́sì fún wọn ó ń dáná fáwọn even nǹkan mo tún béèrè mo ní ṣe ẹ̀ ń ṣe ti wọn àwọn ṣe ti bí àwọn ṣe ó dẹ̀ ń ṣe fáwọn dáadáa oníṣẹ́yìn ò bá wọn sọ̀rọ̀ kẹ́tì ẹ̀ pé wọ́n láwọn kò bí kí ló ṣẹlẹ̀ kí ló ṣílẹ̀ àwọn ṣe fún un gbogbo tó ń sọ náà ni pé ìfẹ́ ló yọ. 09123708675 àbí nọ́mbà tí lè òkèèrè plus 234-814-491-006. Hello. Ẹsùnkùn bí rédíò yín sà. Ok sà.
1: My advice to them, Opeyemi ló ń sọ̀rọ̀ látẹ̀dẹ̀.
0: Okay.
1: Yeah. Advice mi fún ẹ̀yẹn ni pé àdínkè tó bá jẹ́ pé wọ́n ní ìṣù tí obìnrin yẹn gbé léjú pàápàá yìí ọ̀tọ̀ nìyẹn. Gbọ́ obìnrin tí yóò gbẹ́rù nǹkan báyẹn léjú tó bá béèrè lọ́wọ́ ẹ̀ tó tún wá kọ́kọ́ rẹ́rìn. Then the next response was the ring didn't remove itself, the love removed it. Tó bá dé mìíràn máa yẹn rẹ́rẹ́ kó yá ni.
0: Kán ya.
1: Ọlọ́run gbọ́.
0: Kan kọ́kọ́ nu lésán kọ́kọ́ nu márèèjì yẹn àbí.
1: Bó ṣe jẹ́ nìyẹn o. Bó ṣe jẹ́ nítorí ẹ̀mí obìnrin yẹn ti sí pátápátá ó kàn ń dúró di ọjọ́ tó máa fínìṣì ru máa yẹn. Ó ń dúró di ọjọ́ tó máa fínìṣì ẹni.
0: Tẹ́ ṣe wò lọ́kàn yín tẹ́ ṣe wò.
1: Bí mo ṣe wò dẹ̀ bí ẹ bá fojú inú wò lẹ́ẹ̀kan sí ẹni tí ò méèkì mú pé bóyá kọ́rọ̀ parí tó wá gbé nǹkan ẹsẹ̀ mi tó sì tún fún ọkùnrin ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ gbẹ̀yìn pé ṣé wọ́n tún fúnra wọn ṣe ló ń fóun ṣe àwọn jọ ń jẹ àwọn jọ ń ṣe everything normal àríkú ló ń gbé sínú ilé yẹn náà.
0: ẹ ṣeun. Ah. se mo pe nkan to de kiba ti mo ri letter yen ti mo tun wa ri nkan ta fe discuss loni ni this another she can we call this another level of malice se another level ni ka pele hello
1: e ka ro
0: hello e ka ro
1: Babati lati ore
0: bawo ni Ondo State lohun
1: alafia Ondo State
0: awon yen wa ni Ondo bo ni Ondo eso idi Ondo nbe ke so idi Ondo fun yawo idi Ondo ni ke fi soro
1: e gbo
0: idi Ondo
1: ah gbo ore le mi wa ore le ga le mi wa
0: okay ya mo gbo yin
1: awon fun la wa kan gbo yin di ni
0: okay ya mo gbo yin
1: keri iyawo yen in my own view number 1 keri obirin yen to so pe ife yo rin ye ya oko yen se o mo nje o mo ru iyawo to n gbe sile dai saba wa kini wi pe ife to yo rin lowo yen o le ma je ordinary ife to je pelegbe ni boya won oko won lo mi yen pe boya
0: ego spiritual
1: lo yo rin so e ma pe obirin mi kin lo gbe nu soro fo fun okunrin o ku sowo okunrin lati bere idi ti o fi je pe oko won erun ife yo lowo yen o ife o to yo yen o le je oko won ti ma o ju
0: yo on view
1: lori obirin yen o de binu obirin yen se normal ti o de re ni ku e se kankan o de a mo oko yo idi to so pe ife lo yo yen in my own wa ipo obirin yen emere yen obirin ni boyo loko pe awon lo yo o ko tun ma se nkan mi ti o ba di nyale a je wi pe oko ni o so pe yo yen so ona meji te ni wi pe boya wa ni ki ti le fun ni yen o da mo
0: e seun
1: e jojo
0: oju tawon tun fi wo ti o ti won niyan o
1: hello
0: sir o so wa mo kanale kale o
1: yeri e da won ye bi e
0: hello
1: o wa mo ye bi o don ba ko ni

so báyìí lálẹ́ yìí báyìí la ṣe bá ṣe lálẹ́ yìí ẹ ti mọ tá a ṣe máa ń pín nọ́mbà yẹn àwọn ọkùnrin lórí ètò yìí ni romeo àwọn obìnrin ni juliet lórí ètò yìí so tó ṣe lọ nìyẹn lórí ètò yìí lálẹ́ yìí sì báyìí bá ṣe wá ṣe fún wa lálẹ́ lórí ètò yìí mo ní àwọn juliet kan lálẹ́ yìí ó ní nọ́mbà kan tí mo pè fún yín ẹ̀yin tó jẹ́ pé ẹ wà nílẹ̀ òkèèrè àwọn kọ́ wà wọ́n wà lórílẹ̀‐èdè àwọn tó wà lórílẹ̀‐èdè libya yìí fún ẹ̀yin tí ẹ wà lórílẹ̀‐èdè libya tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ náà ń wá àwọn tó wà lórílẹ̀‐èdè libya

0: ẹgbọ́ nọ́mbà yẹn 09058331419 09053 5833 1419 only number yen pele to the from the age of 21 125 obirin sales rep ni won need ati ago meta won send adugbo te ma gbe te ba gbe ni adugbo yi challenge oke ado oke bola ring road challenge oke bola oke ado
1: ara jokun e
0: bi ona bere ko na bi around dugbe yen ni bi ni o ti need eyan so challenge oke bola oke ado ban gbe dugbe na fine
1: iwo to lo lu fe
0: ya gan ku ngbe yen ban gbe beyen for the age of 21 or 25 number yen le kan si 09058331419 ẹ̀rẹ́ ká ṣe báyìí wọ́n ti kúrò ń bẹ̀ báyẹn ẹ̀rẹ́ ká wọnù lómi àjùlẹ̀ ti lọ nọ́mbà àtàwọn obìnrin tó jẹ́ juliet nọ́mbà yìí 08142491006 nọ́mbà àtàwọn ọkùnrin náà ni àwọn romeo àwọn ni 09123708675

0: ẹ bá ní ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí lálẹ́ lórí ètò yìí ẹ lè mọ tẹ wish láti pàdé. Hello.
1: Ẹjẹ̀sà.
0: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀
0: sá. Yes.
1: Ẹjẹ̀sà. Mo ti máa ń gbọ́ programme yìí pẹ̀lú nípa ayé wọlé ni. Mo wọ ìlànà ẹgbẹ́ sista Ọláyẹn ní
0: test. Sista Ọláyẹn ní test nínú wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Iṣẹ́ wo lẹ̀yìn ṣe? Iṣẹ́ wo lẹ̀ ń ṣe ẹ̀ sọ̀rọ̀?
1: Ẹ̀sà. Ẹ̀sà.
0: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò lọ. Ìyá kẹ́ ẹ pè padà nẹ́tíwọ́ọ̀kì yẹn ò mú dáadáa o. Ó sọ fún yín pé mo ní ẹ̀yìn tí báyìí kẹ́ ń gbọ́ mi báyìí. Ẹnìkan tó ní the companionship. Ẹnìkan tó ní the companionship. A very close companionship. Ẹ tó mọ tó ń ṣe dáadáa. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Sọ ẹni ẹ náà orílẹ̀-èdè Amẹ́ríkà ló gbọ́dọ̀ wà. 40 years ni. 40 years ni obìnrin ni. Sọ ti wá léèyàn lórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. 40 years. Ẹ chat mi. Fi nọ́mbà kan síta.

0: Hello, sir.
1: Hello, ma'am.
0: Jẹ́nẹ́ sì ló ń sọ̀rọ̀, àwọn ti gbàgbé ọ̀rọ̀ yín.
1: Mọ̀mọ́ bàbí ọ̀rọ̀ yín wà lórí ẹ̀, ṣe gbọ́.
0: Okay, sir.

0912370-8675. Number at our Juliet at a pin, you know, 0814249-1006. A mu Juliet italewa. Lecturer Timomua, lecturer, she won le. Àwọn tí mo ṣe ń rí compatibility yẹn ò tí tẹ̀mí lọ́rùn so mo tún máa mọ wá lálẹ́ tí tẹ̀ni ẹ̀ náà lọ́rùn pàṣẹ ìkéṣẹ́ mi gan ẹni ẹni ò tí tẹ̀ lọ́rùn fún ẹlòmíì wà tẹ́ pa lẹ́ẹ̀ ló ẹ̀ṣẹ̀ máa gbọ́ wa tí wẹ́ pé á dẹ̀ láǹfààní láti understand Hello. Hello. Hello.